0: Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ èmi náà tún tèmi náà ti lẹ́rìí o. Mo lẹ́rìí o, mo ti ní ẹ̀rí yẹn láti last year. Èmi ọmọ yín lórí afẹ́fẹ́ ni o. Láti ìgbà tí mo ti ń tẹ̀lé yín, wọ́n ni mo ti ń rí ọwọ́ yín nínú ayé mi, nínú iṣẹ́ mi. Mi bá gbà kán, ni mo bọ́ má jẹ́ mọ́ ọ̀ ṣe pọ̀ tó. Màá da ní 1,000, màá da tán o. Ètò wá pùn pé ní last year, mo wà lọ hospital. Mo ti dá bí mo ṣáà ti dá mi ti dá pé létà mo fi lọ sọ hospital máa wò pé èmi tí mo sì tó yẹ kí máa dá rẹ má jẹ mọ kíní kan wá sọ sí mi pé ó dẹ dá ṣùbí kan ṣe pé òrówó tó máa fi dá mo dá o 500,000 làbúrò mi fi ṣe fún mi. Èmi náà lẹ́rìí o láti ìgbà tí mo ti ń tẹ̀lé yín iṣẹ́ mi ń lọ dédé o gbogbo kan mi ló ń lọ dédé o.
1: Ó pẹ̀ kò da lọ nínú ìkẹwà ẹni ìdáná lè fún yín ní owó ẹni àmọ́ ìdá bá ti ní wọn fún yín èmi náà kò fún yín 2,000 òdẹ̀dẹ́lé òfin 100,000 ló wọ iṣẹ́ lọ́yìn ìgbà iṣẹ́ o olúpa lọ́wọ́ yín ẹni fọmọ iṣẹ́ ìránṣẹ́ ẹni fọyà iṣẹ́ ìránṣẹ́ ìgbà tó ti ní kálu pẹ̀fíìm ojú rere gbogbo kan ti ń yàtọ̀ nígbà tí lẹ́rìí o ọmọ ìjọ rí ọmọ ìjọ ọ̀sángun ọ̀tá ní ọ̀tá muslim ní mímí ní jẹ́rìí ní ọ̀tá mo fi jẹ́rìí ní sọ àlàyé.
2: Dádì èmi náà lẹ́rìí o èmi ọmọ yín láti Ghana Daniel ló sọ̀rọ̀ láti bí oṣù kan sẹ́yìn sí oṣù kan sí oṣù méjì sẹ́yìn sí ni mo ti ń gbọ́ miracle alert títí ọmọ inú afẹ́fẹ́ ni mí so owó yẹn ṣáà wọlé mi ṣáà máa ń follow up prayer ní àràárọ̀ lórí Facebook ṣáà máa ń gbọ́ ìròyìn miracle alert tí àwọn èèyàn ń sọ ọkọ mo fi ìgbàgbọ́ mo fi gbé pé kò sí nǹkan tọ́nà ò lè ṣe pé let me continue wájú náà àti ènìyàn èmi náà gba miracle alert o ní oṣù èmi dẹ̀ expect pé bí èèyàn máa pè mí ó ti lé ní oṣù mi nípa lọ sí ẹ̀rẹ́ ọkàn ń jẹ́ mi ni ó ṣe pé mo gbúdọ̀ fi ẹ̀mí ìmoore hàn dẹ̀ni lẹ́yìn tí mo ń sọ̀rọ̀ yìí mo rẹ́ ń bọ̀ tó pè mí it was láti mo rí it was 450 cedis ìyẹn kọjá sí 50,000 plus ní ìyá láti mo rí sàgbé ní kí n dúpẹ́ o mọ́ anointing sir tẹ̀ṣẹ́ ń gbàdúrà fún wa ọ̀nà máa fún ní okun àtàgbára mọ́ anointing ilé ológo tẹ́ ń kó wa lọ lágbẹ́ ọlọ́run ẹ̀kọ́ adébẹ̀ ọmọ yín láti ghana ni o yan sọ̀rọ̀ daniel ẹ ṣègùn sir god bless you sir mọ́ anointing sir.
3: Sọ pé ẹ̀rí mi da olúwa.
4: Ẹ̀rí mi da olúwa.
3: Olúwa sílẹ̀kùn ẹ̀rí fún mi.
4: Olúwa sílẹ̀kùn ẹ̀rí fún mi.
3: Mo gbọ́dọ̀ sọ ẹ̀rí tèmi o.
4: Mo gbọ́dọ̀ sọ ẹ̀rí tèmi o.
3: In the name of Jesus.
4: Amen.
3: Olóhùn sọ̀rọ̀ ẹ májẹ̀mú. Wọ́n dẹ̀ bùn ní 500,000 naira. Ẹlòmíì mọ̀ tí gbowó yẹn rí. Olúwa mi o. Gbogbo àwọn tó gbàgbọ́ mo sọ tẹ́lẹ̀ ó yá lọ gbà láti tiẹ̀. In the name of Jesus.
4: Amen.
3: Ẹnìkan sọ 2,000. Wọ́n bùn ní 100,000. Olúwa o àwọn èèyàn lélẹ́yìn náà táwọn náà máa san rẹ lónìí yìí. Olúwa dá wọn lóhùn.
4: Amen.
3: Olúwa dá wọn lóhùn.
4: Amen.
3: In the name of Jesus.
4: Amen.
3: Ẹnìkan ló gba miracle láti táwọn náà bá gbà láti kò bá ẹjọ mú fún ẹlẹ́ẹ̀kan sí nasókè mo gbàdúrà miracle alert ó yà gbá tiẹ.
4: Amen.
3: In the name of Jesus.
4: Amen.
3: Ó yà nawọ́ sókè fúnra rẹ̀ sọ pé olúwa
4: olúwa
3: jáyé mi ó dìde.
4: Amen.

kókó kòrókò ìfò labalábá sí yàtọ̀ sí tẹ́yàwó di bẹ́yẹ bá wá jura wọn lọ ẹ̀jẹ̀ akansara solongo 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kọ́lá ìbàdàn.

0: WFM 94.9.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrò yìí kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: Stay tuned to 32 FM 94.9.
1: Ìjẹ́ owó ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀. Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ pe awon igbese won yi loni ki o le lo data rẹ lalope ikede iwa lati odo egbe awon aladani ti o gba iwe eri leka ibara eni soro ati ajo to nri si eto ibara eni soro ncc
2: won tun bere won le salai mo pani lerin lakoko apejopo itakuroso ri la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami idanimo mi ti se maggi native jollof rice Itọwo ekan lasan are kan ko si leyin e
3: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
2: Onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
3: Maggi star yo so gbogbo nje ta

0: 32 FM, 94.9.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: Uniplex Cough Syrup gives you relief from sore throats, cold and chesty coughs. Manufactured by Daily Needs Industries Limited. Uniplex Cough Syrup is for children and adults. Uniplex. If symptoms persist after 2 days, consult a doctor.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Dára ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aré kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Since inception, almost 100% of Ashesi University students have found jobs, started businesses, or gone on to graduate school within 6 months of graduation. From Accra to Nairobi, London to New York, Ashesi graduates are noticed and are leading successful careers. If you dream of a rewarding life and career, an Ashesi education prepares you just for that. Learn more about applying to Ashesi at ashesi.edu.gh. Remember, admission is ongoing.
6: Stay tuned to 32 FM 94.9.

0: ni
1: eyin le gbafe ni
0: gini
1: te le lo
0: ko se iyo royin agbaye ni
1: oye mi
0: iroyin to tabale to tabapo ni o ni lati gbe jade na
1: o ri bo ti lohun o ri lana o on bi like mu oro bi liya mi lenu nigba ti won o fi mercy yan mercy
0: ah oluwa
1: o yiwa po ase elemu eleke la won orilede argentina
0: olowo
1: feredu ifese won se pari lo ba di kuku keke ipa ati ikuku lara latako sugbon nigbeyin gbeyin wallahi awon se ni e gbe fe fun o bebe
0: kilo fa gbogbo gidigbo gidigbo yen lo
1: so ri wo di
0: eh mo ri wo kilo de
1: o pain ni defeat o da
0: won koko crepe egbon yen kilo le to be
1: defeat o da
0: a mo dun yan
1: eni ko ke eni ko fo fayo na lo ro bon ni defeat o da
0: ah ka di argentina wa lo gba cup lana a ma ni gban kankan mo lenu awon mo messi ni
1: ko sorun
0: won mo ni jagbadun
1: ko sorun
0: eh
1: e mo mara
0: bi bọlu a se mo ri be gba bi ilu o ya ja tu tẹsi waju
1: a raye sun daada bayi ni ko si so oru kankan mo bayi
0: abi o tu ku awon to ba tu kan ninu awon sa yin ti o ti ibere
1: boxing o le mu mi sai sun bayi bo ti to ge odidi osu kan
0: ah iroyin re lori oro abuture o ehe olodun sa mo so wa oju iwe keje inu iwe iroyin ti daily trust won pe oro kan mo tu se bi oro nipinle bonu bi a fe transfer crystal lo le nkan
1: awon
0: o lo abi okay awon akeko meta iwon mo tu padanu emi won lasiko ti awon ti won je omo ologun ti won gbianju lati pin wa awon ti won fe sapo
1: it's good to be a legend Ronaldo ati Ronaldo deliver ni e ogo ogo
0: awon won ben wa
1: ogo ala se
0: ti won gbianju lati se akolu awon akeko meta ojo lo ni pe
1: olohun la wa nbe enti o sele ina lo bi iroyin ti won mu akori ekai ta si ti atupale re nigba ti alawele wa ti won ba yoju gamboro won wi pe ara ja tesuaju ati mo le kan je mu omi woni ati yayi adiola ati mama iyabo basanjo lori eto odibo to nba lodun 2027 ni ipinle ogun won na koju ara won lori owo opologo kan tan ni ada pada bo ba ti je awon na won salaye o se npe mi o ba won pin be o si sin joko e ka royin loju iwe kejo iwe royin pons
0: loju iwe karun dini ogbon ninu iwe royin ti Nigerian Tribune leyin fa lo fa bo ka lo ka bo ninu egbe ti awon agbejoro lorilede Nigeria
1: adupe o omo wa ni o
0: adupe o so mo yin na
1: ni omo wa ni okusaya awo okusaya ko ni
0: omo ebo mo ni
1: omo wa ni
0: omo yi kan sala badejo okusaya ori awon ni won pada jawe olubori
1: adupe o adupe o
0: gege bi are fun egbe awon agbejoro bo ti je pe iroyin kan tun fe jade o ninu iwe iroyin ti the guardian loju iwe kerin wipe enikan to je SAN won ni awon mo bu enu atelu eto to je ti iyansipo ati idibo to gbe mama badejo okusoya to gbe won wole gege bi the 33rd keta lede ogbon NBA president oju iwe kerin
1: eto idibo le ma ni ariyanjiyan lati aye baye ni so de mo pe ma wo mo se lo time to call me to ba ti ma wole bayi awon ogo ti mori seru ba te pe mi sile ko ma la pe mi yala e mori ma joko ti
0: yeah
1: emi na ba da ti be nba o ba nda we iwe ni mu
0: egbe awon ti wojo lo ti lorile de
1: ko to ba egbe awon ta ti ko to ba
0: Nigerian boss
1: you get it baby that's I love you
0: oh my god Eh
1: well, Christa. Lorilede wa Nigeria in koi. Won ni joba papo tun ti se agbendewo kan to lo bi Jesu. Billion 29 o le ni 1000 owo naira. 729 billion bili tafere. Lati se atileyin fun gbese ti awon ile ise apinna ti o je lorilede yi.
0: Bo wa ni o ti je po owo.
1: Oju we won si gbowo lo wa. Bo na ti se nje gbese.
0: Owo ni san feju mo mi laro
1: yi. Gbese ni gbese ni ingredient oda to beyen ni
0: se o mo pe gbese ni won mo nga ni ise o je ri
1: olonjo yo mi loko gbese o ah mo je gbese ri aya ti e ba tun appetite Nigeria gan je gbese ke sarun
0: oh my god in ta won kan mo so du won ba je yan gbese won le Nigeria gan je gbese na kilode kilode
1: to ah IMF gan je gbese
0: ah e bi fu yi o ba je mi gbese dakun so wo mi lo se yo
1: ti ba je gboju me dakun tori olohun
0: eh wo ebi se Nigeria oju iwe kerin inu iwe royin di guide iroyin re lapa bi àjọ ICPC
1: change
0: èyí tó jẹ́ àjọ ti wọ́n gbé kalẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà láti mọ̀ tọ́nà wádìí àwọn tí wọ́n bá wo àwọn ọ̀bàjẹ́ àti àwọn nǹkan míì tó bá ní ṣe pẹ̀lú rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti fọ̀rọ̀ lédè o wípé àwọn ti rí àwọn owó kan gbà padà èyí tó tún lé ní 500,000 náírà tí ó jẹ́ wípé àwọn òṣìṣẹ́ tí wọn ò sí lẹ́nu iṣẹ́ mọ́ tí wọ́n sì ń gbowó ghost worker kọ́ wọ́n mọ́ pé wọ́n ni wọ́n ṣàwárí rẹ̀ lẹ́yìn tí wọ́n tọ pinpin IPPIS ètò ìlànà tí wọ́n fi ń san salary fún àwọn òṣìṣẹ́ ọ̀hún
1: láì ṣiṣẹ́ kan gba salary
0: ghost workers
1: níbi tí ẹni tó ń ṣe tíjẹ òtítọ́ ó jẹ àwa níkùn wa ń tóbi jura wa lọ tó bá rí jẹ rádìó orí ilé ẹlòmíì ọ parí odidi site tiẹ
0: ó wà mọ wò
1: pé ọgá burúkú sáyé ìrìnàjò wa ọlọrun
0: ìwà tún kọjí kan náà lájọ wà ọlọrun
1: ojú kan lọwọ àmàdà tẹlẹ tí ẹ sùjọ ṣùgbọn ní ìsìn káàkiri káàkiri
0: tàárùbí ọlọrun tàárùbí
1: wọn lè fọ yàrá kan o ọlọrun kẹmi lébẹ
0: o sẹyìn
1: ti kọkàn ni ẹdọ mi ẹyin kọyìn
0: ọmọ nàìjíríà
1: wọn ní epo tí orílẹ̀-èdè nàìjíríà ń gbé wọlé wípé ó tún ti gbéra ókè ó sì ìdá igba àti méje rè owó rẹ̀ sì ń já sí 1,500,000 láàrin oṣù kan wọn ló ti wà kán lálé nàìjíríà lọ́rùn báyìí
0: ní ojú ìwé kẹta di gaidi ọ̀rọ̀ tẹ̀ tó fẹ́ jọra wọn ìṣẹ́bárọ̀ epo pẹturo lẹ́yìn ká krista lápá bí nísìn ọ̀rọ̀ afẹ́fẹ́ gáàsì tá a mọ̀ fi ń dáná náà
1: ni o
0: kúkíng elówó tẹ̀ ń ta gáàsì nísìn
1: èmi mọ̀ fún wọn lówó ni kọ́nà máa jẹ wọ́n jẹ mí pa
0: ó jẹ pé bóyá wọ́n
1: bí ó bá ṣẹ́kù ẹ̀ bá ṣẹ́bá tọ́jú ẹ̀
0: ni mo ṣe last tí mo yẹ tí wọ́n tún ṣe bá a lọ ilé ìtàn torí wọ́n ní oye tí kinní ọ̀hún tún fi ń gbéra aṣọ lówó tá a fi ń gbé wọlé sórílẹ̀-èdè Nàìjíríà ó lé ní ìdá 100% 1,400% iná ló fi gbéra sókè nígbà tí ti pẹtiró tóun náà gbéra pẹ̀lú ìdá 22% 22% bẹ́ẹ̀ bá dójú ìwé kẹta the guardian ẹ bá ń bẹ́ẹ̀.
1: àjọ nema ni a ti rọ gbogbo àwọn ẹ̀tí ẹ̀ ń bẹ ní agbègbè tí omi ń yọ lẹ́nu báyìí ẹ̀yìn o àjọ tó ń rí sí pàjáwìrì lórílẹ̀-èdè nàìjíríà ẹyẹ tẹ́ ń bẹ ní agbègbè tí omi ti ń ṣe ìyọnu pé ẹjọ́ ẹyẹ àfi agbègbè náà yíká orílẹ̀-èdè nàìjíríà gbogbo ẹ̀yìn tó yẹ pé omi ń yọ nílẹ̀nu lágbègbè tẹ́ ẹ wà wọ́n ní fún àsìkò ẹyẹ àfi ibẹ̀ náà ojú ìwé kẹfà lẹ́ẹ̀tì rí nínú ìwé ìròyìn ti vangard ni this day ni o you say what
0: this day ẹlòmíì ò pọ òrí bí lọ báyìí ibo làwọn ò wà lọ
1: tó wá dáa kó mi ọgbọ́n yàn
0: kódà
1: lọ́njọ́
0: ẹyin tẹ̀ sì mọ́ ń dá àwọn kinní tẹ̀ sì ń dá náà wọ́n ní wọ́n láti kéke ni wọ́n ti wọ́n dá kan nù ojúṣọ́ àgbàrá
1: gbogbo yín jọyàn gbogbo yẹn bàbá yẹn àti kéke làwa ti mọ́ ń dá lójú
0: ojú o
1: ti mọ́ra jẹ́ wá bí ìmọ̀ràn sọlá àti àwọn ọlọ́kadà kówó pé àtòní márúwá mo ní deliver àgbàrá ọmọ ọsàn wọn sọ pé ṣe bẹ́ẹ̀ nìkan lọ oh god I have witnessed so many people perish that way ọlọ́run bá ń gbọ́ tó mi ó gbé ọ̀kadà tá nọ́ọ́dẹ̀ ṣe yàn tó gbé márúwá mọ́tò gan kòrókòró
0: omi sì burú
1: ọ fẹ́ kanjú lọ nísùrùjì ọ̀dà ẹ̀mí ẹ̀ tó mẹ́láyé ni ó san gbèsè
0: bẹ́ẹ̀ni
1: mọ́ ìjẹ́ kíkó lọ fọ́ọ̀sì ẹ pé machine yẹn ọ̀ tẹ́ lọ tó bá tẹ́ gbà tó bá mọ́ tó ń pè lómi come and ask me
0: ọ̀nà tó ti rò pé bóyá o ti mọ̀ ń gbà
1: mo pé agboolégbà ni 2022 ni yẹn mo pé agboolégbà èmi àti bàbá wa kan ni èmi ò mọ̀ pé wọ́n ṣe títì bẹ́ẹ̀ lọ́wọ́ àṣekò tó mọ tọkọ bọ̀ tó mi ṣí mi dì òkè ò ní dẹni tán
0: àmì o ẹ dákun o bó bá gba ká ní sùúrù ká jójó ò dá o
1: à ń sọjú bẹ́ẹ̀ lọ tójò bá dẹ̀ ti ń pọ̀ tágbára wáìpà ò ká mọ́ páàkì tó bá dẹ̀ páàkì ẹ̀ ṣú ọ̀pọ̀ tán hazard light yẹ sílẹ̀ kọ́kọ̀ tó bá ń bọ̀ mọ́tò rọ́lù ọ̀ a máa fi ilẹ̀ pé nǹkan bẹ́ẹ̀ yẹn gbogbo akọ́lá ọmọ mọ́tò ní òjò wa o àwọn ọkọ̀ kan ní hítà kì í sàwọn ọkọ̀ ìbàdàn ló ní hítà o páàkì torí ti ẹkọ torí ẹlòmíì tó kó bá ní o páàkì
0: ọkọ yàtọ sí mọtò
1: mọtò ká yàtọ sọkọ o I'm talking from experience.
0: jẹ́ fi eléèkún kọ́ tó ti ká dojú ọjà ojú ìwé kẹfà ní wọ́n ní àwọn ẹgbẹ́ òṣèlú wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi orúkọ àwọn tí wọ́n jáde nínú ẹgbẹ́ òṣèlú gbogbo wọn o pé ẹni tí ó jáde àwọn kandidate wa
1: ni
0: ẹ̀yin wo
1: awani
0: bí wọ́n ti ní wípé àwọn ní ìgboyà nínú àjọ elétò ìdìbò inec lórí ọ̀rọ̀ gbèǹdéke tí wọ́n fi léde ojú ìwé kẹfà the guardian ìlú gbèrò yàn wọ́n.
1: kò
0: Freestyle.
1: Bebe.
0: Ya doju oja.
1: O se pataki. A lo soju oja na le ngohun. Lori 32 FM 94.9 kan ada ni po isonu. Ele ko sibe, e ma gbe ko rara.
0: Yes, ke.
1: An para bo e ku kale.

0: Akin yin kwe e kabo kwa da lato Georgia 32 FM 94.9 kwa ni aderin yin po shonu. Oto kati kesi yin lato eka shubwa tori ibi akoko shelo ori. Ta filo Georgia di. Teba wo oju e tongba wo na so so media wai. 32 FM 949 fe yin e di kwe comrade Muhyiddin Agbakin. Wati wani ni kale.
1: Ewa kusi ilu femi lo.
0: Ilu femi lo ye wan. Baba di.
1: Yoro. Give me the
0: big. Give me the big. E ka lo sa.
1: Olowori lagbaja.
0: Olowori.
2: Sola.
1: E ka ro gogo ara le ajinde ara yo ma je oju ti wa ni se lasan.
0: Ami Jesun. To what to ti ko bi won se ma nko. E wa no si mu ka be. Awon epo ati opin ose na ka lu ku pele ti yo gbo pe yo leyin. Koda laaro igan na awon eyan ti wa to re epo. Ti Saturday le mi si lo disin tori bi 70,000 naira kan ni mo. Mo binu ra nu oko.
1: Baba o.
0: O yen wa le. O yo to don dajo. 70,000 kan ni mo ra nu oko.
1: O ye mi na. E mi na change di e.
0: Bi 5 liters bayi.
2: Mr. mo we yo.
0: Ti ba won to ra le ni so pe o ti gbowo soke. Eh ko je tuntun fun awon eyan wa. Ti en ba ti gbo pe o nbo bayi. Kalu ko ti boju to ra re. But won ni awon alagbata won dawo epo gbigbe duro latari pe won ni Dangote ebu fopo won won ma fi owo dollar won ma ita epo robi kele o ti le je ni ilu to je pe naira la na ta ma fi dollar ta epo amo woye wa ni o sese ko je wi pe iye kan na ni o ja si pelu owo naira abi ko je wi pe iwon ba ti won ta fun Dangote lati awon to je epo robi ti an ta fun Dangote iwon ba ti an ta fun lowo naira to na gbe mi wole e to gbe wole fun re lo fowo dollar fe mo taun
1: e se gan ni iroyin ti a gbo laaro yi nigba ti are ti soro oro ta gbo na ni pe are so pe awon ti kojuro si bi oro se rin yen kini kan lo kan ma nse mi ni kayifi ni pe ko ti si joba to le da NPC mo lo le Nigeria
0: ero be
1: idi ni pe ti joba pase kan awon no tun mo da ti won na se tori pe ba le leti le re onloru ti o loru le to si pe are ba le le eh ni river na ri kile wa na NPC fun.
3: Oh my god
1: ko si nkan kan te in fact ajo yen to pe e ba pe ilu to pe ilu te pe n to wu mi ni mo nse ko ye ka jo yen wa mo tori pe ko si kankan in te ejo ko le gan ta won yen gbo bi ti bi ti wo salary lori gan ati ajemonu rokan te n gba yen lori gan ko si kankan lori e so ki wa lanfani ta gere yin se bi awon ti o le po ni ilu won gan oran o ja se ba se n ja si gan so e wa wu ni sin te ba le po mi ni se laaro se de kan fe re po to n gbe mi bo laaro ni to sanu mi to gbe mi laaro yi epo ton ra on ti gbowo le lawon o ti e ti si korero awon eni kan be be lawon ti lo n repo ba yen bedadugbo wa ba yen mi mo to lo n ti da e le mo po nkan lo ni epo
0: baba kan na be loju titi mo ko lawon ba won se gbadura laye ti won
1: kini ki wa ni awon nso epo yi n be lowo yin e ti se at least ta ma ni ka yi yen kan even nigba to ro be be gas bere pe ah oh yo won yo fi kini kan le o kere kere ni mo tele moto to mo de falawo meji ti mo sai lo ra re so tori mo lo pe tawon adugbo ti wa nisin egberun meji ni o ti bere pe pe bo ti mo ni papa won sai sori ti gba tawon nkan yi o ti mo se sugbon aro joba aro are atawon agbon mi eyin lef awon ti nbe nbe oju lari ore odi ku ti nbe nbe awon le eyin lef won si be awon kaba ti nbe to so ki se pe to je lori nikan ni problem awon kan be lagbon mi te pe kini wa aye ni won lori inu ere oro epo yen be ba se pe are n fo Nigeria lokan bale bo ase mo fokan bale na ni pe eh awon ori gbe si akin tawon o gbe lori oro NPC laipe sugba ti gbo na ri won tanan fun won jo ni ro lari akan yin lasan ni are epo omo Nigeria wa da pe nisi won tin fi owo le emi 15 naira elemi 100 naira kila wa de nkan ta ye ti wa ta wa si nse o si yi pada eso pe po yin na ni o si mo je opakutele fun gbogbo nkan ta nse lori Nigeria ona la fe gbigba ba fe koja epo ni ba fe mumi epo ni ko si ta nse lori Nigeria ni si epo ni ifo awon tepo kan won ya e pepo ti won ni n to ifun wa ni won ni e pepo ti won ni nbo la fe ba yara ga
0: e jo sa lori oro na ni nisin to ba je pe be ji so pe olori oro aje Nigeria ni epo to ye je major product tan ta so pa nta ta fi jeun ti won ba ti wa dollarize epo bayi ni Nigeria nisin ejo naira tan la won first stabilize orun won ti se ni abilaye ina
1: seri aranti a npe na niyan seri nigba mi wa mi o ni fi gbogbo nkan bu Dangote ma so fa won eyan oloko kaloko ala ma ta nsoko emi o Dangote o wa lati wa ro mo Nigeria lowo ṣùgbọ́n ká kí òun ṣe báwọn kan bẹ lápá àwọn tí wọ́n lọ ń fọ epo níta tí wọ́n fọ ọmọ nàìjíríà ló fẹ́ ní rìvà náà jù lágbàáyé náà mélòó mélòó ni nǹkan ẹ bá tó dà nkálẹ̀ nàìjíríà lè sọ pé n tó ṣe aburú pọ̀ rẹpẹtẹ ń bẹ kí ló dé tí àwọn láńlọ́ọ̀rù tó jẹ́ nàìjíríà láńlọ́ọ̀rù gbò tó ti wá ṣe lọ́dà táwọn fẹ́ regulate n tó easy láti ṣe ni ṣùgbọ́n ṣe lè gan ṣe ṣe jí ó ṣeéṣe ẹnì ká sọ̀rọ̀ ní ìsìn mr ká sọ̀rọ̀ láàárọ̀ ìsìn tó wà lépa ètò náà ó ní àwọn alábòsí òun ò ní fún wọn láyè kan ráyè lórí ọ̀rọ̀ ọmọ nàìjíríà mo wá sọ fẹ́ nìkan lára ìmọ̀ ni wọ́n ti ń gbé náà lu mínísítà tó wà lérò ní pàwọ́ nù wọ́n ti fi náà tẹ́ nù ó pé ní ẹ̀ka yẹn ẹ̀ka àwọn èèyàn tẹ́lẹ̀ àwọn kẹ̀kẹ́ ń bẹ nàìjíríà yìí ẹ̀ka àwọn èèyàn tó le àwọn gíràn tẹ́ pé àwọn tí ń jẹ́ ń bẹ̀ kò sí tẹ̀lé ṣe sí so ọ̀tọ́ ìjọba lè ṣe ti pé agbára àjọba ò ká wọn tó kéé ṣe bí nìkan àwọn tí tó ń bẹ ní tí ń bẹ lu ìlú yorùbá jẹ o.
0: aláwọ jẹ ń gọ èèyàn tó kọ rice mill sí ẹsìn kébí kọlẹ ní kó wá àkáǹtì fún un tó bá yẹ pé tiẹ̀ náà lọ kọ sínú ìjẹ ṣeṣeṣe wọn mọ̀ ń lé kiri.
1: ṣé kó àmọ́ kó wájú lọ́wọ́ dáa rẹ ọ̀rẹ́ yìí ni àbí.
0: ẹ yóò ti hàn lára mi.
1: mo yín náà lẹ́mi ló lẹ́mi sùtọ̀ mọ́tọ́
0: yà. ọdún kẹta tíṣẹ̀tì ń lò lọ́lẹ̀ táyì lè ti lé lọ́dún mẹ́wàá táyì tí mo lò jáde ui.
1: mo wò lọ́kẹ́ ya iye kó ọjọ́ ló kọjọ́ lè olówó kọ́ bọ́ọ̀lù ìbọn rẹ̀ kó bá sáwà tó
2: bẹ́ẹ̀. ẹ ẹ lọ sí tó sì jẹ́ pé nígbà tí àwọn ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń gbìyànjú láti pin wọ́ọ̀wọ́ odidi akẹ́kọ̀ọ́ mẹ́ta ni ló tún ṣe bẹ́ẹ̀ tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ nígbà wọn odi pé wọ́n kọjú ìbọn síra wọn àtàwọn ọmọ ológun àti àwọn tí wọ́n fẹ́ wá jí ìyàn gbé ọ̀hún tábà sí mọ sọ̀rọ̀ ààbò àní ṣe ká mọ̀ mẹ́nu ba ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yìí torí òun lọ̀pọ̀ tún gbà pé yóò jẹ́ àtúnṣe tí gbogbo ohun ti ń bẹ ńlẹ̀ yìí tá à ní mọ pàdánù àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà mọ́ ẹ wá gbọ́ ilé aṣòfin àgbà wọn ní àwọn otu ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ náà wọ́n tún jókòó lórí rẹ̀ lónìí tó sì tún ṣe é ṣe kí wọ́n tún tẹ̀ síwájú lórí àwọn ìjíròrò tó yẹ lórí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ àmọ́ ìròyìn kan wá jáde nínú daily sun láàárọ̀ tòní níbi àwọn sẹ́nétọ̀ tí wọ́n ti sọ fún àwọn orílẹ̀-èdè nàìjíríà wípé gbogbo àwọn ẹ̀rù tí bá ń bẹ lọ́kàn yín lórí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ẹ̀gbẹ́ ìṣẹ́gbẹ́ ó ṣe kókó káwọn ó gbégbèsẹ̀ lórí rẹ̀ lásìkò yìí crystal san kankan ó bí ìbéèrè tó fi béèrè
0: lẹ́ẹ̀kan
2: ó ṣe ìbéèrè wípé ṣé ọ̀rọ̀ local government tó sì wà nílẹ̀ tá a sì ń fà tàbádójú ìwé kẹjọ báyìí daily sun ọ̀rọ̀ ọ̀hún sì jáde ńbẹ́ pé àwọn gómìnà wọn ò tí ì tú okùn lọ́rùn àwọn ìjọba ìbílẹ̀ wípé ṣé ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ báyìí kò ní padà rí bẹ́ẹ̀ àti pé kí ni tó lè mọ jẹ́ bí ẹ̀rù fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lórí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ẹ̀yin àgbà kìí jẹ́ ẹ̀yìn tiẹ̀ ní àwọn ẹ̀rù tí ẹ̀rù pé o lè jẹ́ nǹkan tí ó mọ̀ mú wa fòyà lórí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀
1: ọlọ́run tó sọ àwa kò kú mbẹ láti mọ̀ wọ́n sọ wa kò sí gbà tá a wulẹ̀ bẹ̀rù àti federal police ni o àti state ti ń bọ̀ ni o àti tán pé ní oríṣiríṣi àmọ̀tẹ́kùn kankan ni o èwo ni ìgbàbọ̀dé ni wọn ṣùgbọ́n àmọ̀tẹ́kùn bẹ̀rẹ̀ làwọn tó kidnap lẹ́kìtì sọ kí láwọn fẹ́ sọ ọlọ́run nìkan láàbò gbogbo wa ṣùgbọ́n ẹjẹ́ ká ṣòdodo ọ̀rọ̀ fúnra wa ṣe rí gbogbo tá à ń ṣe nàìjíríà mo ti sọ ní ọjọ́ kan mo tún sọ láwọn agbọ̀n mi bòmíì pé òṣèlú là ń fi gbogbo nǹkan ṣe lórílẹ̀-èdè nàìjíríà nígbà táwọn èèyàn ń pariwo ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀pọ̀ kí state police tán wá mélòó nínú àwọn state governors wa lásẹ̀mblì wọn ni wọ́n ti ń gbégbèsè ẹ̀ lóko yà támátì ẹ̀ ti ṣe tó ẹ̀kọ́ tẹ́tẹ́ national àwọn náà ló kàn bí kí àwọn náà ṣe mélòó ni wọ́n ni mélòó tó sẹ́ndì blueprint pé báyìí làwọn náà ṣe ro èwo nínú wọn ni ẹ lọ síwádìí kẹ́ ẹ wo dáadáa ẹ rí i pé ìdí ni pé ajẹ gàba ni n tó lè mú wa kákò olóko ẹrú tá a wà yìí kákò lè kó pé ètò àìlétò ààbò ẹ jẹ́ sọ bì kan ní kogi state àwọn ọmọ tó lọ ṣe exam kan níbẹ̀ tí wọ́n ní wọ́n jí gbé tọ́sẹ̀ rí wọn rescue láìpẹ́ yìí ṣe mọ̀ pé skul yẹn ìjọba ti condemn ẹ̀ ṣùgbọ́n miracle center ni
0: special center
1: ni fáwọn èèyàn ẹ lọ wo orú ibẹ̀ yẹn ada bí aṣálẹ̀ inú gbóngbogbo bẹ inú gbóngbogbo kò sí nǹkan kan bẹ́ẹ̀ tẹ́ pé wọ́n ti dẹ̀yìn pààyàn sí nǹkan táyà yẹn kò ní mọ nǹkan tó ti ṣe lọ tábà wá ṣàbúrú lọ́wọ́ ara wa tán á dàrú ìjọba skul tó ti condemn pé a lo bí mọ́ o ẹ mọ̀ débẹ̀ ẹ pé tọ́sẹ̀ ní bọ́ọ̀nù nìyẹn nígbà tí àtikú ń sọ pé àwọn ọmọ nìyẹn ni wọ́n ń pa ní bọ́ọ̀nù tí gọ́vìnà wà sọ pé ọjà tẹ́lẹ̀ sọ pé wọ́n pa àwọn èèyàn yìí àwọn ti ti pa lọ́dún márùn-ún sẹ́yìn ṣé ẹ rí i pé táwọn fi ṣẹlẹ̀ wa gan-an ló pọ̀ lórí ọ̀rọ̀ àwọn nǹkan tá à ń ṣe lórílẹ̀-èdè nàìjíríà ṣé wàá mọ ohun tí ìṣẹ̀lẹ̀ rèé ó kálukú ti rí i pé àwọn gọ́vìnà ti pé owó sàárà wọn ń jẹ security fund tó sọ pé tí ọmọ bá lọ rèé torí wọn bá níjọba ọmọ fi ràn wọn lọ́wọ́ lórí ètò state police awon ni won source fun fund mi e si bere pe se awon ra ilu omo se security trust fund fun won se won contribute sugo gbogbo en to pe ati gbogbo center pe ta so pe to abo ijoba nikan ni federal government nikan ni to fa ta fin di pe a mo je ka won na moju se won niyan local government le so le nsin la mi to wa ni ruwe te ka jade e wo oro local government oru ke re won tu gbe won lo ile ejo ejo tun ni won tun jebi pe ki won je ka gaga ti omi se won je won omi a nbo la re to gbe to fi so wa la nu ngba ta ri mo to so wa la nu la ro yi nigba to daddy gbe kaka to de bi olodo bayi fire si fe ejo danu
3: oluwa
1: pelu jona buruku e wa woru be yen e woru eni yi won tun tin gbe moto lo si ile mechanic nsin won won binu gidi ni lori owo elo so itan so menan ni pe to na ba da so 20 minutes lo tawon yo fi de bi ton lo to pe en lo 40 50 minutes o to wan ba moto je awon yo je gbe moto mi ile ge yan mo fese mi rin ki won moto ki mo jawo so ki wa njo la to wa fe ku nbe yen e dakun awon ro se tutu e ka won na mo ni report won mo ko ibi ti moto won o ti da la won lo duro si ye kini kan kini kan won o ri pe e ka kokan lo ti la ba won te pe ita je nikan lo fa ni la se ri pe ero to aba won ka so di pe business as usual ni e mo tan pump lori e ni so to fa ta fi ke nkan lo niyan ta iyi pa ta ba ri ka tun ni state police na ko si gba to lopo owure awon governors abi federal government president wule lo lopo bo se won se commissioner ni se gomina ko commissioner yo lo won down ni yo down gbogbo ta nberun ko loro ona wo la se mo pe elebiri ta bo ba me ni state ka ke state governor ni gbogbo ebi ta nduru state federal government yo le ku nbe le mi wo to pe won state governor si wa yi won o won se opopopo abutara alu owo be to pe n to e ka se ni local government ba se dada mi ni chairman ba soro councilor ta adibo fun ni ward mi ni lo ba mo awon mole bi mole mo mole baba re
3: e jo sa o awon kan so wi pe gomina ipinle yo so moro nigba ti won o fi wole wi pe awon oni gbagbo nu joba ibile ti o ba taralu lorun kini adibo fun won fun
1: eh seri ninu ilu ta wa yi eh angeli ami mole esu ta ti mo ostan dangeli ta ri lo owe ta won yan mo pa mo ta fe divert oro niyan everybody man believe pe ta ba ti se yi a en ta ti me se le no mo se je gare eni ka so fun mi pe tori pe gomina wa to wa ipinle oyo mo rerin lo se dibo fun won
3: allah akbar eyonu aye
1: eyonu aye
3: kai mo very you saw
1: eh eh so nipa yen ko si n teyan le se si beyin ba ni bi ta lo tele ba ni to hun lo ni nko so gbogbo nkan ti n be lori Nigeria ni pe ani a fe ka won eyan wa yi se daada eyin la eyin le ni wa gomina omo badan ni won local government ti o jina pupo se bi ta wa na wa ni won gbe ni omo won ti wa ipinle oyo ituwajo ni tinubu ko si n to ni ju fe fct lo
3: ah eru be
1: eh to pe governor kankan ni chief security state na si won ori nkan to e ko se nbe ni melo ni nkan ti wa gada mo se yi mo se yi so won wole ni o e to ko fun won o fun won ni sugbon tin be ko ko ni pe o ko ti pe emi leleyin ko si n ti o sele state police yen won na won si mo won si tun lo fara fara ara won sugbon no matter what ah ni wo n to get the merit ka ni to da ni se en to kudi e ka to ni mi kan ka to pe kudi ko si n ta da laye ti o ni kudi e ka to olorun to da wa ti o ni bot inu ro re o fi bot sinu ayokaluku nigeria yin daru
2: agbakin edagun kan to di pa menu ko lori oro abo oro kan re ninu iwe royin ti daily trust laaro loju iwe keta ati oju iwe kerin lori oro owo ti awon ti won je omo ologun orile de nigeria ti won mo tewo gba gege bi owo osu bi ijoba apapo bi won ti se ipinu pe won o gbowo na ko ni 49,000 lo si 100,000 won wa se awon alakale pe pe teyan o ba je ounje ti yo sara lore daada e ti won pe ni balance diet pe yo na to 1500 diet na ka sagba pe 16 egberun kan ati bi abi igba meta naira teyan ona lati je to si wa jeun bi igba meta lojumo won ni e tumo si bi pe o se ki omo ologun kokan ko le jeun daada at least ta ba wo laarin osu 21 days o sure pe ounje to da o certain amo agbakin ka tun wa awon nkan mi to le se se ko mo yoju pelu eni to je wi pe nbe ni ipo ti a fe ko mo da abobo ilu 100,000 na te ba wo dada se e wo pe o da to
1: eje lo directly ti e ba se pe to ba ni fe Nigeria ko se en ti o ni fe ta country
3: 100,000
1: ejo to yo olohun e je ki n salaye fun 100 kile pe
4: 100,000
1: ologun mi wa awon mo ya photo yo wa labe o bayi ibi to se pomo si omi o si to kun yo si to mu wa loke gbigbori oke bayi awon awon lote won fo orin re ni inu omi na ni o wa yo tun ji gari ni o mu seru yen ti bandit ba wa pe mo fi agira Nigeria isin ta le ku fun 10 million re kan mo fa wa ni information lasan ni 5 million mo wa ise lo susu si o ni gba body won mu ologun kan laipe te ba ri to te pe oni fun Boko Haram ni kini ologun ni won mu laipe won ni laarin egbere mo yoyoyo yin mo rabata mo da won ko se ni mo se
3: o mo we
1: se ya wa da ni ta lo fe ya en fun yen en tin gbe mo ti lo n fe mi re laku e wo mo se n ku to e wa lo n de ke o ru owo owo niyan awon ko de ko ti n sun ninu national assembly e de n fun won ni obi ti billion ise o ni se question allowance kini ka allowance risk allowance kini risk to ni o si n lo moto 500 million 1 billion and awon tin je ki nkan mo se lui e se ran tas le mo fun won sawa mo tan se niyan ijobo mo ti won se now kan tun awon oga won gan to ko ti pass dollar fe yin se bi recruit ira le yin na gbadu ke kilo eta ba ti de ku kan a ran ti bi ta ti ku mo na
3: yan ti pay deal ni
1: se ti se ah I mo to pay you ti o rise ni be yen enikan ti train awon na ti o de be to ko ku soju ogun na e ma ti ku soju ogun ni isin ki le bi re o di kini wo fi toju e bi re won ko ra ma so flag ro kan ti o need kan ta yan lo fo ti won won lo ko fun family ati bata re o tan niyan
3: o kere tan ti lose general meta
1: lai moye
3: lori oro
1: security ta ni o mo toju won en so general awon mo ti o general nko general ni san ti fun won ni life kin to mo lo na
4: agba kin ti egberun lona ogun naira to ba le bere business akara bi nkan kan 100,000 mo kere
1: se ri oro business ko le leyi madam lower person le fi 50,000 lo sakara o le fi ta pay water lo fi ta coming low awon awon vulnerable won wike sawa sugbon tan so ni an so pe eyan eyan omo ologun ki lo 50,000
3: a pada be a pada be
4: e ja tojo
1: e nikan 50,000 re po nikan yen
4: eh isi o ko rore o ko rore
3: ino o le je balance ti 100,000 la ri aye
1: 15 ki lo fi je ni bo ti awoda boya ma fi sin tan je ka mo je
4: lo re mo te wa ti bread

0: Ekaro.
1: Ako ti lo o. Eku aso se Nigeria o. Eh Ajibola lati Bodija.
2: Ekabo sir.
1: In to ta wa in to ku afu ti joba tan gbadun ni joba na lepo. E ba wa be won, a kan pe joba won tan depo ika ni won. Kwona ti pa ma kanadi so we ko ti ati ti ati gbagbe pa so we ko ri. Nigba tin ko ti da bayi. E go mo ti fi gbogbo pump na ti fowo le lo awon yo to le re po ma. E ba je ki won mo pe ka ni won ki se joba ni ka mo tan ta fun ika ni yin.
2: Ya ma fo po lore po ni sin o ba ti roko to ba ti tobi ju o fun gap ni o jora ti e tan ngba teyan kan ba ra epo e full load ti o ba ni kan bo gan 5000 si o ni so okay gan
3: o mo 5000
2: ah ta ba ti na much o ya ka ni how much 5k
0: ah iba kan si re epo 5000 oni bi ti
2: o ma ta ba de kiri ah olohun
0: hello e ka ro
2: okay
1: so si di ade juma o le Nigeria yin so 100,000 naira ti won fe ma fo fun awon mo ologun 100,000 naira lo mo ti nu bu se yin lo loju
2: o ebi awon ba se lo ni o boro ba se lo ni o
1: 100,000 naira ti awon ko wa national assembly to sun be ko ti aga fora won lori 100,000 naira lo pa loju 100,000 naira ni won tun la so awon to ti sun mi o
2: Chola, imagine ko je pe e me ka lodo mi enugo mo si ti wa mo wa wa baraki ojo mo wa nlo ile odun so na ta so ti wo ko tan
0: ate ti wo ko
2: gbe nisin okay
0: ti won ma di mo jo no no to bere kini lo
2: mo fe da ko mo se ologun bayi
3: ero ma bi mo ko da ka je
1: lo ojuma ko je ni kan je lo tan iyawo ko mo meji le so ba je ni ologun nu ikani won
0: hello
2: Ah.
4: Continue n pe.
2: Mo fa join ile se logun.
0: E karun.
4: Baba wa olorire. Afab salam na se baba eleye ni.
2: Ah, e ma ku je meta sa, se o si.
4: Ko ma si oga.
2: Ah. A ni gbo bi si la wa.
4: Ah, wi se o. E ri oro Nigeria yi. Ko lo nda kun ko sanu wa ni. Ko lori odori e mo ni o. Ṣùgbọ́n tí ẹrẹ́yìn méjèèjìun ni èyí ibẹ̀ lọ́hún fún yín kọ́kọ́ kí Nàìjíríà tí ó fi dìrọ̀rùn bẹ́ẹ̀ ni ló gbà nira ní.
2: Ah méjè sùn máìrì sírì sí tábù túrì.
4: Kí ló dé bàbá?
2: Àwọn ọmọ náà ẹ̀mí gbé mi ni. Gbogbo ọdún ẹ̀mí ni.
4: Ojú ò lè ti
2: wá ọ̀rọ̀ ojú ìta
4: tí ọ̀bẹ mọ̀ ní bàjẹ́ o.
2: Ìnira ọ̀dà. Ìnira ọ̀dà. Àìlọ́lọ́wọ́ ìnira ni. Àìsàn ìnira ni. Kó o fẹ́ ṣe nǹkan kípa ẹ̀ máa ka ìnira ni.
0: Olo.
2: Ma boju meje Olorun.
0: Sister,
2: mo je tun mo ronje. Jamalo, jamalo. Ah, gbe pe kankan.
0: Ri mi,
2: a ma si jawo te ba you are thinking. Yeah. A dupe lowo alejo wa comrade mo ni agba kin.
3: Oju tin ni o ku nbe ri mi ri mi ri mi le mi wa.
2: Eh, fafa ni ara re ni. Fafa ni ara re ni.
3: Se mo ni kato ni.
2: Ah, oda, pati kato. E tele mo. Ogbon yo ni jaba baba o.
3: A
2: ri yin pe lagbara Olorun. Eh, ni de ni itan buruku.
0: Eh.
2: Àwa náà fẹ́ máa dìde ni ẹ ká lè fàyè lẹ̀ fún àwọn onífẹ́rẹ̀ fẹ́tẹ̀ wa torí ta bá dìde nísìn ìròyìn eré ìdáyálédè fẹ́rẹ̀ fẹ́tẹ̀ náà lẹ́ mọ̀ gbọ́ títí gbàmí ìtàtù máa pàdé lórí ìkànnì abímbọ́lá lámìdúró kan tèmi àfàlà àmúrókí asada ní òsì nínú ètò tá à ń ṣe ní kànnì 32fm ẹ lẹ̀kọ́ ẹ̀ síbẹ̀ kẹ́ máa gbádùn wa ni ó dìgbà kan
0: náà. ká túmọ̀ fi yun náà mọ kí ẹnjìníà kọ́lá àti nílé iṣẹ́ 32fm gbogbo ẹnjìníà
2: ekeye gbanemu
0: bàbá ẹ̀ sì gbọ̀n
2: lọ àbíbádé tún oṣù gbẹlẹ àbíbádé.

sùn rẹ ni kò ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o ti lẹ̀ ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Èdó nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Lifehot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ́ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pàápàá ibẹ̀ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ààyè sán díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ̀kọ́ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yẹn pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń tà wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọyì ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtẹ́ ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substance Property òrùlé fún tẹ̀tọ̀.

0: ń gbádùn bíjì táyẹ̀ ṣe ń wá díẹ̀ díẹ̀ àwáyà ń ṣe tiẹ̀ lọ́tọ̀ àwáyà ló dún yẹn tiẹ̀ ẹni bí ti ń ké wáyà nìyẹn jìtọ́ ò ṣe jù
1: ẹni ọlọ́run là ló lè káyé
0: ń wá díẹ̀ díẹ̀ pé ń pé ń.

0: emi ti si oju opo se gbogbo awon eyan ti igbagbo yen mo fe kajo yewo laaro yi sa ati ma igbagbo ni pe gbogbo nkan to ba ti be efura o ti kan ba ti le bere bayi ndun bayi efura o e ka aro e ku ojuma o ko yin yes ma
1: e ma pe eto
0: e se ma
1: e ri le wa lagbara olo
0: ami olohun ma
1: opo le yoru ni lato yi
0: e se ma mi
1: e oro te dale la oro to ni ye lori ni o eni to ba mo akoko na se ri awa ko la ko sa di ma pe ke yo to rowo mu eni o ba ni suru ni ma se sa je ma se suru ṣùgbọ́n nínú ara wa náà ta wá rí lójijì tó ṣáfù gan-an tó wó dé ọwọ́ ṣe ejò sí lọ́wọ́ nú ṣe wá ríro oore báhùn rú nǹkan báhùn kò lọ títí kò lọ títí irú nǹkan báhùn kò lọ títí mo fọkọ bọ ẹnìkan láṣìírí ní àdúgbò mi tí mo gbé rí lọ́yọ̀ náà ni aṣáṣàn ṣàdédé rí ìjọwọ ní àwa ni náà àṣà mọ bí ṣe máa ṣe ládùúgbò yìí náà ilé kò fín èkejì ìlà wà ilé ilé wa lọ rẹrẹrẹ ó ti ṣe gbogbo ẹlẹ ọmọ kékeré dẹ ni òjijì lásàkàn gbọ pé àárí mọ pé ọsàkù ó wá dá wa láalẹ sí àwa tá a jẹ kọlàkọṣà gbọ wá dá wa láalẹ sí wa lára ládùúgbò tá a wà ń gbọn pé irú àṣe ọlọrun màṣánú wa o wọn bá ti rí ẹni tí ó dá fún wọn ṣe máa ń ṣe ni kíláàdé àṣọwọ ara ẹ náà ló fi hàn rẹ léèmọ létà nígbà tó wá ṣẹlẹ tán láṣẹ tó ń gbọ pé ọwọ ara rẹ náà ló fi hàn ara rẹ léèmọ kò dá kéèyàn máa fọwọ́ sáré téèyàn bá fọwọ́ sáré èyí ó ṣubú
0: fọwọ́ sáré
1: ṣubú ọlọ́run ọ̀hún tàn wọ́n kàn ló kàn ṣubú lójijì téèyàn ò ní gbúrò rẹ mọ́ tẹwárí gbogbo property tó fi ilẹ̀ yẹn nísìn ilé mélòó làwọn ìyàwó fẹ́ gbé ilé mélòó lọ àwọn ọmọ fẹ́ gbé wọn ń padà ń tà lẹ yọpọ kan ni wọn ń padà wà láìsàn bìlá wọn ń padà ń tà ni sùúrù àtòrí ọlọ́run ló ṣe dúró sí téèyàn bá sì jẹni tó tún bówó lé tó mọ̀ ọ́ lò yóò tún pẹ́ ṣùgbọ́n ẹni tí ò bá tún mọ̀ ọ́ lò náà ará àwájú ọ̀padà sílẹ̀kùn fún sẹ́yìn náà ni
0: ẹ ṣeun
1: olówó wa yọ padà sílẹ̀ tuntun fẹ̀yìn ẹ rí mi sọ
0: àmì ẹ ṣeun gan
1: ọpẹlú yẹru ni látọyọ
0: ìfún
1: ní sẹmí yín fún wa
0: àmì mà ẹ ṣeun ẹ jẹ́ ń ṣe kéde àti ìpolówó ọjà kí n tó wá sójú òpó lẹ́ẹ̀kan yanyan ní sí mo túlẹ̀ láàárọ̀ yìí mo dìdí lọ́bẹ̀ ní o àmì ẹ jẹ́ ń lọ ṣe kéde àti ìpolówó ọjà yìí ẹ bá lọ tí ń padà dé àwọn àti ìwájú ẹ lẹ́mbẹ̀ún ẹ kú kalẹ̀.
2: máa wo mi bí mo ṣe fẹ́ yín.
3: mo ń gbọ́ ká ti tú ẹ fẹ́.
4: 32 FM 94.9
5: jẹun wọnà láti dáàbòbò àmúlò dátà rẹ ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ yọ àwọn áàpù tí ò wúlò mọ kó lórí fóònù rẹ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn o tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó ní ìparí tí àwọn áàpù tí o kò lò mọ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́ àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ́ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́ ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ ncc.
6: kò sí oúnjẹ tí kò wù kó kún inú ìjòyè pàtàkì ni àmàlà láwùjọ òkèlè aláṣírí onínáwó ìmùlẹ̀yà oníbùkà kò bá gbóná kó ṣe tútù kí ọbẹ̀ ṣáà ti lọ́wọ́ rọ́ ọ̀fun mi.
7: bílẹ̀ lẹ́yìn o. Bọ́dún bá ti dùn, àrórógbó. Bọ́dún bá ti dùn, ará òsà. Ìrìn àkànà mọ̀gbò yìí pọ̀ dùn jẹ. 32FM 94.9 fẹ̀yìn ẹ̀. Lótú ti tẹ́pẹ́ pé ètò. Àyájọ́ àmàlà. Àmàlà fẹ́. Ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀. Lótú kò. Lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026. 29 August 2026. Àti ṣe rí. A máa túnṣe yìí. A sì tún máa ṣọ̀pọ̀lọpọ̀ orú ẹ̀ lókè èpè. Tó ń ti gbádùn. Àlùjò, àwàdà, ẹ̀rí kéékèèké. Tó ń ti fífi àmàlà dúdú tàbí funfun tó fẹlẹ́ bí etí. Pẹ̀lú ọbẹ̀ ewédú, gbẹ̀gìrì, ilá, ẹ̀fọ́ rírò, ẹran. Pọ̀mọ́ tó káta mọ́ra ṣe kọ̀rọ̀ bọ̀tọ̀ sórí àmàlà. Láfijọ́ máa ṣẹjọ́ ẹ̀. Ẹgbẹ̀rún mẹ́ta náírà. Lẹ ò fura tíkẹ́ẹ̀tì jẹ gbádùn tó gbádùn. Pẹ̀lú àwọn olóúnjẹ ìgbàlódé láwùjọ tó yáyì. Táyé ń gbà tiwọn. Bíbìrì Food Canteen lókè Àdó. Ìyá Àdìjà Alámàlà. Ní Yànà Adé Ọ̀yọ́. Ìyá Ọ̀yọ́ Alámàlà. Lọ́jà Àgbàrímú. Àtàwọn olóúnjẹ ìgbàlódé mi. Kò tọ́ síbẹ̀. Àwọn ìdíje wọ̀nyí bíi ta ló lè jẹ̀ṣọ́ àmàlà bàkì tán láàrin ìṣẹ́jú àyá. Tàbí ta lọkùnrin náà tó lè ru àmàlà tó fẹ́lẹ́ tó kóná bí etí. Atẹ́ni tó lè yára tètè jàmàlà tó gbóná láàrin ìṣẹ́jú àyá. Ọ̀fẹ́ ni fọ́ọ̀mù. Ẹ wá sí 32FM Laughter House Premier Hill Mọ́kọ́lá Ìbàdàn. Bóbá wa dọ̀jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026. Katuya Yatuya Yabade ní Recreation Club ní Dojúkọ Adámàṣègbà nílùú Ìbàdàn. Ọlá tó ti sọ díwò kẹ̀ Bùkà Bùta tó ń tẹran tó jíire pẹ̀ lálùjọ tó bá gbàmù. Ẹ lè ṣo ní gbọ̀gbọ̀ àyájọ́ ọjọ́ àmàlà. Àmàlà fẹ́s 2026. Láti ra tíkẹ́ẹ̀tì ẹ máa bọ̀ ní Laughter House. Sabi kẹ̀pẹ̀ nọ́mbà yìí 0806-218-5194. Àmàlà fẹ́s 32FM.
8: My brother, I hear say Lafarge don't change name.
9: Yes, now.
8: Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of construction for this week

0: ọ̀rọ̀ kan wà tí gbogbo owó lè mọ́ sọ wọ́n ní à tẹ́ bá ti bẹ̀rẹ̀ nǹkan ó bẹ̀rẹ̀ sí ní kọ́ṣá ẹ bóyá wọ́n rọrùn ẹ fura o. Ọ̀n wáyàwó rí ní rọrùn wọ́n ṣe wedding ní rọrùn ọkọ lọlé wọn ní rọrùn a sì ní ẹ fura o. Ẹ fura o ṣọlọ ni àbá wa láro débẹ̀ pé dandan èèyàn sá gbọdọ̀ fojú winá èèyàn gbọdọ̀ fojú winá like àwọn nǹkan gbọdọ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ sí yàn kéèyàn tó débẹ̀ náà. Ẹjọ́ ṣé ẹ̀rù ọlọ́run ni lórí wa àbáwọ̀ èèyàn láro débẹ̀ nǹkan tó ń dùn tó ń dán yìí sọ́ra o ìyẹn la mọ̀ ń yírí ìyẹ̀wò láàárọ̀ yìí ọjọ́ yẹn dẹ̀ ti ń lọ ṣá a sì níbi ìṣẹ́jú bíi márùn-ún 070-5 méjì odó mẹ́ta 949 070-55-949 08097 odó mẹ́ta 949 08097 odó mẹ́ta 949 +234 90 62 000 949 Elilo 09062 odó mẹ́ta 949 ẹ kú ojúmọ ẹ káàárọ ẹ káàárọ ẹ kú ojúmọ. Hello. Hello. Ẹ kú ojúmọ ẹ káàárọ o. Ẹ káàárọ sa. Àbí ma.
1: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun ma.
1: Ẹ máa ma ṣe o.
0: Àmì ma.
1: Mọ́mì kẹ́mi ló ń sọ̀rọ̀ láti ọjọ́.
0: Mọ́mì kẹ́mi látọjọ́.
1: Bẹ́ẹ̀ni. Èyàn ò fojú wi náà nǹkan kó tó di pé nǹkan yẹn bọ́ sí dáadáa tí ẹwo rẹ̀ jẹ́ ká fojú wò láti ọmọ tó ń kọ́ṣẹ́ oríṣiríṣi challenges ni ó face tí ó ní títa in fact tó bá máa ṣe freedom kan ọ̀pọ̀lọpọ̀ àwọn tájọ bẹ̀rẹ̀ gan kọ́ ni wọ́n ṣe freedom míì bá ti ṣe díẹ̀ tó bá ti rí pé òun ò ní le kóòpù pẹ̀lú kíní yóò já pa ṣùgbọ́n tó bá le láporítì ẹ̀yìn rẹ̀ ayọ̀ náà tún ló máa jẹ́
0: ẹ máa bú pọ̀ bọ̀ ẹ ṣeun ẹ wọ example tí mọ́mì mú wa very perfect wọ́n believe pé tọ́ga I believe pé tọ́ga èèyàn ọba lè mọ́ èèyàn ọmọ yẹn ò ní mọ sí ayé rí ò ní dá mẹ́ yẹn jèrè hello ẹ káàárọ̀ sá ẹ pa rédíò yín yìí ẹ pa rédíò yín yìí ó kọ yín sà ìbàrí etí kì í gbé jì mọ́mì wa látọ̀jọ́ àwọn ọ̀gá mi ìwà àti ẹ jẹ́ǹtù tí wọ́n èyí ní ọmọọṣẹ́ lára tọ́ pé àti pé ọmọọṣẹ́ pé bá ń fọbọ́ ìgan ó mọ̀ ní ọ̀tá wọn la wọn ní àfẹ́ lọ gbé hello ìbà àwọn náà máa fẹ́ lọ gbábọ̀ yẹn fúnra wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa believe wa ni pé sọ́gà rẹ̀ le ọ̀gá ò le ojú rẹ̀ gbọ́dọ̀ ìyá gbọ́dọ̀ jẹ́ lọ́dọ̀ ọ̀gá ọ̀gá ẹ̀ gbọ́dọ̀ le mọ́ ní ọ̀fi believe pé yóò ṣàṣeyọrí ṣọ́nà ló kọ́ bẹ́ẹ̀ ni àbáwà la kọ́ bẹ́ẹ̀ zero seven zero five méjì odó mẹ́ta 949 070-55-949 ọjọ́ yẹn ti lọ ṣá 08097 odó mẹ́ta 949 mc bam súnmọ́ mi ọjọ́ yẹn ti lọ kéde àti ìpolówó ọjà sùn lérí ara wọn ni ọyá gbà síwájú lọ́sẹ̀ tí lọ́jọ́ àlárúbáwọ́n ìṣesí ń bọ̀ ọyá bíi tá ti tẹ̀síwájú nù láàárọ̀ yìí

0: ku ojumo lati le ise Dana Builds Homes and Property.
1: E kaaro, a ku ojumo a po ye to la loni. A de ku ose tuntun. Ose dunu ni o je fun wa.
0: Amen.
1: La se ojumo da won kan gbe fe lana, awa na o gbe fe ayo.
0: Amen.
1: Jesu Oluwa wa.
0: Amen.
1: Eria saponga san satana owo tasne muti muyan.
0: Emi ko o. Mu fide for you.
1: E kaaro.
0: Awon baba wa ni ni pe fide for.
1: E kaaro sir.
0: Yes sir.
1: Ba mi dele Oluwa Femi Oko MC Bam lo call me lati le ise kan aro to tin tale lori de Nigeria ni ipinle Oyo ayin Dana Builds Homes and Properties ere pe mo fi phone pe mo mo omo di ti mo fi de benu oga mi wa mo ri we mo ri tu lase edu mara
0: ami olohun
1: e sa boju o ba ri nbi okun ko le ri nbi de o eni oju n gba npon won ni eni ti egun ba nle pe mo roju
0: boju se ra yeye
1: ni ra ronu
0: to
1: be nbo omo wa gba be re koja tabe eyan la pa re koja to ba fi na wi o adani loro fagbara ko ni ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni wo bi ẹni kó ń kó ń lágbára mọ̀ pé bóyá wọ́n fi náà tẹ̀wọ̀n ni kò dẹ̀ sí ẹ̀dá tí ó jẹ yinú oyinú àpáta láyé tẹ́nu àkèrè ò ní lọ a lọ ọ padà tún lọ gbé báwọn alágbẹ̀dẹ wọn ó tún bọ́ fi olùlú yóò tún smooth padà níjọ́ tó bá ti wá rẹ̀pẹ̀tì pẹ́ yẹn torí pé ó dàbí ipò gbóná tó rántí wípé ní tó gbóná padà bọ̀ wá tutù tó bá ti sáko ńbẹ̀ ó ti sọ ìpín kan nù ńbẹ̀ àwọn kan wà tí ó yẹ kọ́ kọ́ jẹ fún ò ní rí bí jẹ fún àwọn ó tún máa bẹ lọ́hùn ó tún máa dà mú ọlọ́hùn nítorí pínpín tiẹ̀ ò tí ì ṣe bípín rẹ̀ ò bá wá ṣe bọ̀rọ̀ ọlọ́run wà wẹ́lòmíín yẹ́ wàá fi rọ́pò èèyàn torí àwọn yorùbá gan lọ wọ́n ronú tí wọ́n ní àápà ọ̀nà òkúdà ìlìǹtà sí ọ̀nà ẹnu it's better kọ́ kọjú mọ́ nítorí tí ń ṣeun tọ́ ọ̀mọ́ ṣe táyì tí mọ̀ọ́ máa ṣeun ó lè mọ̀ tí ì méré wa bí ọ̀rọ̀ kan tẹ́ sọ fún mi lọ́dún kan ni ìyá ní ọtẹ ń pẹlẹ mọ́ máa lu àmì ibẹ̀ ó padà wàá farahàn ọlọ́run ògo fọkọ rẹ láàárọ̀ ẹ MC Bam ló kọ mi.
0: All right.
1: Bàbá sọ̀rọ̀ pa ilé iṣẹ́ Dana Builds Homes and Properties. Àwọn ilẹ̀ wa ta ẹlẹ́jẹ̀ wọn lẹ́jẹ̀ wọn ń bẹ sá.
0: Ó yá.
1: Àkọ́kọ́ ilẹ̀ tí mo fẹ́ kọ́kọ́ jẹ́ káwọn èèyàn gbẹnu sí lásìkò yìí ó ń la pè ní Joyce Court and Garden tí ń bẹ ní Ìrókò Fìdítì Ọyọ́ Ìbàdàn Expressway. Ilẹ̀ kọjú sí ilé ìwé kan tí wọ́n ń pè ní Bethel American International School. Ó tún wá jẹ́ lámúlétí Kọ́ládà Isi University. Ilẹ̀ wa jó níbejì. A ní commercial plot. A ní residential plot. Ṣé wá rí commercial plot yẹn 950,000 naira là ń ta. Tẹ́ ẹ lè fi dókòwò tó bá wù yín. Ṣé wá rí residential plot yẹn 750,000 naira ni. Àwọn kan ti já ìtànà tó ń tàn wọ́n rí pé tutù ọ dára wọ́n tó fẹ́ já sí. Ẹ̀yin náà ẹ mọ́ wàá náà gẹ̀dẹ̀dẹ̀ ẹ mọ́ sùnlé ẹ jí lójú oorun ẹ mọ́ fọ̀ lóorun tẹ̀rí jì má lọ náà gẹ̀dẹ̀dẹ̀ ẹ dẹ̀ lè fọ́lọ́ speed ẹ̀ náà tẹ́ḿpò rẹ̀ náà ó bá tí mò ń sọ yìí lọ. Ṣé wá rílẹ̀ yìí 750 là ń tàyàn ìkan tó wá wà tá a pè ní Dennis Park and Garden ní Ìbẹ̀jù Lẹ́kí nílùú Èkó. Ilẹ̀ yìí tí mò ń sọ Èkó jìnà sí Dangote Refinery kò jìnà sí Lekki International Airport kò tún wá jìnà sí Lekki Free Trade Zone. Mílíọ̀nù mẹ́wàá péré ni plot yẹn kan àǹfààní san díẹ díẹ sì ń bẹ lórí ẹ̀. A ní kan náà tó tún jẹ́ Victory Estate Phase 1 ní Alábàtà ní Mọ́níyà nílẹ̀ Ìbàdàn àyín táǹtà ní mílíọ̀nù méjì náírà. Ilẹ̀ tí mò ń sọ ìrìn ìṣẹ́jú márùn-ún ni péré síbi tí wọ́n ti máa wọ kọ reluwé hun. Bákan náà la níkan tá a pè ní Treasure Estate lójú ọ̀nà ọ̀dọ̀ ológun ẹrú tí ò jìnà sí ààfin onídò tẹ bá kọjá iléeṣẹ́ àwọn ẹ̀ṣọ́ aṣojú pópó FRSC ọ́fíìsì síwájú díẹ̀ ni èló là ń ta ilẹ̀ Treasure Estate 750,000 naira là ń ta plot yẹn kan. Àtún níkan tá a pè ní Dana Builds Farmland lójú ọ̀nà ní àkàrán nílùú Ìbàdàn tó jẹ́ rin ìṣẹ́jú márùn péré sí ìlàjì resort ilẹ̀ òkòlélé yìí 500,000 naira là ń ta plot kan ṣe wá rí ẹ̀kà rẹ̀ kan 3,000,000 naira là ń ta. Ẹnìkan ni ilẹ̀ oko ibi wàhálà ibi tá a wà tẹ́lẹ̀ náà oko ni ńgbọ̀ ọ̀làjú débẹ̀ ńlódì tí ó dọjà àná jèrè àtànáyè bó ṣe rí nù. Bákan náà la ní Honor Estate lójú ọ̀nà ọ̀dọ̀ ológun ẹrú bákan náà tẹ bá kọjá ilé ìwé kan tí wọ́n ń pè ní Ìbàdàn City Polytechnic ilẹ̀ yìí là ń tà ní 700,000 naira lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ bá ti wá láǹfààní àti ra plot méjì sí mẹ́rin ilé iṣẹ́ Dana Builds á fún yín ní ìdajì plot lé lórí tí ṣe á fi plot lọ́fẹ̀ẹ́.
0: lọfẹ
1: be ni sir e ba si wa ra plot marun mefa lo soke ile ise wa darabit homes yo fun yin lojide plot kan le lori lọfẹ ti won ina buredi mo si jatari ani kan ta pe ni queen estate ni ojo ni isara lagos ibadan expressway ni o gbenun letiti bayi ni ile ti mo nso yi anta ko residential plot here ni 2.5 million naira sewari commercial plot here te fi dokowo to wu yin anta yin ni 4 million naira per plot lowo lowo ta nsoro yi ile ti mo nso e ko jina sile iwe kan ti won pe ni Bacock University ile iwe Bacock ko jina sibe bakan la ni Dynast Court and Garden Dynast Court jare estate to je o wa ni Isawo Agric ni Ikorodu Leko te ba ti de bus stop Agric gangan Leko ibe ni estate wa estate ninu estate ni o titi to yokululu ina to ina ti o ma tan yen omi to ja gerege ti wa nbe ke se le amule ti gbo ti gbo won eye bi o kole awon ma mi loki ado ma ba ilu la wa nta le plot kan 7 million naira ni anta plot ile kan fi retrested fi still nbe ni alabata mo ni yamba na tan tan ni 1.5 million naira ko je o koju si imperial college ko wa jina si railway terminal favors court fi still nbe ni ketu lepe leko london to se se nigeria nigerianu 5 million naira la nta ile favors court fi still yi ni ketu epe leko ko o wa koju si ile ise awon omo ologun e ri pe to abo beun san san san ni awa ni kan to jegun lati kan igbale ta pe ni favor estate phase 3
0: okay
1: lojo ni mowe lojo na badan si ilu eko to je rin iseju perete siri ile ijosin redeem camp o tun wa di alamulegbe ataladoju ko ile iwe kan ti won pe ni Christopher University be an ba fi ru le ngbe awon kan kan bi investment kan lododun
0: for life ni
1: oluka nkawo ni oluka nkawo ba fi gogo ka temi wa laaro yi
0: for life
1: ni mi ro waje temi na laaro yin temi o 2.5 million naira la nta le ile ta pe ni favors estate phase 3 yi lojo na mo we ni lu ibadan yi se wa ri gbogbo le ti mo ka fun yin la patapata la nfani san die die nbe lori re be ba ti ra te san part payment yin e lanfani ati san yoku fojo meta si mefa e wa ma gbon to tun yato le se denabide wi pe instant allocation la wa ma nse awa I home veil ile ka wa pe party e wa ti gbe eniyan mami lagbaje eyin o se rice ni dari tamedu e ba era snack ti bo iropo sa nko yin lo vile yan ni o awe se be ba ti san part payment instant allocation a gbe yin lo ori ile yin lojo te sanwo e lo mo boya block lo h lo wa ni a lo wa ni o d lo wa ni f lo wa ni boya gbi lo si wa ni a mu yin debe te mo be nile ise ti wa de re ko so gan mo nile nbe o debi ti won mo yo lebentis si yin won mo keun soro fun yin te wa mo ketan sari awe ise yin lodo ti a nile ise Danabid Homes and Properties eyin wa nile any shop any complex e wa agency te gbe fun e apartment then when what agency te gbe fun ti o mo ba yin mojuto nilana ofin ti o si ni bo ko yin je fi ko ba ti abi fi ti e ko ba ti yin Danabid Homes ni e ma bo e pin pe bo nile ise wa wa e sa ile ise wa nbe ni prime time plaza oba lesin loye phase 2 ni inu oja lesin loye ni badan ni ayin be ba si de bus stop wa lesin loye un titi te ti bole tawon lokada tawon ni mikra mo to si un e kan to titi un lo si sale gege e ti ri prime time plaza nbe e so pe ile ise Danabid le lo won o ti e ni juwe fun yin e kan wole ton gbogbo n te ba fe won si dan bo aje pe eyin wa fe pe boye nbe loki okun e fe wa gbenu si bo mo ko tun ti mo juwe fun yin ati bo gonu egungun te deya kini pada polo egun nu ti e number ni ke pe e kan fi plus 234 si leyin ni mejeji ti ma pe oga ile ise wa gbe kan nbe ati eni ti je to je charu wa awon no gbe kan to si lanfani ati ba yin soro bo se to ati bo ti ye number mejeji ohun re eyin aro ki okun e fi plus 234 si won waju 070 0 7 0 4 7 4 7 1 7 17 2 0 2 0 0 0 0 0 0 0 7 0 0 7 0 4 7 4 7 17 1 7 2 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 7 9
0: 7 9
1: 7 3 0902 Homes and Properties Lejasim Ewumi Bandele Uluwa Femi Oko MC Bam Loko Temi Edmari Okole Avon Temi Atini Amene Kona Igbese Neke Egbe Landlord Unyi Tinki Good Morning Sa Good Morning Ma Eh Ti Jewo Ule Ni O Eba Jewo Ule Ti O Seko Sak Leta Ma Ma Fon Nyo Ama Riti Nyo Eshim
2: Eja Ma Lole Apa Di Lak Baro Long Oba Ti Di Ojo Alaruba Wednesday Titi Digba Nye Ti Ami Yu Adebayo Loko Mi Elembe Ngo Eko

0: 32FM 94.9.
1: Kéré o. Ilé-iṣẹ́ Funtos Modern Farmers ọba lagbẹ̀ ń wá àwọn awakọ̀ tó yanrantí tó ní ìrírí ọdún márùn-ún nínú ọkọ̀ wíwà lójú pópó pẹ̀lú ìwé ẹ̀rí ìwakọ̀ tí ọjọ́ ò tíì lọ lórí ẹ̀. 5 years experience with valid driver's license. A sì tún ń wá àwọn field marketer tó dáńtọ́ lọ́kùnrin lóbìnrin láti lè ṣe ìpolówó ọjà fún àwọn àgbẹ̀ wa gbogbo pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè lọ́nà àti mú iṣẹ́ oko rọrùn tí wọn ó sì máa jèrè jaburata lórí oko àtàwọn ohun ọ̀gbìn wọn. Ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí àwọn iṣẹ́ tí a dárúkọ yìí lè mú sí fi wọn wá sí ọba lagbẹ̀ Crosswise Palace number 12 Dare Ojo Street opposite Ojo School Alakia Isebo tàbí kí wọ́n pè sórí àwọn nọ́mbà yìí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 0806238 3886 0803813 0666 0803945 7517. Olùkéde fún tó sọba lagbẹ̀ Alakia Isebo Ìbàdàn a ó máa retí yín o.
2: Oya gbọ́ṣẹ́ o, ó ń dùn yùn gbàlé tí 32FM ló ń pè bí 94.9 ẹ̀yìn ẹ̀ à ń fẹ̀rí gba gbogbo àgbáyé. Our fear is gone.

0: Nínú ìròyìn mìíràn, ọ̀rọ̀ ló ti bẹ̀rẹ̀ sí tẹ̀lé bí àwọn ènìyàn ti ń sọ̀rọ̀ lórí àṣẹ kan ti ilé aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pa wípé kí àwọn èèyàn kí wọ́n mọ̀ kiri ní àwọn ọkọ̀ tó jẹ́ ti ọkọ̀ elérò mọ́ tó sì jẹ́ wípé ẹni tí wọ́n bá gbámú ẹ̀ náà ni yóò san 1,050 náírà nígbà tí wọ́n bá akọ̀ròyìn iléeṣẹ́ Radio 32 FM Ọláìtàn Fọláhànmí tí wọ́n bá sọ̀rọ̀ yìí náà ni ẹnìkan tó jẹ́ wípé àwọn ẹlẹ́rìn dòdò àti omi tútù náà ló ń tà Ọpẹ́yẹmí Adéwálé ẹ̀ ló ti jẹ́ kó di mọ̀ pé kí ń ṣe gbogbo ènìyàn ẹ̀ náà ni wọ́n bí sí ilé olówó tó sì jẹ́ wípé ọ̀pọ̀ ló jẹ́ pé bí wọ́n ti mọ̀ ń lọ sọ́jà láti lọ rèé tajà láwọn ọkọ̀ ojú pópó ọ̀hún ẹ̀ náà ni wọ́n ti ń rówó tí wọ́n fi ń bọ́ra wọn nígbà tẹ́lòmíì náà tún sọ̀rọ̀ tóun náà tún jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n ń tajà ọ̀hún ló wípé ọ̀pọ̀ yìí ni wọn kò ní iṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ pé àwọn ọ̀nà tí wọ́n ń gbà láti fi rí ọwọ́ mú dẹnu àti láti bọ́ àwọn ọmọ wọn náà rèé ẹ̀já gbọ́rọ̀ síwájú sí lẹ́nu àwọn ọlọ́jà náà.
1: Ó ṣàánú wa sóko wú everybody wa tó ń kiri ní títì wípé ká máa kiri ní títì but tí nǹkan bá ti change step téèyàn máa ń gbé náà nìyẹn kéèyàn fi lè máa ṣe kíni kó fi lè máa rówó bọ́mọ kó fi lè rówó jẹun so tí ò fi ní wọ̀wọ́ so ìgbà tẹ́ wá sọ wípé wọ́n sọ wípé ẹni tó bá kiri sí wípé wọ́n máa sanwó fáìnì àbí kí lorúkọ ẹ̀ wọ́ mi ìnà wípé wọ́n máa kólẹ̀ ẹ má bínú o mi rí wípé wọ́n rí yẹn ṣe torí ẹ tí ó fẹ́ kó nǹkan lẹ̀ á ní nǹkan pàtàkì o lè ṣe fún yàn wípé ókè o ẹyin tẹ́ ń ṣe kí lorúkọ ẹ o nǹkan báyìí mo rí ọ́ kán ṣe fiṣẹ́ kan lẹ́nu má nọ mà wípé iṣẹ́ báyìí ó wà kíní kan ò kò sílẹ̀ so ń rán ní àwọn

0: àwọn ẹ̀ka kan tó jẹ́ ti ẹ̀ka bíi mẹ́wàá nínú ìjọba èyí tí wọ́n la àwọn owó kan kalẹ̀ fún iná ni owó èyí tí wọ́n là kalẹ̀ fún lọ́dún 2025 èyí tó lé ní ẹgbẹ̀ta bílíọ̀nù náírà ń ló ti fòfẹ̀rẹ̀ ní ọdún yìí tó sì ti di owó tó jẹ́ tírílíọ̀nù méjìlá àti ẹ̀sún mẹ́jọ náírà nígbà tó ń sọ̀rọ̀ ó bu ẹnu àtẹ́lu bí ó ti jẹ́ wípé iléeṣẹ́ àti ẹ̀ka ìjọba mẹ́wàá péré iná ni wọ́n ṣàlàkalẹ̀ àwọn owó náà fún tí èyí sì ti di ìdá mẹ́rin lé ní ọgọ́rin nínú ìdá ọgọ́rùn-ún ti àbá ètò ìṣúná náà tó ti dì í mú nígbà tí àtíkù yóò máa fẹ̀sùn kan ó wí pé níyà tí òun ṣe ló ń gbà wípé ààrẹ tinubu ń ló ń fi àbá ètò ìṣúná náà kówó jọ láti lè kó fún ẹgbẹ́ òṣèlú rẹ̀ bí wọn yóò ti mọ ṣe ìkéde ìbò níbi ètò ìdìbò ti mọ wáyé lọ́dún 2027. Ní báyìí ná iléeṣẹ́ ọmọ ológun ẹ̀ka ti Àdìǹkàì ni wọ́n wípé wọ́n ti fi kélé òfin gbé àwọn méjì kan tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ Sudan àti ọmọ ilẹ̀ Ghana èyí tí ó jẹ́ ọmọ ilẹ̀ Sudan òun ló jẹ́ ọmọ ọdún méjì lé ní ọgbọ̀n tó jẹ́ ọmọkùnrin nígbà tí ọmọ ti ilẹ̀ Ghana náà jẹ́ ọmọ ọdún mẹ́rìndínlógójì tó jẹ́ ọmọbìnrin nípínlẹ̀ Borno nígbà tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ni wọ́n wípé ọmọ ilẹ̀ Sudan ọ̀hún iná ló jẹ́ afurasí àwọn tí wọ́n bá àwọn aṣẹrùbàlú tí wọ́n bá wọn ṣiṣẹ́ nígbà tí ọmọ ilẹ̀ Ghana ọ̀hún tó jẹ́ èyí tó wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà kò tọ́ nígbà tí àwọn ọmọ ológun ti ilẹ̀ Àdìǹkàì náà tí wọ́n ń sọ̀rọ̀ gba tẹnu ẹni tí ń ṣe ọ̀gá wọn ìyẹn Captain Mohammed Goni iná ló jẹ́ kó dìímọ̀ pé nínú àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé láti ṣàfọ̀mọ́ orílẹ̀-èdè Nàìjíríà kúrò lọ́wọ́ àwọn aṣẹrùbàlú iná ni wọ́n ti rí iṣẹ́ ọ̀hún ṣe àti wípé wọn yóò tún tẹ̀síwájú láti túbọ̀ tanná wàdí àwọn tí wọ́n fi kélé òfin gbé náà láti lè mọ̀ bóyá àwọn nǹkan míì sì sodo sí ìrìn àjò wọn. Wáyé o bí àsìkò ọlùdé tó tún ti ṣe wọlé dé tán báyìí iná ni ìpè ti jáde sí àwọn òbí láti rí dájú wípé àwọn ọmọ wọn lásìkò ọlùdé yìí iná ni wọn kò jẹ́ kí ọwọ́ wọn kó dilẹ̀ nígbà tí àwọn olùgbé ìlú ìbàdàn ti ń ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n sì ń ba akọ̀ròyìn ilé iṣẹ́ rédíò 32FM Emmanuel Adébájọ sọ̀rọ̀ iná ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ó yẹ kí àwọn òbí kí wọ́n wáṣẹ́ ṣe fún àwọn ọmọ wọn lásìkò yìí ní pàápàá jùlọ bí kí wọ́n ti wá iṣẹ́ ọwọ́ ṣe fún àwọn ọmọ àbí kí wọ́n fi wọ́n sí ibi tí wọn yóò tutù bọ̀ kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ sí lásìkò ọlùdé yìí níbi ọ̀pọ̀ wọn ti gbà wípé àti mọ́ lọ ilé ẹ̀kọ́ nìkan iná ọ̀kọ́ ni ọmọ yóò fi ṣàṣeyọrí mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà bí kò ṣe láti tukọ̀ iṣẹ́ ọwọ́ sí ẹja gbọ́ròyìn síwájú sí rí ọ̀rọ̀ náà.
1: Ìmọ̀ràn tẹ́mi máa fún àwọn òbí tí àwọn ọmọ wọn ń bọ̀ lè jẹ́sẹ̀ ni pé òbí tó bá ní agbára fi ọmọ ẹ̀ sí lẹ́sìn bí kí wọ́n wo iṣẹ́ tí ọmọ yẹn lè tí ó máa mọ̀ tí ọpọlọ rẹ̀ gbé tí ó fi kọ́ tí ó fi mọ̀ iṣẹ́ tí àwọn ọmọ fún máa rómìnì bá sáma ṣeré
2: káàkiri. Bí olólùkọ́ fọmọ sí lẹ́sìn.
0: Nínú ìròyìn mìíràn báyìí ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú Àbújá náà ló ti gbà wípé kí wọ́n gbọ́wọ́ ààrẹ ti ẹgbẹ́ Miyetti Alaa Kawu Takore Bello Bodejo pẹ̀lú owó tó jẹ́ bílíọ̀nù méjì náírà pẹ̀lú onídúró méjì adájọ́ Inyang Echo nínú ọ̀rọ̀ rẹ̀ náà ló ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn tí wọn yóò jẹ́ onídúró méjì ọ̀hún ẹnìkan nínú wọn náà ló gbúdọ̀ jẹ́ àwọn eléyìí tó jẹ́ wípé wọ́n ti san owó orí wọn ní odidi ọdún mẹ́ta lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n sì wẹ̀ tí wọ́n yán kàǹkàn ó tún fi kún ọ̀rọ̀ wípé nínú àwọn tí wọn yóò jẹ́ onídúró ọ̀hún iná ni wọ́n gbúdọ̀ jẹ́ èyí tí ó ní ilé ní ìlú Àbújá bẹ́ẹ̀ ni wọ́n ti rọ ààrẹ ti Miyetti Alaa náà láti rí dájú wípé ó jọ̀wọ́ ìwé ìrìnnà rẹ̀ èyí tó fi rìnrìn àjò kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí àjọ tó ń bójútó ọ̀rọ̀ àwọn tí wọ́n bá lówó ìlú ní pọ́ńpọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà EFCC náà ló ń gbé àwọn ìgbésẹ̀ kan tako ẹni tí ń ṣe ààrẹ ti Miyetti Alaa ọ̀hún lórí owó kan eléyìí tó jẹ́ mílíọ̀nù méjì àti ẹ̀sún mẹ́tàléní ọgbọ̀n dọ́là èyí tí wọ́n gbà wípé ó ní í ṣe pẹ̀lú lílọ owó ní pọ́ńpọ́. Nínú ìròyìn tó bá ní lọ́kàn jẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Jigawa ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ènìyàn mọ́kàndínlógójì ni wọ́n sì ń gbìyànjú láti wá báyìí nígbà tí ẹnìkan ti jọ́lọ́run nípè níbi ọkọ̀ ojú omi kan ti dàwó ní ìpínlẹ̀ náà. Ó wí pé àwọn tí wọ́n jẹ́ ogójì náà ni wọ́n rìnrìn àjò nínú ọkọ̀ ojú omi ọ̀hún tí ọ̀pọ̀ wọn sì jẹ́ obìnrin tí wọ́n jẹ́ àgbẹ̀ àti àwọn òṣìṣẹ́. Kò tó di wípé ìṣẹ̀lẹ̀ náà wáyé nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ti Jigawa ọ̀hún SP Shihisu Adam náà ló jẹ́ kó di mímọ̀ wípé ní kété tí wọ́n gbọ́ ìròyìn ọ̀hún iná ni wọ́n gbéra sọ iṣẹ́ láti lè wò bóyá wọ́n rí àwọn tí wọ́n faragbá nínú ọ̀rọ̀ náà dóòlà àti wípé iṣẹ́ sì ń lọ.

0: 32FM, 94.9.
1: Òkì tí ọ̀gá òṣèkú gìrìwọ̀ fọba aládé ọba lúgán nìkan ló mọyì ọ̀nà tí kán tọ̀ ṣe ti kágbọ̀n sáfẹ́fẹ́ fẹ̀yìn ẹ̀ 32FM 94.9 Laughter House orí òkè tètè premier mọ́kọ́lá Ìbàdàn.
2: Àdán wàká ìdán tè tipẹ́tipẹ́ 32FM ó tàwọn yọ.

0: WFM 94.9.
1: Bí gbogbo igi bá ń wọ́wé nígbó, igi ọ̀pẹ ò ní wọ́wé láéláé. Ní ìkànnì ìfẹ̀yìn ẹ, a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo. Àbẹ́ẹ̀ mọ̀ ni, ó pọ̀, ó pọ̀, kò pọ̀ kẹ̀, ó pọ̀.
2: Kò ṣe Ọlọ́run mi, ó pọ̀, ó pọ̀, ó pọ̀.
1: 32 FM 94.9, à ń fẹ̀rín gba gbogbo ayé.
3: Kàyéfì.

0: lọ́gọ́rin tó wá mú ọmọ ọdún mọ́kànlá tó sì bẹ̀rẹ̀ sí ní lò ó nílòkulò pẹ̀lú igba náírà wọn ni wọ́n sọ pé kí wọ́n mọ́ nìṣó ní ẹ̀wọ̀n fún odidi ọdún mẹ́wàá èbó gbáko ni nígbà tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wọn ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló wáyé nípínlẹ̀ rivers léyìí tó sì mú kí adájọ́ kó ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹ lọ kó kọ bàbá àgbà kan yìí sí inú ìwé àwọn afipábánilòpọ̀ kórúkọ ọmọ kó máa wà níbẹ̀ wọn ni kódà kí orúkọ ọ̀hún léyìí náà tí yóò sì tún máa ṣàpèjúwe bí irúfẹ́ ìdílé èyí tí bàbá ọ̀hún tó ti jáde wá wọn bá ní ẹ tún máa wá gbọ́ o pẹ̀lú àfikún ọ̀rọ̀ wọn ni ilé ẹjọ́ náà ló tún wá pa á láṣẹ wípé kí bàbá àgbà kan náà kí wọ́n lọ rèé san mílíọ̀nù kan náírà fún àwọn mọ̀lẹ́bí ọmọ èyí tí wọ́n ṣe níṣekúṣe wọn ni ẹni tí ń léwájú láti máa gbẹ́jọ́ ọ̀hún rò iyùn fún ìjọba nípínlẹ̀ rivers wọn ni precious odu wọn ni náà ló wá sọ̀rọ̀ wípé adájọ́ sàmúsángúdù yín ẹ̀dá ijó eléyìí ẹ̀dá dáadáa o wọn ni eléyìí tó sì jẹ́ pé kóun sọ bẹ́ẹ̀ ni pé yóò tún lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn onípọ̀npọ́nrán yan ẹlẹ́ẹ̀kẹta tan bú àgbà kan nítan láti lọ rèé mọ́ kọ̀kọ́kúkọ sí àwọn ọmọ ọlọ́mọ lọ́nà àìtọ́ igba náírà wọn ni bàbá ọ̀hún olú ọmọ náà nílòkulò ni.
1: kọ́ wa mú owó nǹkan lọ yàrá òkè gan yóò negotiate.
2: pẹ̀lú igba náírà.
1: àbí kọ́ máa san balance later.
2: krista ìgbà wúlẹ́dẹ́.
1: láti
2: ìtẹ́ gbé ojú yìí kọ̀mọ̀mọ́ ọ̀la.
1: iná yóò jẹ́ rí.
2: so rí náà kàntí mi wájú rẹ̀ ọ̀yà fàyà
1: o. ọ bẹ́tà báyìí.
2: nkè fàyà o.
1: ladies and mẹ́kùn jẹ́ o. ẹ wá wo ìròyìn eléyìí náà ti ọkùnrin kan ẹni ọdún mẹ́rin ó dín lọ́gbọ̀n ni ìfẹ́ lọ́ fẹ́ pa wọ́n kú o. wọ́n ní ará agbègbè chipinge ni wọ́n ṣùgbọ́n wọ́n ti rí ẹ̀wọ̀n he báyìí o yẹn sì ni oṣù márùn-ún péré náà ni wọ́n ní wọ́n lòun gbo tí ẹ̀wọ̀n fún wọn lẹ́yìn tí wọ́n ba dúkìá ọkùnrin kan jẹ́ èyí tí wọ́n ní ọ̀nbọ́kọ̀ àwọn ọ̀nbáyàwó àwọn náà gbòòrò wẹ̀dàn chamunawa evans makuyana o ni wọ́n ní oṣù méjìlá lẹ́wọ̀n tí wọ́n gbélé lọ tẹ́lẹ̀ àmọ́ sá wọ́n ní kọ́ lọ lo márùn-ún kan ńbẹ̀ kọ́ lo mẹ́rin kan ńbẹ̀ wọ́n bá sún márùn-ún míì sí ọjọ́ iwájú èyí tó bá wù wá rí nínú àwùjọ wọ́n ní oṣù mẹ́ta míì wọ́n bá ṣẹ́kù di ìgbà míì tí wọ́n kọ́ lẹ̀ lórí ẹ̀sùn pé wọ́n ní dúkìá kan ètò owó rẹ̀ ń lọ bíi okòólérúgba owó dọ́là $1,240 ni ọba jẹ́ wọ́n nítorí ìdí èyí oṣù márùn-ún yọ́ lọ lò lákòlò ọba náà nígbà tí wọ́n gbé ìdájọ́ wọn kalẹ̀ àwọn àjọ tó ń rí sí ẹ̀sùn ọ̀daràn ìyẹn ní orílẹ̀-èdè zimbabwe náà ni makuyana òun náà ni wọ́n dá ẹjọ́ rẹ̀ fún níwájú ilé-ẹjọ́ májíṣẹ́ẹ̀tì tó ń bẹ ní chipinge òun lórí pé ó hùwà jàgídíjàgan ní ọjọ́ kẹrin oṣù yìí tá ń bẹnu rẹ̀ makuyana wọ́n ní wọ́n lọ sí inú ibi iṣẹ́ ẹni tí ó sọ pé ó yan ìyàwó òun lọ́rẹ̀ẹ́ ló sì débẹ̀ nígbà tí ó débẹ̀ wọ́n ní ẹ̀rọ tí wọ́n fi ń tẹ̀wé tó bá ń bẹ̀ tí wọ́n kọ orúkọ ìdánimọ̀ rẹ̀ sí àmọ́ torí ìpolówó wọ́n ní ló gbé lọ́ba nà ókè àfi pa nílẹ̀ ẹlẹ́ẹ̀kíní ọ̀hún bá túká o wọ́n ní owó tí wọ́n dálé kíní ọ̀hún lórí bí mo ṣe wí fún yínlẹ̀ kan $240 ni owó tí kíní tí wọ́n fi rà wọ́n ní kọ́ lọ wá owó òyìn ná gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìtanràn àti oṣù mẹ́rin rẹ̀ lẹ́yìn ìwá èyí wọ́n ní in tó ṣẹlẹ̀ pé wọ́n ba dúkìá jẹ́ yìí ló mú ẹni ọ̀rọ̀ kan tó lọ rẹ sọ pé mà yohana wà bá ṣọ́ọ̀bù ó jẹ́ lórí ẹ̀sùn sọ́ba ń bẹ̀ ni sọ́ba ń bẹ̀ ni afẹ́niláyà ò jẹ̀bi ẹyẹ sọ fún mọ́mi ìtọ̀ ìbùkán yé máa rìnrìn ìyá nígbà tí pọ́ wá balẹ̀ ọ̀dọ̀ yín tí wọ́n ti máa ń lu ẹlòmíì ìdálápánu wà wá ṣọ́ọ̀bù yẹn bá mi jà.
0: Nàìjíríà ẹni ọgbọ́n mẹ́ni ọgbọ́n ẹni ọgọ́n ni ọ̀mọ́ra wa àmọ́ bẹ́ẹ̀yẹn bá sọ fẹ́ni ọgọ́n yóò dìjà. ó dẹ́ àwọn òwe ìrìnàmẹ́ni mò ń bá mi.
1: ebi kisi mu diẹ.
0: ajo mo sọra re.
1: saki
0: mo sọra re.
1: o ti ṣe simi lẹnu jẹ mẹta o jẹ mi mọ.
0: sọra re wọn jẹ yali.
1: o ti rẹ lo mi.
0: wọn jẹ yali yali ọgbọn torí ọni àtijọ́ ọmọ ti bọ̀ ṣe saki lórí ilé ariwo o ni yali yali ti sọ mi náà ti saki o.
1: saki o ti rẹ lo mi.
0: ẹ jẹ́ kálukú ọmọ ẹni tí ń sìn wọ́n ní kwaya master adarí orin nínú ilé ìjọsìn kan àti pastor James Onura wọ́n ní náà ni wọ́n ti sọ fún ọ pé kí wọ́n máa nìṣó lọ́gbà ẹ̀wọ̀n nítorí wípé ọmọ ọdún mẹ́rìndínlógún ti ń bẹ lábẹ́ ọjọ́ orí tí ò tí ì pé àgbàlagbà lábẹ́ òfin wọ́n ní ní ayé olúpọ̀npọ́nrán yan tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní oyé wa wọ́n ní lábẹ́ ẹ̀bòjú wípé wọ́n ní sọ pé ẹ̀mí búburú ìbẹ́ nínú ọmọ yẹn ìgbà tí mò ń sọ fún ọ pé kò síbi táwọn báńdíìtì ò sí àwọn báńdíìtì inú ilé ìjọsìn rèé o
2: pastor gi e ma gbagbe wipe pastor o yato si pastor
1: awon ni ojise olorun
2: awon pastor gire
1: awon tin daran
2: awon pastor gire
1: o fi kisi bo wi
2: se o ti ni misaje yi fun mi e emi o tin be mi si beta re eleyi ke
1: ti ba se olorun to da yemi
2: ah e ro olorun gbogbo oro olorun tin benu krista o tin lo tan latana
1: product gbo mo so
2: o tin lo tan o won ni adajo chudi ni wako tile ejo giga ti ipile anambra ni ile igbejo keji won ni na lo gbe idajo kale wipe pastor onura bi won ba bi yin pigbo lede ke lo di gbere sokoto were won ni so pe ewon odun me edogbon 25 years nitori ki won yan pe nparan yen won yo so mo kan ti won fi oruko bo lasiri omo odun 16 ni won ni ti wa so fun pe e to gba pro bono re ewon odun meje mi le lori ofe la fun yin pastor e lo re mo lo logba ewon won ni ile ejo na lo gbe idajo won kale fun oga akorin kwaya master to si tun je oluko ninu ile ejo sin kan eyi ti won pe ni iba pope abi nkan parish ni ipele won ti an ti daruko run won ni ti won se re won ni won dogbon poko genje fun ya awon omo yi ti won so fun won pe se ri gbogbo awon omo obirin yin te bi emi buburu nbe ninu won emi oluweri mo gbojo won ni so pe n ba won ja be esi na ni won ni oko orun spiritual husband won ni wa so fun won pe ni mo na wa abomi gbona o ti gbodo pe lenu to wo si gbodo pe ni sakeke o na la won omo yi ni lo itusile ibi ti won si ti se itusile ile iranse olorun gangan won so pe ibe ni won ti lo se won ni nigba ti won poko agbako fun ya awon omo yi se si mo pe abiamo aro tayan won ni ba so pe ya won ba so pe o ya eni so lodo pastor eyin omo yi ke lo re lo sibi ti won ti ba yin tu oko run sile won daruko adugbo mo won ni ojule kejo amana for street bi won ti kanu won wa salaye oro won ni nigba ti won bere si ni bere won ni na ni pastor yi won ni lodogbon to omo odun 16 yi won lo si tan lo si ori pepe won ni ibe lo ti wa so fun wi pe o ya bo ara re si iwoho won lo so fun won wipe holy spirit emi mimo anu titi e won lo so pe lo dari ohun pe ko hun o se be o won ni leyin igba na hey eleda iroyin kayefi a so fun we je agbo ka fi kogbon ni o won lo wa so fun omo ohun wipe o ya o bo sasiko to mo ohun ti se e la re lowo o ti ye wa won lo so wipe o ya e la re mu wa eyin e kini ibe o ti ye wa won lo so pe ko mu wa ati awon nkan to ba tasiko to ye fun omobirin lasiko tan ba so fun pe o lewu fun pe to ba rokunrin yo bimo bi an ti wa salaye oro won ni leyin yi o na ni pastor kewu pastor gi won ni bo se di pe o da bi ro ti bi bo se da bolu omo olomo nu won lo wa so fun wi pe ohun to wa so fun wi pe bo se wa yi o oni iju fibroid sugbon emi mimo tin be ni ara ohun o na lo nfe bo ko fibroid tin be ninu re ninu wumbu re o nfe ba fi kadanu pe ko si nkokon mi ti awon fi le kodanu lo bi ko se latara ibalopo e tin be ni ara ti tohun o na lo won fi ba wo danu won ni latari eyi won ni omo ohun won ti pada gba ni taba ti ipon omo to si ti se rodorin de bayi won ni koda won salaye oro bi pe omo ohun gan o inu osu kerin odun ta wa ninu re yi won ni lo mo pada bimo won ni ile iwosan na lo si pada yonda omo gaga bo ti ja pe ejo ohun won ni bo ti wa nile tele won ni won si gbe awon eri ma jemi ni so won ni won gbe kale koda latenu eni etin rojo tako gaga bi won ti wa salaye oro won wa soro pe won ni onura pe iwo so omo bi pe iru wa gba ko buku bayi o titi lo re se si eni to je egbon omo yi na tele nigba ti won ni won so pe won gbe idajo ohun kale iyun o ni ojo 17 osu July e ta wa ninu re yi won ni adajo ina lo ti wa so fun won wi pe leyin pe o mo lo gbere logbe ewon edun 15 kan ati odun 7 kan olubi pe o mo silu ko je mo yi odun ewon ti won fun won ni wa so pe ko tun wa lo re 100 million 5 owo otoran fun awon omo eyi to lo re se ni seku se Krista nibo ni o tin fi ibalopo yo fibroid
1: o mama fe dakun na sinu ora for under age ni
2: ha oh no
1: atawon je je pe te je ko won pa mole e ma je ke ah ise olorun ni e wo se to si ni
2: e ma e jo
1: gbogbo eyin obi ma se pa mo ah eyin obi je fi ru e pa mo tori nte je ah
2: menstrual blood omo yen tan lo ti gba ni isin
1: ki le mo jo fi da lara
2: jaja
1: 16 years. eyin te je ya won goluwe ndaro ko to fo kan yi
2: minus minus e ni tiru wa be yan be sumo so ko ko ni di pon de court ko ni di ago olopa ti bi na ni
1: njo lo wa ri
2: mi tarata
1: njo wa lo agberi mi
2: agodiya
1: wa gba material
2: agodiya
1: fa fo en copy material
2: agodiya
1: koko si ni oni fe
2: ah e mo se
1: mo wa gba material
2: mo yoda
1: aso ta mu famala so ni wa gba copy ti e ni
2: ah ma so famala da kun do
1: ati mo
2: dakun don tori olohun e wa buka ni egberun meta ni ticket o gbogbo nti mo mo nu o e wo
1: ba gbo pa merin
2: eh to ba so pe jara yin e jara yin ni
1: awon o le ja
2: e jara yin se ara awon mummy kan wa to je pe ikurukuru won ti fojugun sanle emi o pe e mo tun lo ko ti yin ma won omo olomo omo 16 years oko orun lori ota
1: we
2: ah
1: ja je ke ka mo tun se lohun oju nri
2: eyan da ise oke
1: e je ke mu eleyi na ka ni roro yin egba mi o ogun pe bon agba ko mode agba ko mode mane awon le ma wonu le wo so e pe kini a lo jinbe ogun ifeto somo bibi
2: se won mo pe la won gbe
1: no mo ya
2: ah ah ah ah why won mo pe la won mo
1: ka won gboro ma mo n la wa ka to mo ke mo
2: okay
1: fani oga to nbe ni eka ile epo ogun ile ewosan kan Magdalena Mavunga won ma ni ati soro jade bayi o lori bi awon eni bi faposu kan bi ati ja ile ewosan wole won si ku awon tablet to wo re n lo bi okolele degbeta owo dollar $550 wani won si jalekun won si lekun wole ni lojo monday ito koja lo e ni manager won ni bi oro sele ana ni olobolo ta won o pa won gba ipe lati wo gba keji awon ipe agba ko mo ti de mo le mo ti wonu ile ewosan koda won ni gbata won ni ti la bi ti won o se won ni ago ti mo npe yan sakiesi alarm to le bade won ni ti gba se lenu ti e won ni eda kokoro ti nbe lo won ni yan fi si ilekun ati awon bomi ti yan to wo won ni awon apo ti ti yan gbe to je ti ogun ifeto somo bibi won lo lo bi idi lana egberun kan o le ni 80 won ni o si wa tu je ti rufe ogun kan ma je nda ko e fun yin awon omo e kan ma na omo wa ka ki pharmacy nitori awon ester mo ko ba mi alukoro ti ile ise olapa ni ipile ohun ni ilu ohun lukman jakansa won ni won pe won ago won bizin ni gogo ta je pe won ni sugba bayi na won na ti lo ri fi to won leti ile ise olapa wi pe awon ole won ti ji ogun family planning lo hospital won ti ko ba awon omo yin ni se mo loyun pere pere ni
2: tan ba tu die wo si o je pe kokon wa lara awon osise ile wo so yen
1: ara ile mo
2: tan won fe lo ta
1: tan finish pieki
2: jara e idogogo
1: do
2: all right e je ndogbon tete jole mo kin di weather laarin iseju perete ko to di pe a tun bo sabala bu mi lori oro isele ijinigbe to ti wa to ti lo nipele oyo ta si tun ni riru re mo laye fa abada atorilede Nigeria to lodumare ti ojo gba alaafia
1: ah mi jesu
2: won ni awon afuasi meta kan lowo te lori bi won ti ji lori isele jije awon akeko atoluko gbe nipele oyo won wa salaye oro wipe ijoba apapo orilede wa Nigeria loju eti Friday ina ti so wipe awon mete to ohun e ka wo ponyin ke mo rojo ke wa salaye o ohun te ri lobe te fi garu owo lati lo re ewuwa kuto iyun nijoba bile orire e ma wa gbo awon eni bi won ni awon mete to ohun re o sese kilamburu ki omo won won ni Abdulrazak Umaru won ni o ko ti o tun mo si ni Abu Khalifa tabi Abu Khalidi won ni eni keji na ni Yunus Musa o ko ti e na mo je Yunus bin Musa be ba fe pe ba ati Shamsu Shamsu Shamsu Adamu Sani won ni Abu Itsari o na won tun mo ko re si won ni esun onigba mewa ototo o na ni won fi ka won meteta leyi ti won si nka wo ponyin rojo ni waju ile ejo giga ti ijoba apapo ti nbe lolulu lewa Abuja won fesu kan wo wipe elowo nu wa gbesi mo mi ijinigbe to nti lo re mo wa kusa lona ti o bo fi mo atawon wa gba kan mi won ni gbogbo awon meteta ohun won ni won wa lati ijoba abile kan ni ti won pe ni ijoba abile Suleja nipele Niger State
1: ti wa baleje so sad
2: won ni won pade apopo pelu enikan ti won poruko re ni Muhammad Sani ati Jibril Muhammad ati Ibrahim Kababi won ni won ti bere si ni gbero
0: isele buruku yi lati nu osu kini si osu karun odun 2026 ini o ti bere pe o da o awon ti fori oko so odurun e ja kan won wa lore ji awon sidren igbe nipele oyo ati awon oluko won ni joba abile e to ti waye un won ni be ba si wa ka ofin olubin pe oka loya won lo taku abala ofin eyi to je ti ipele oyo ti won ti gbe kale lodun 2022 abala 26 yesa ikini re ka si waju olubin pe oka loya won salaye oro kwada wani ina lawa buku e ti won ri ohun won ni won padi apopo pelu awon iwa koto atawon iwa dandan mi oluwa krista oju ojo ti sunmo wa ka ma ba lowo na won ni won ti saaji won si kontu o ti won si ti salaye oro wi pe oda e mo salaye nte ri lobe te fi wa ru owo royin po e je nsenu
1: oni adamu benu awon mo to si salaye bi
0: n ti royin ko
1: ati ke kene ti so ma lalu barika
0: awon adamu gidi mo nbe
1: gidi wa oyo adamu eleyi ni kuna ma nko ni adamu madamu mi tori to madamu mi idamu adeba e na o le gbe mo ro re ba adamu
0: ni suru
1: na mo na ma adamu
0: ni sora zero zero o le pele pele kun le ni gbe ni ni gbe
1: wash
0: ria
1: to roko to se ni o
0: yesi nwa
1: gbogbo awon tin se afora kiri na ni to ba igberu ti en je pe custodian re ni sango ko mo wenu agbo ti en ba bujo ya si
0: inu omo raye
1: for yeri la sango pe oro re re kan te ti aji pe e wa nje soup e ti ma nje pomo onedede ni atere pe meta ni ora yo si garago kan
0: sango
1: are ku jaye ara be mi ko ya for yeri la sango pe for faranu en ti sango mba ja lasan o ya pere pere
0: o fi we jesu abana bi
1: ti e se tinu ere
0: we jesu abana bi
1: oro
0: jesu
1: para mo pa ki mo lowo
0: jesu ti egungo anabi ti egba garaji e bo le nbe ele o ran yan
1: o se wa sango ke se tinu film o
0: inu film le ati pe leyin ogoji odun
1: leyin
0: ogoji odun bi ati nje ko isina leyin ogoji odun won ba bi wa so pa wo ti lo ara pa bata pa je won je won eti
1: kirin je kirin o
0: omo a si fomo kan o si fomo kan omo ire abere
1: omo ire abere
0: eria
1: ora jo so
0: mo be si tan
1: ni wo ati
0: oni ku emi lowo me ku lowo
1: okola
0: e fa
1: sorry reserve
0: o ti jo kokan wa claim
1: we
0: hello
1: ah hmm
0: who is them
1: pardon
0: hello yes ma
3: e ta san ti bin pe
0: yes ma
3: ah mi ta lambo
1: awa la ka gba ara wa ka
3: e ta so
0: yes ma
3: pele kuro yin
1: o ha hin
3: Pastor na, wo Olorun, ki la se le se aye ti baje. Pastor, ati pastor gi na.
0: Be ke se
3: pe awon yin. Olorun ke se pastor gi, di pastor gi ni pastor ke o.
0: Pastor gi.
3: Wa ni Bombe.
1: Mi Jesu e pe mo nu. Won da kon.
0: Won
1: da kon nu ara for more 60 years. Ni ri Jesu.
0: Iya won na nko.
1: Se ya won mo.
0: Mama awon omo na nko. Olooto Olorun ma da wa. E so ri Olorun o le lomi.
1: I don't want to talk. Won ti mo de nwo kan won ti social media won de kan kan ti aye won o fi ni balance won se nka le lowo. Ya ti jaskaf mo ri won ti joko. Se won ti ko brain box si opolopo
0: yin. Yes ma.
3: E ka san.
0: Yes ma.
3: E ku eto e ri le wa lagbara
0: Olorun. Amen.
3: O salam bu anti bi pe mo ti yin. Agbaro lo kamiyo seri gbogbo e na lo kayesi be woni ti pasito ti oro ko mo ma gbo radio tori ton ba je ni si ma listen radio da bi ase yen lapo we ni ma wu aran danran do ba eyun ba awon ojo ba gan won mojuta ati wu wa ba ton ba je ni ti mojuto won ti won ba nkan won ti won fi se ba un je ni won ni se be mo ati kekekekeke won o ti e fi se pe pa rara eh wa tun hu yen o da nígbà wọn gba àwọn pásítọ mi ló kọjẹ ni lọ́wọ́n wá pẹ̀lú yẹn rí léwọ́ pẹ̀lú ẹrú rẹ̀.
2: Aláàmọ̀ mi
1: Anambra State ti ya o ti ya mọ́ wọn lọ́wọ́ báyìí sí.
2: O náà la ṣe pé wọ́n ní pásítọ̀gì àwọn kan ń bẹ tọ́lọ́run pé wọ́n ní tòótọ́ ti pé wọn tó dájú.
1: Dáadáa.
2: Hello Nigeria o.
4: Ẹ káàárọ̀ Adé Ẹkáàjẹ.
2: Ẹ káàsán o.
4: Ẹ kú èso.
2: Yà á ń gbọ́ yín.
4: Mo kí ẹyin méjèèjì o lóko jésù ẹ̀mí dáre.
2: Ẹ̀mí.
4: A rí i pé nígbà tí ẹnìkan gbé fóònù ẹni tí orí yẹn fún ẹnìkan fóònù kò kọ́ bó ń ṣáájú ẹ̀. Mo ràn lẹ́wọ̀n á mọ̀ pé tó ṣe ọ̀dà àdúgbò mo ràn lẹ́wọ̀n tó ní fóònù. Ẹnìkan tó ní $10 billion ló jí owó NEPA kọ́ lẹ́wọ̀n kankan èyí ń bá wọn. Ẹlẹ́ẹ̀kejì fẹ́rẹ́ àwọn tí à ń tọkọ pásítọ̀ kankan. Tẹ́ǹsì ti kú sí pẹ́kí dáadáa. Bẹ́ẹ̀ bá wo ọkọ wọn dáadáa rí pé kì í ṣe ọ̀dọ̀ wa ń bí. Àwọn ẹ̀yà kejì náà lọ́nà kẹlẹ́ lọ ni. Ọmọ Yorùbá kan tó nínú àká.
1: Ẹ ṣe gan-an.
2: Hello.
5: Ẹlẹ́ ẹ káàsán.
2: Ẹ káàsán orúkọ yín àti ibi tí ẹ ti pè wá.
5: Abídẹ́mi Sulaimon lórúkọ mi pé látòmíyalé nílùú Ìbàdàn.
2: Ẹ
5: pé ètùkù ní bá jẹ lágbára ọ̀nà ilé tí mo fẹ́ mú bẹ̀ ni àwọn obìnrin tó máa ń fi ọmọ wọn dáràn sí Ọlọ́run ọmọ obìnrin kékeré. Ó yẹ ká máa rántí pé ẹ̀yẹ ló rọ̀ lára tí wọn náà pé pé bóyá tó ń wọ́n ṣe Jesus Christ o. Títí àlàbọ̀ ọ̀run fi wá dẹ̀wù mọ́ wọn lọ́wọ́. Wọ́n wá tún wá tún ọ̀sùn wọn débi pé wọn ò ní tẹ̀ láwọn ọmọ yẹn débẹ̀. Ẹwọ́n tó ṣẹlẹ̀ sọ́mọ yẹn báyìí lé wọn ò ní dàrú lágbára ọlọ́ka máa mójú táwọn ọmọ wa o. Lambo.
2: Ó ń dáhùn.
5: Ẹ kú palẹ̀ mọ́ bẹ́ẹ̀ dé ní o. Tẹ̀sígbọ́ a retí kéèkì o.
2: Egbó ni mo fi ṣe. Egbó ni.
5: Egbó àtẹwà.
2: Egbó ni.
5: Iyùn náà lọ.
2: Egbó.
5: Náà lọ.
2: Egbó.
5: Ẹ kú ètò.
2: Àmì Ọlọ́run. Ẹ ṣeun. Nínú kúlù yìí gbo ní àwọn àlejò bí mo ṣe mọ ní wọn ní gbogbo ìgbà lórí ètò yìí ojú ni wọn wọ ìṣàmọ fún olókun lọtún lọsì àti balógun lẹyìn àwọn ìyàwó rẹ ẹjẹ ń bẹrẹ látọdọ dádì wa ẹwẹ lẹsà ẹkáàsọsáà.
6: ẹkáàsán máa ẹkáàsán yàrá lé orúkọ tèmi ni adékunlé bẹ ṣùgbọn láti lè ṣe soft sands property.
2: Àwọn ọmọ mi tániyàlé tániyàwó bó lẹ ṣe pin tí ò fi dìjà.
7: Ìyàlé mi rẹ̀.
2: Aya.
7: Èmi níyàlé orúkọ mi ni Adéọlá láti lè ṣe soft sands property ìyàwó.
8: Orúkọ mi ni Esther Falade láti lè ṣe soft sands property.
2: Ọkọ gbogbo àwọn obìnrin ẹ̀jẹ̀ agbọ́lá tọ́dọ̀ yín.
6: Gẹ́gẹ́ bí ṣe mọ̀ ní ìṣèwà pé èròǹgbà wa níléeṣẹ́ soft sands property ni pé kí tonílé tẹlẹ́mù kó jẹni tó máa nílé lórí lọ́nà tí ò nílé lára. So àwa níléeṣẹ́ tó ń bá ní ralé níléeṣẹ́ ní ìlú Ìbàdàn àwọn properties ẹ̀ wọ́n fi lọ́kàn balẹ̀ lọ́nà tí ò nílé lára. A dẹ̀ ṣe kí ni a dẹ̀ sí ń fi ilé náà ṣe kí ni a fi ń rent. Àwọn ayálé tó yẹ pé wọ́n mọ̀ pé pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ níta yìí pẹ̀láwọn agent tó wà níta yìí àwọn afẹ́ni máfíà yó. Irú wọn báyẹn so nǹkan táwa ní lọ́kàn ni ẹ̀ kékeré ká ti lè mú àti nílé kó rọrùn fún ni kálukú nǹkan tí à ń ṣe lè ṣe wà ní.
2: Mo ti lọ̀pọ̀. Ìyá wa ẹ̀yin kọ́ kí lẹ fẹ́ ká túbọ̀ lórí iléeṣẹ́ yín.
7: Mo fẹ́ buttress nǹkan tí Madíkunlé sọ náà ni pé a jẹ́ iléeṣẹ́ tí ó máa ran àwọn ènìyàn lọ́wọ́ láti
2: ní. Lọ́nà wo lẹ̀ ń gbà tẹ fi ran àwọn èèyàn lọ́wọ́?
7: Ọ̀nà tó pọ̀ ni o. Àwa tún yàtọ̀ sí àwọn real estate companies míì tó wà níta.
2: Oya mo gbọ́. Ẹni ṣo.
7: Tó wà níta. Now one of the ways tí a fi máa help àwọn èèyàn ni wípé tí ẹ bá rí ilẹ̀ tí ẹ bá like ní ọ̀dọ̀ títí wa a máa tọ́yín sọ̀nà pé báyìí o bá àtúnṣe máa ń sanwó títí wa tún wá yàtọ̀ a ní flexible payment plan. Àti wípé àwa ò kí ń gbé ilẹ̀ tó jẹ́ pé kò ní
6: ìdájú ẹ̀ documentation.
7: Exactly. So a jẹ́ iléeṣẹ́ tó jẹ́ pé ó ṣe kí ni o a ní.
6: We have integrity.
7: Exactly.
2: Ọ̀sìdá ìyẹn náà dá. Bóyá o padà lọ sí ọ̀dọ̀ ọ̀gá yín Krista kí wọ́n lọ ẹ̀rọ rẹ sí kíláàsì oní ABD. Kí lẹ pé orúkọ yín lẹ́ẹ̀kan sí nọ́mọ̀mọ́ wa.
7: Orúkọ tèmi ni Adéọlá.
2: Adéọlá orúkọ Yorùbá tó rẹwà dáadáa. Esther láti lè ṣe soft sand
7: tó pàtàkì.
2: Ẹ sọ̀rọ̀ nípa wípé a lè pin owó wa san.
7: Bẹ́ẹ̀ni.
2: Ǹjẹ́ ìlànà pé bí a ṣe lè san owó yìí gbàgbára ò bá gbé láti san lódidi ǹjọ́ ní gbèdéke àsìkò àbí ẹ fi orí ọ̀fẹ́ yẹn sílẹ̀ fún gbogbo èèyàn.
7: Orí ọ̀fẹ́ tí ó wà nílẹ̀ yìí òun náà ni wípé aláǹfààní láti san 40% tí agbára ò bá ti gbé gbogbo
8: 100% yen lekan lati ko sile se mo ki an so lekan pe a fe ki toyin le tele mu ki won di onile lori eyan lawon to je pe agbara won ko gbe lekan na won no de fe do nile ehn afani be lati san 40% laarin osu mefa won a de san 60% oko
2: to ba je yin pe emi kan mo ti rile boyo na mi ji alagba dekunle ona mi ji mo fe ke ba mi ra ile ti mo wa wo pe okay mo fe ke ba mi ko sori ofe re wa tabi ki so pe o da o mo fe ke ba mi ra ile ti mo fe ma gbo ya ona mi jin ti mo si wo wi pe pelu ikoni 32 fm ti ile se so sound proper si won jo je ajosepo pelu e ti mo ni gbagbo ninu won nje o se se
6: nipa kaba yin kole for now our team machine but I okay. Recommend our professionals
2: wow
6: time of Jesus one down to
2: okay
6: I recommend one for you to the one by you call in tell them I like it
2: she asked my she would you for me nibe can you me over see me to see
6: see I didn't want to learn you or I just or triple real or I just saw
2: okay
6: see I didn't want to go ring it and you might worry
2: but when I want you boy it's a point you look at it I want dukia to get it later you
7: ti e ba fe ni gbogbo nkan ti substance property ti gbogbo nkan ta je mo ati gbogbo ile ati ile ti a ni fun tita ati fun ira e lo wo ori Instagram Facebook ati TikTok at substance property at substance property e de le check wa lori website wa na www.softsandsproperty.com
2: okay fe se afikun oro kan alagba dikunle
6: ni le se wa a kin se pe a ma n ba ni ra le ra le nikan
2: okay
6: bi mo se so le kan pe awon ayalegbe na ara eno ni mo so pe awon kan afeni je ma fe ka yo wa nita so ni le se ti wa at wa wo pe well there is a problem outside now we want to solve it so any landlord got demand ti wa la bayi awon yo ti need ile gan to pe ile ti wa lowo ti wa gan bayi ati rent it out to so we need more landlords who can bring their houses.
2: Okay.
6: Tẹgbẹ mo pe yes. E fe ki ile yin ko lo wa won te pe won fe ke je won fe ma jeju landlord lo. A jeju ni kan lo.
2: E ba ona wo le yin wa fe gbe gba se mo wi pe awon ayalegbe kan be ni to to. Bi onile se ni lowo be na lalejo na diseru. Amo onile awon ayalegbe kan wa to je wi pe ah bi on ba ti koko san wo odun kan akoko. Ke to le ri ni igba lowo won. Ikun mo tun yo fe bo si to si. Ona wo le yin o gbe gba. Ti ofin ni di bi pe eh ile ise kini kan awon ni won le mi jade o awon ni won le mi jade o
6: be ni se en to ba fe gba le a particular price pe for instance 1 million ise oluwa lo yin ona o le ti fe rowo lati ma san wole sugbon eni mo pe a se nbe lo na ni e wa so pe ko warrant le 1 million
2: yen ni pe e se wa di fini
6: pe se ni se n je pe eyan le fokan ton ni
2: bawo la se le dele ise yin aya
8: e se le dele ise wa ile ise wa wa ni Laughter House ni Premier Hill ni Mokola ni Ilu Ibadan ni Onile Gogoro Street te ba ti wole sibe 30 day Laughter House e be re soft sand won ma fi office wa han yin
2: madam ajola awon number wo la le pe yin si
7: awon number ti a le pa wa si 081-646-15-000
2: okay
7: e je mle kon si
2: 091-55-0055
7: oruko temi ni Adeola lati le se soft sands property
8: oruko mi ni Esther Falade lati le se soft sands property
2: gbogbo eyo lolufe wa ni koni 32 fm 94.9 e ma gbo wa be se ngbo wa eti gbogbo wa oni gbo bi oju wa nu osi ni ribi e ma gbagbe ojo kokan din logbon osu kejo tamu tanwo lokan itajo fayo wonu e o na ni mo ni kin tun ran wa leti amala first ayojo ojo amala ni ewe egbe gbogbo ronu kuro lara eje ajo ko rajo papo ka jojo egberun meta naira 3000 naira o na ni ticket best na ni form wa fun gbogbo awo to ba fe kopa gege bi oludije ta lo le ro amala to kuna dada okunrin ni dije le iwa fun abi ta lo le je amala gbigbona lai danu duro laarin iseju perete be ni isu amala to po ta lo le yara je laarin iseju aya e form wa ni 32 fm ofe ni form sugbon e koko gbodo gba ra ticket pelu egberun meta naira 3000 naira o na ni ticket tona yin ba jite si wa fe ra ticket sile e le pe number yi a ba yin toju ticket yin ti e si gba lojo na 0806-218-5194 0806-218-5194 iwon ba awon eyan pe rete o ni ye awon eyan ta fe ta ticket fun ti ticket ba ti tan ko ni sanfani fe ni keni lati ra mo iya adija lamala ni ya na di oyo ajo jamala won lojo na ni bibi re food canteen loki ado ajo jamala won ni ati iya oyo alamala loja agbare mu e seun atupade last sale lago meje lori eto ara adugbo ati yoruba dun titi igba na ati leyin igba na ibi oni sele si wa olubi npe fatoye lo ko mi ire o

0: Hey, you fancy me?
1: It's okay.
0: Ẹ lọ sórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ní 32FM949 fẹ̀yìn ẹ̀
1: àsàbò.
2: Àfojúsùn rẹ ni kó ra lẹ́tì kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Èdò nílùú Ìbàdàn pẹ̀lú 1,000,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Hot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò mọ rárá. Bẹ́ẹ̀ ló sọ wọ́n fún mọ̀lẹ́bí pápá bárí bẹ̀ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn. Ààyè sọ díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń tà wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjóyàjó 3,000,000, 2,000,000 àti 4,000,000 naira ó nílẹ̀ wa. Ìjáfara léwu fẹ́ni tó bá mọyì ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House, orí òkè tí ń ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn. Substance Property òrùlé 14.

0: ọmọ
1: náà ni wọn bá lọ ìyàwó ọmọ yẹn tó lọ mọ nǹkan tó tọ́ bí ẹ̀
0: tó ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ẹjẹ́ á ṣe pẹ̀lẹ́ o lọ́wọ́n wa pẹ̀lú àríléwọ̀.
1: Àmì ẹ̀ṣẹ̀ mà. Hello ìyá ẹ̀dẹ̀ sí wọ ilé o. Hello ma
2: ẹ̀ka
1: ẹ̀jọba tó bá jẹ́ yìí ni nǹkan tá à ń sọ yìí ṣẹlẹ̀ sí. Ẹ ṣe. Báwo ni lọ́kì ṣe kí n sì máa lọ sí àbí ó ti tó? Ó sì ku 5 minutes àbí? Ó ti tó. Ẹ yára ilé ẹ má ṣe bínú tó bá dọ̀la ẹ̀yin tí ẹ ráyè dá sí dáadáa màá fún yín ní orí ọ̀fẹ́ àti dá sí. Ṣẹ́ni gbogbo nǹkan tá a bá ń ṣe láyè ẹ ṣáà ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. Màmá rí sọ àǹtí tó dẹ̀ mọ́rọ̀ wá náà àwọn náà rí sọ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí Mike wà nàbí mo ti ní àlejò. Ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé àti tó gbé yín wá ní pàtó.
3: Ẹ kúrò lẹ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà.
1: Ẹ bá mi sọ̀rọ̀ sókè ẹjọ́.
3: Gbogbo àgbáńlá ayé. Orúkọ mi òyípadà Adésínà Adéwálé lórúkọ mi láti iléeṣẹ́ Ultimate Care Trado Medical Clinic tó wà ní ilé Apẹ̀rìn ní ìlú Ìbàdàn.
1: Ẹ kú ọjọ́ mẹ́ta.
3: Ìjọ kan pẹ̀lú.
1: Báwo lójú ọjọ́ lọ́dọ̀ yín bẹ̀yìn?
3: A dúpẹ́ fún Ọlọ́run.
1: Kí ló sún gbé yín wá sórí òsè ò lé ní gẹ́gẹ́ bí ìṣe yín? Ó yá ẹnì ìṣúnlẹ̀.
3: Gbogbo ọmọ Nàìjíríà náà àti káàkiri àgbáńlé aláyé ló mọ iṣẹ́ tí à ń ṣe níléeṣẹ́ Ultimate Care Trado Medical Clinic pé a ò ní ju iṣẹ́ mẹ́ta péré tá à ń ṣe lọ. Àkọ́kọ́ inú ẹ̀ náà ni ìtọ́jú ojú. Ẹ̀kejì ká tọ́jú àrùn rọpárọsẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta ò ní ká tọ́jú ìfúnpá tó ga tàbí èyí tí ó lọ sílẹ̀ jù. Lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí níléeṣẹ́ wa tí yàn bá nìkan mí tó ń gbé bọ̀ a mọ́ ń lórí ọ̀fẹ́ ká sọ fún ọ pé tá a bá mọ ta lè fún wọn ó yà ẹ lọ ṣe bá kì í ṣe pé àwọn tó ju mẹ́ta yìí lọ ṣùgbọ́n kí ni tá a lè jókòó lé lórí tá a lè sọ̀rọ̀ lé lórí tó yẹ pé tó bá tiẹ̀ gbáwájú wá a lè fi ọ̀nà tí ó bóye mú gbé tó bá tún wá gba ibòmíì jọ tó yẹ pé a lè lórí ọ̀fẹ́ láti mọ kí la lè dọ́gbọ́n sí nínú rẹ̀ àti láti wá ìmọ̀ tó jinlẹ̀ ṣe lójoojúmọ́ tí a bá délé iṣẹ́ wa ní orí stroke last year tí a bá lọ tó bá bọ̀ àwọn èèyàn lè ṣe much more testimony lórí ojú àwọn tó lè ṣe testimony even nígbà tá a fi kún iléeṣẹ́ wa lénìí nísìnyí a tún lórí ọ̀fẹ́ ẹnìkan ṣe great testimony lọ́wọ́ ni tí a bá wá débẹ̀ lánàá ní tá a bá lò lánàá tí a bá tún débẹ̀ lénìí òǹkọ́lá àtún ló lónìí nítorí pé ìmọ̀ Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ wọn lékún sí ni orí ọ̀fẹ́ ó sì tún ń pọ̀ sí láti make sure wípé nínú ìmọ̀ táwọn wá kiri a ò dúró sórí nǹkan mẹ́ta yẹn nìkan lórí nǹkan mẹ́ta yẹn nìkan náà là ń wá ìmọ̀ sí lójoojúmọ́ so even tí yẹn bá lórí ọ̀fẹ́ tí yẹn bá wá sí ọ́fíìsì mi ní àná ìjẹta ìjẹrin ìjàrún ìjẹfà bí oṣù mélòó kan èyàn ò rí pé àwọn ọmọṣẹ́ lọ́n àtẹ̀yìn síyàn atún lórí ọ̀fẹ́ atún gba ìmọ̀ lọ sí ìlú tó lóo kan ńlá.
1: Ẹ tún wá ìmọ̀ kí n mọ̀.
3: Lórí mélòó rẹ dẹ̀ ni lórí nǹkan mẹ́ta ìpéré náà ni. So if you have any access to anything iléeṣẹ́ Ultimate Care Trado Medical Clinic ohun mẹ́ta tá à ń tọ́jú ni a dẹ̀ fi dọ́ lójú gbangba tójú rẹ bá ṣì ń rí òye.
1: Tó sì lè rí iná.
3: Tó yìn rí nǹkan kan tó lè rí torch light.
1: Ok.
3: Mọ wulẹ̀ wo rẹ ẹran ìwọ tí wọ́n ń tọ́jú ìwọ tí wọ́n ń fún lówó ó ti ń fún yàn lánàá àwọn kékeré wá fẹ́ di ọmọlé mọ wo rẹ ẹran. Mọ bọ̀ nílé iṣẹ́ Ultimate Care.

0: ìjà ti dọ́pin ogun sì ti parí porogodo lágbọ̀n ti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lẹ́yìn oṣù kan tó gbọ́mọpọ̀ tí ìdíje fẹ́yà àgbáyé tó ti wáyé lórílẹ̀‐èdè mẹ́ta àtààtọ̀ fún ìgbà àkọ́kọ́ lórílẹ̀‐èdè canada mexico àti orílẹ̀‐èdè america ó lò ká gbòòká ọwọ́ àwé padà di tí ó dà lánàá bí ó ti jẹ́ pé wọ́n kéde orílẹ̀‐èdè spain gẹ́gẹ́ bí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù eléyìí tó gbadé ti ìdíje fẹ́yà àgbáyé èyí tó tẹnubodò lánàá lágbọ̀n ibìkan lórílẹ̀‐èdè america níbi tí ó ti padà yíwọ́ fún orílẹ̀‐èdè argentina tí ó jẹ́ pé lópin ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún bẹ̀rẹ̀ sí ní mẹ́kẹ́ wọ́n mẹ́mù aláàtàwọn àti àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè spain pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n gbé níbi tí wọ́n ti ń dára wọn dùbúlẹ̀ pẹ̀lú patiẹ àti àwọn ìkúùkù lóníranran lọ́wọ́ ajálẹ̀ ti àná látara bẹ́ẹ̀ náà ni àwọn tó ń ṣàkóso bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàńlá ayé náà ti mọ̀ léde wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù argentina ó ṣeéṣe kó fojú winá ẹjọ́ lórí ìwà tí ọ̀tọ́ èyí tí wọ́n hù lẹ́yìn tí ìfẹsẹ̀wọnsẹ̀ tó tẹnu bodò tí wọ́n sì kéde wípé ẹgbẹ́ bọ́ọ̀lù orílẹ̀-èdè spain ló jáwé olúborí pẹ̀lú àmẹ̀yẹ kan dondo eléyìí tí wọ́n fi ṣàgbá argentina nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí onírúurú ọ̀rọ̀ tó ti jẹ́ jáde bẹ̀ àná náà ní orílẹ̀-èdè spain bí wọ́n ṣe borí tán wọ́n mórí lẹ́bi tí wọ́n ti jẹun ní ibùdó wọn wọ́n sì wá jẹun tán látọwọ́ aago méjì lọ́wọ́ òru ni ẹ pé wọ́n ti gbéra ó sì mórí lé orílẹ̀-èdè spain àmọ́ nínú ọkọ̀ òfurufú èyí tó gbé wọn wọ́n jẹ́ onímọ̀ pé àwọn tó máa yé jẹ́nu wọn mi ò fẹ́ polówó ọjà ni ọtí búkú kan rèé tí wọ́n pè ní ẹgbẹ̀rún kan ó lé dáadáa owó ti dọ́là ni wọ́n ní ta ìgò kan bẹ́ẹ̀ bá ṣe sówó náírà ẹ mọ̀ ẹ̀ tí ó jẹ́ wọ́n ní làwọn tó mẹnu ẹ̀ náà fi ń buta ẹgbà pé lórí pápá náà ni ọ̀kan gbòógì lára àwọn orílẹ̀-èdè náà eléyìí tó ṣìràwọ̀ tiẹ̀ náà tó ń tàn lágbọ̀n ti bọ́ọ̀lù aláfẹjọ̀gbá lórí kan kéré kókó àti ibi ilé ẹ̀ bá ti gbájú òun náà mo sọ nípa ti carlos alcaraz òun náà darapọ̀ mọ́ wọn dáwọ́ dùnú àmọ́ bí ẹ ti ń dé sórílẹ̀-èdè ti spain lónìí lọ́wọ́ aago méjì ọkọjá ìṣẹ́jú díẹ̀ ni ẹ wí pé ìlú madrid ni ẹ dé sí agbègbè ibi tí kọtí real madrid tí wọ́n ti máa ń ṣe àfihàn ife ẹ̀yẹ tí wọ́n bá gbà níbẹ̀ náà ni kọtí orílẹ̀-èdè spain ni ẹ gbé ife ẹ̀yẹ wọn gbà níbi tí ọ̀pọ̀lọpọ̀ yẹn ti ń wo kí ni ó ṣẹlẹ̀ nígbà tí kọtí orílẹ̀-èdè spain tó gba dé ọ̀hún ní ìrètí pé orílẹ̀-èdè argentina ní kí ni wọ́n bọ̀ sí lọ́wọ́ mo láwọn nǹkan lóníranran eléyìí tá pẹ̀kẹ́lù lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́tọ̀ ní pàápàá jùlọ láti fi lè ṣẹ̀jọ́ ìdíje fẹ́yà àgbáyé tó tẹnu bodò kákó lọ́dọ̀ spain bákan náà mẹ́jẹ gbàgbé pé àdénú káràkátà eléyìí tó ní ṣe pẹ̀lú ti àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù èyí tó ń gbáradì síwájú sáà tuntun gẹ́gẹ́ bí ẹ ṣe kọ̀wé rẹ̀ ìròyìn tá a tún gbani sí ni pé nínú ikọ̀ ti orílẹ̀-èdè ti ìtàló ikọ̀ gbọ̀njẹ̀ tó ń mójú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wọn wọ́n ní wọ́n rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè spain lọ jókòó papọ̀ ọlọ́jọ́ mẹ́ta pẹ̀lú pep guardiola lójú náà ti pe ọkùnrin náà èyí tó fi kọ́ ti man city sílẹ̀ ní bí oṣù méjì sẹ́yìn kó wá darapọ̀ mọ́ wọn gẹ́gẹ́ bí olùkọ́ni ẹ mọ̀ pé yàtọ̀ sí ìdíje ti euro èyí tí ikọ̀ ti ẹgbẹ́ bọ́ọ̀lù ti italy ti wọ́n gbà ní bí ọdún mélòó kan sẹ́yìn ọdún 2021 láti ìgbà náà ife ẹ̀yẹ gba àgbáyé mẹ́ta ó ti lọ síwájú tí ikọ̀ orílẹ̀-èdè ọ̀hún tí wọn ò sì láǹfààní láti lè kópa nínú kankan nínú àwọn ìdíje ọ̀hún ẹ mọ̀ pé lábẹ́ olùkọ́ni general gattuso ni wọ́n ti bọ́rẹ̀lẹ̀ nínú ìfagabága orí bámiṣẹ́ tí wọ́n gbà pẹ̀lú bosnia herzegovina lóṣù kẹta ọdún tá a wà nú ẹ̀ kan tó bọ́rẹ̀lẹ̀ kí wọ́n sì gàdí òlà nìkan ni wọ́n sọ nípa rẹ̀ torí madini tó jẹ́ olùdarí lẹ́kẹ̀ẹ́rẹ́ ìdáyà fún ikọ̀ orílẹ̀-èdè ìtàló òun náà ló ń jẹ́ kí ọ̀rọ̀ ohun di mímọ́ wípé àwọn ti tún àsopọ̀ ọ̀rọ̀ pẹ̀lú olùkọ́ni òun sì tú òun bá kó wá darapọ̀ mọ́ ikọ̀ orílẹ̀-èdè ìtàló láti kó wọn sòdì bá wá di pé ọ̀nà wàá gbà wọ́n jẹ́ pé wọ́n ní ọkàn àwọn bẹ lọ́dọ̀ Roberto Mancini náà àti ẹlòmíì gẹ́gẹ́ bá ṣe fìdí ẹ̀ múra fún wa pé André Pirlo òun náà wà lára àwọn táwọn ń wò lójú bóyá ajẹ́ darapọ̀ mọ́ àwọn bí lóun ṣe fìdí ẹ̀ múlẹ̀ a gbọ́dọ̀ sọ lọ ká sọ́bọ̀ ká má tú káràkátà yìí torí pé ẹni àfinátẹ̀ kò lè dákẹ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́rọ̀ àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí ń sanwó láti ra àwọn agbábọ́ọ̀lù tí ń jẹ́ ọmọ orílẹ̀-èdè gẹ̀ẹ́sì báyìí tá a kàn sì ń ké pé ìrà tí ń ra àwọn agbábọ́ọ̀lù ó mọ̀ tí wọ́n láwọn jù níbi ọdún mélòó kan sẹ́yìn tá a bá ṣi níbi ọgbọ̀n ọdún ó lé mẹ́rin kan sẹ́yìn orílẹ̀-èdè ìtàló lọ́dún tí kọ́kọ́ kéde wípé wọ́n ra Gianluca Lucchini lẹ̀ tíì láti inú kọ́tì Torino ní ọdún 1992 ni mo sọ ní mílíọ̀nù mẹ́tàlá gbogbo àwọn tó ń bẹ́ẹ̀ ńgbà náà ti máwọn ìwé ìròyìn àtàwọn alájọlájọ ní kérò rángbà náà wípé wọ́n bá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wọ́n bàjẹ́ torí pé owó tí wọ́n gbélé agbábọ́ọ̀lù lórí ngbà náà wọ́n rí ní ìrírí tó pọ̀jù tó sì wá sọ àwọn tó kù tó ń ṣiṣẹ́ di aláìmọ̀ọ́ṣe nígbà tí ẹnìkan dodo tí wọ́n máa fi mílíọ̀nù mẹ́tàlá tí wọ́n fi ń ṣe káràkátà lórí irúfẹ́ agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ àmọ́ ní sáà tá a wà nínú káràkátà yìí ti ń bẹ́ẹ̀lẹ̀ yìí o ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù chelsea wọ́n ti tọwọ́ bọ owó wọn ti kó kúkú sì jáde ò yàlẹ́nu ló jáfẹ́ mi nígbà tí mo gbọ́ pé owó tó ń lọ bíi mílíọ̀nù mẹ́ta ó dín ní ọgọ́fà òun náà ni ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù chelsea ni wọ́n kò lé mo ga rogers ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù arsenal tán náà ń wò lójú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ tẹ́lẹ̀ rí ni wọ́n kò lé lórí bákan náà man city náà bọjà jẹ́ àwọn náà kọ owó tó ń lọ bíi mílíọ̀nù mẹ́rin ó dín ní ọgọ́fà owó pọ́ùn wọn kò lé agbábọ́ọ̀lù elliot anderson láti inú ikọ̀ ti nottingham forest tó sì wá jẹ́ pé àkọọ́lẹ̀ míì tún wá hàn ó pẹ̀lú iye tí wọ́n fi ra agbábọ́ọ̀lù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí wọ́n ní tottenham náà ti gbà láti san mílíọ̀nù márùn-ún ó dín ní àádọ́rùn-ún báyìí fún matthias fernandes láti inú ikọ̀ ti west ham united lẹ́yìn tí ikọ̀ ti barcelona tí wọ́n san mílíọ̀nù kan ó dín ní àádọ́rin 69 million tí wọ́n san lórí ọ̀rọ̀ anthony godwin fún ikọ̀ ti newcastle united I call to Manchester United. One not he drove by to repair Mugabe Andrew Santos. One no was so lorry. Not in Ucotia by Baba Luchesiki or Debe and Drona, Montparano Caracata, Mati Jalogino. Look of Mwele, Seti Bawani. We correct the one Nigeria and what's in Bale, see the Lominirati, Ivory Coast, Latari, DJ Fagba, Nibita Fedabo, DJ Tielaku Jacum, or Wakaji, Electro Jacquia, and one on Yagba, Lay Tolo, Bashan Banisi, and one Yamuskoro, Nuoma Morileo, Lay Jati Bale, Silua Bijan. Nati papa sele ti Nadia Zikwe ton be lorede wa Nigeria nibe won ti ko won ti takan gbon lawon omo ti Abdul Maikaba ti o ko sodi ifagabaga kokoko won iko to lede gada won ba takan gbon to ba jojo keta din ni ogbon osu e ta nbe ninu re ko to di pe won gba elekeji na koju egbe bolu ti Sparrowhawks to lede ti Togo e ti o gba gbeyin na ni o je ta won ati Burkina Faso the Young Stallion akole ona ni kaluku won reti nisin boyo rede Nigeria won tu gba pa be se daada won ti wa kede ya won le mo ti ite bode titi di ojo tun la ni iroyin tan gbo bayi tori pe orede Nigeria igbelewon tutu sese jade fun ti ajo ti FIFA ton dari bola la fese gba won jodi mi mo pe ipo pe keyin din logbon ta wa ni eto lo na la tu wa bayi o amo sa ni orede ile adulawo Nigeria ti ja wale pada tori itu ti orede Egypt ti pa ninu je fe agbaye ti e de pele leni meni dologun mo lo je ki won la Nigeria lori igbelewon kini awon osa ikan awon ori de mi na tori pe Senegal olodro sipo keji leyin ti Morocco ipo kefa to mu lagba laye ojo wa ni pa kokoko nile adulawo be gele la worede bi Algeria na ni won pari marun akoko nile adulawo amo lawo oke fun awon worede tan won benbe lagba laye chai leyin to re Spain to gbe na ti Argentina tan lana tara bi kanra to won ti bo sipo kini o Argentina bo sipo keji England won wa ni pele kenni pelu bi ati boye everybody France to France si wa ni pele keta Brazil lo gbe yi be o eje nda to mi ka de ma mo kini lo didi pa pa ki le fi ayi gba won akegbe mi to benu kulu ka le se atupale tojo to nojo aje lori kan ni deni portion 32 FM 94.9 abimbalala mi loruko mi sport crystal eku tete eku gbadun o
1: akikomi dola pon on kini ka bo so eto ge ma ba bo
2: rafael ambali loruko ti mo nje emi na kini ka bo
3: islamiyo ladmo gabusari loruko temi e ka bo sori akoso eto ge fun ti tojo aje to se

0: 32 FM 94.9.
1: Ẹ kẹ́bọ̀ padà látòjọ ọjà ayé olùgbọ́ wa láti lé 32 FM 94.9 ìkànnì àdáni epo ìṣòdú tí a bá ti ká tún pẹ̀kẹ́ lu nǹkan míì ó ṣe é ṣe ká má lè fàyè gbẹ̀yìn ara ilé ṣùgbọ́n àwa nìkan ò gbọ́dọ̀ máa dápá ká máa dákun yẹn náà ní nǹkan tẹ́sọ lórí àwọn nǹkan tá a ti pẹ̀kẹ́ lu yìí ojú òpó tó wọnú kulu wa ní àyín 07055 000949 08097 000949 +23490620009 san laarin o bi kaluku ba lo ni keja lo ni taratara o mi ka menu ba oro kile mbappe ati gadiola so e tawon kere kata kan ti mori tori bo gbe pe ko ti chelsea won ti lo sinu korea madrid caseras abi caseras no in the cool
2: abayo career
1: olohun mo arogo o mo ja sokowo ah

ẹkùnà lẹ́ṣẹ́ dáadáa ni mo bá yín o ṣàlàáfíà lẹ́wà nínú ilé yìí lọ́fíìsì yìí lẹ́nu iṣẹ́ yìí nínú mọ́tò yìí nílé epo àbídí fàájì lẹ́yìn wà ń tí yín ibi àti máa ń pàdé àbí ní ẹlẹ́ja àti ẹ̀kọ́ ẹja onírú àbí bí oníkọ̀ǹkọ̀ lẹ́yìn wà.

lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó tẹ́ kán lù yí jàre ni pàápàá jùlọ ń fẹ́yìn tẹ́ kì í gbégbó ẹ̀ lọ́jọ́ Monday, Tuesday àti Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀.

0: Ọlọ́run ọba mi ìbà rẹ. Ìwọ lọ́lànà ìwọ lè lè ní. Kábíọ́ òsì ọba mi ẹlẹ́rù nìyìn.
1: Nínú bíbélì. Ọba tó ń jáde lọ láti máa furugbin. Díẹ̀ bọ́ sórí àpáta.
0: Délé Akímọ̀ dédélé ìjìnlẹ̀.
1: Díẹ̀ bọ́ sí ẹba ọ̀nà. Àwọn ẹyẹ ojú ọ̀run. Wọ́n fi yẹn tó jẹjẹ. Díẹ̀ bọ́ sínú ẹ̀gún.

0: mú nkankan jọ gbéyẹ̀wò lénìí lórí ètò yìí o. Ìyẹn tá a sì fẹ́ gbéyẹ̀wò, ìyẹn tó lápẹẹrẹ gbáà ni. Lẹ́yìn iṣẹ́ ṣáà lè tò tẹ́ ẹ̀ ń gbọ́. Máa wò mí. Honorable Ìjìnlẹ̀ 86, máa wò mí lórí TikTok bẹ́ẹ̀. Máa wò mí lórí 32 FM 94.9. Ẹjẹ́ ń polówó ọjà náà kí n padà dé, tí ń bá polówó ọjà tí ń bá padà dé. Àwọn aláǹfààní àti tẹsẹ̀ bọ́ntà wí gan sàn ẹ̀ lẹ́mẹ̀ kù kalẹ̀.
1: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi, 32 FM ti wà ókè.

ẹni kan ni ìdílé lè jìnlẹ̀ wàhálẹ̀ ẹ̀ pọ̀ ẹ̀yẹ rẹ báyìí dọ́dún sí ẹ ti yín ẹ máa su ẹnu jọ ọfíìsì tèmi lèmi wà yìí kò sáàyè fún ronú torásìkò tá a wà ẹ kò sẹ́ńtì tí ẹ ò bá gbogbo à ń fi pákéjì yìí kún toníkálukú ni ẹwà alágbàdo tó kù lálé àná lẹlòmíì ọra yí mọ gàrí díẹ láàárọ yìí tó san mọnú ẹ fura pé sàmú pí ọwọ tà ṣáṣáṣá látàárọ wọn mọ kìlọ fún ọbẹ ọmọ bá yẹn jà mọ bá yẹn jà àwọn ẹlòmíì kàn ń rìn lórí títì ní kò sọ.

0: lẹ́yìn iṣẹ́ lè tó. Mo bá wa sọ̀rọ̀ kan níjẹjọ tẹ́ ẹ bá gbàgbé. Wípé iṣẹ́ rẹ bó o bá ṣe pè fún yàn ni wọ́n ṣe bọ̀ ọ́ pè. Ṣùgbọ́n lẹ́ni.
1: Dàbí àkànmú èkó. Lépa kàrà ní ìbàdàn mú ẹrẹ.
0: Kò sí tó ní, kò sí tó ní kó o mọ̀ tiẹ̀ lè dọ́gbọ́n mọ́ jowú àwọn tẹ́ ẹ jọ jẹ́. Ṣàwáwù lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àpẹẹrẹ àwọn tẹ́ ẹ jọ.
1: Mọ́tò wà dòrí àgbájé lọ́nlá mi bàrí wọ́n dá mi o.

0: Délé Akínbọ̀dé délé ìjìnlẹ̀ lórí ètò tá a pè ń lẹ́yìn iṣẹ́ já tún pọ́n sí ẹ̀ka tó ń polówó ọjà láàrin ìṣẹ́jú kan sí méjì ká tó jọ ohun tó wà ńbẹ̀ torí pé mi àti gangan náà nírọ̀lẹ́ òní ajọ́ mọ̀ mọ̀ gbéra wa débẹ̀ ni pé lúkọ ayé tá a wà yé kò pè sí ojú kan. Aspa nígbà míì wà tó jẹ́ pé tó o bá ilé bèrè tó o kú ẹnu wọ́n mú nǹkan jẹ mọ́ láàtọ́ ó kàn mọ́ wòyí pé àbí bóyá àbí tá à ń wí ò tí ì yọ wọ́n sì ní ẹni tó ń bèrè ọ̀nà yìí ṣìnà you need to ask now. Mọ́ ara rẹ̀ lé mọ́ ọmọ pé ayé gan tá a wà yìí gan kò rí lè dúró lójú kan tí wọn náà ò bá bèrè wọ́n kàn lọ fẹnu olúwa ẹ̀gbá ògiri ni tòun tó dà lára àwọn tiẹ̀.
1: Ó fi jí rẹ sọ lẹ́sọ̀rí òkú. Àti lórí iṣẹ́ òbí.
0: Ẹ já polówó ọjà.
2: Èmi yóò fojú mi sọ.
0: Lórí òkè wọn ní ìhín àìjílẹ̀.

0: Radio mi 32 FM ti wa okay.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain way tough. If it no be Panadol, it no fit be like Panadol. Make you always dey read the label before now use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your

0: kò ní ṣú mi kò ní rẹ̀.
1: Má jẹ́ ó sún ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 32FM 949 ẹ̀yin ẹ.
0: Kò ní ṣú mi kò ní rẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
3: Àfojúsùn rẹ ni kó ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o ti lè ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Èdò nílùú Ìbàdàn pẹ̀lú 1,300,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò mọ rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí ibẹ̀ ní ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn. Ààyè sọ díẹ̀. Ó wà láàrin oṣù mẹ́fà. Kò sí wàhálà, kò sí àríyànjiyàn. Ẹ̀kọ́ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun ti wọlé ní yàjọ́yàjọ́ 3, 2,000,000 àti 4,000,000 naira ó nílé wa. Ìjáfara léwu. Fẹ́ni tó bá mọyì ohun tó dára, wá mú tirẹ̀ pé wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House, orí òkè tí ń ti Premier Mọ́kọ́lá, ìlú Ìbàdàn. Substance Property, òrùlé fòtẹ́rùtọ̀.
4: Moves must be made. My people just to work hard. Dreams and challenges motivate us.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi, 32 FM ti wà ókè.
4: Jẹ́ ń bá lá.

0: ọ̀rẹ́ wa tó ti mọ́kàdé àwọn ọmọ díẹ̀ lárí ara wọn díẹ̀ kò ní ìdíẹ̀ pa ago wa ẹ fi jàlàbí àlẹ̀ a ti rí ń bò mí. Nítorí jàlàmí àti òyà jẹ́ kí apẹ́ ẹ ti dé a rí yín àánà sí bí gbàtà àrí yín ni a tún lọ mí. Àbí
1: ọmọdé
0: jàmí níbi
1: ìgbàgbé ìgbàgbà
0: alájà.

0: ìjayà ni fẹ́ wa ní àdúgbò ìfun yín.
1: Ọba ti rí abẹ́ ni àyàrí alágararararararararada.
0: Ha Peter ọmọ ló ń bá wí yẹn nígbà tó rí mi ó dọ̀bọ̀ lẹ́tẹ̀ mẹ́ta.
1: Ṣe ló mi gbọ́n lòun.
0: Ah ó ní mọ́mì.
1: Ṣe ló mi gbọ́n lòun.
0: Mo ní kí ni mo lè ṣe fún ẹ sọ́bátẹ́ẹ̀kì ó sá lọ dànùdànù.
1: Ní jẹjọ.
0: Ó ṣẹ̀ṣẹ̀ wà bẹ́ẹ̀
1: fún yàrá àdúgbò oníjẹjọ ìṣọ́bátẹ́kì gbẹ́kẹ̀lé dá mi ò gan ti sá
0: olólórí ọlọ́tẹ̀
1: olólórí ọlọ́tẹ̀
0: ohun bọ́dẹ̀ ṣe wà yẹn lílù ni
1: lúgbọ̀ orí fidánfidàn
0: ìjọ
1: ọwọ́ rí a
0: ìmọ̀ pé ọkọ̀ mi le tó bá ń.
1: Mo sọ fún ọmọ ìṣọ́bátẹ́kì alọ̀mí ẹni kó dàrí
0: ó lọ
1: ọ̀rẹ́ eré ló pè ní.
0: Mo ṣẹ̀ṣẹ̀ padà ọkọ mi ṣẹ̀ṣẹ̀ gba ẹ̀bẹ̀ rẹ̀ ni nígbà tí ń dọ̀bálẹ̀ lódì
1: ọba tún ṣejúra rẹ lọ lónìí màá tún lè dànù.
0: Ọkọ mi ló ń tún máa lé ẹ dànù kí ló mú ẹ ní mú tó yín ṣé o mọ̀ pé mo sọ fún ẹ ìwà àti Peter Homer ọlọ́tẹ̀ ni ẹ sórí àwọn tẹ́ ẹ kó mọ́ra tún jẹ́ abẹ́yẹ wọ́n ti padà wàá bá mi lẹ́yìn.
1: Bẹ́ẹ̀ni ọ ní ìwọ gan rò pé bóyá omi ṣe gabigabi.
0: TJ ó padà wàá bá mi lẹ́yìn ni ó pé
1: ó ti bẹ̀bẹ̀
0: ìgbà tó pè mí mo ní èmi ló ń pè lórí fóònù ìwà ìbàjẹ́ o mọ official protocol.
1: Bẹ́ẹ̀ni.
0: O mọ official protocol. Odidi PhD literate. O lè mi àtọkọ mi
1: ni. Bẹ́ẹ̀ni ìyàwó mi ó parọ́. Ó dà kọ́ nìyàn fẹ́ ọní bá literate.
0: Bẹ́ẹ̀ni. Odidi PhD in literate ó lágbà.
1: Ohun mi bíyàn ará àdúgbò òun sí mi rẹ.
0: Ìtorí rẹ̀ ni wọ́n fi wá sí Ambada Soria.
1: Pé ṣé mi nìkan lọlọ́run kẹ́ ládùúgbò ni.
0: Alájẹ́ Abdulatif Adiamọ̀ mo sọ fún.
1: O Adiamọ̀ lulẹ̀ rẹ ni o lè Adiamọ̀ lọ́dún
0: yàrá. Ṣọgbọ́n tọkọ mi sọ.
1: Ulẹ̀ rẹ ni kò ti la máa Adiamọ̀.
0: Ìwọ bá wo.
1: Ọkùnrin takuntakun ọkùnrin ogun ni mi ọkùnrin mẹ́wàá mo mi dẹ́rù
0: bá. Wọ́pọ̀ mi sórí ìwọ gbogbo
1: náà. Ẹran ni mo mi fa.
0: Sọ̀rọ̀ kan ọkọ̀ mi ni mo wá gbáyà.
1: Sórí.
0: Ṣọbátẹ́kì sórí ẹ̀.
1: Ani bá try nonsense pẹ̀lú mi. Ké a mọ̀.
0: Ṣé o ti rí ṣé oníṣùgbọ́n mú ni ọkọ sáyé ọkọ mi síbi aṣọ rẹ.
1: Aṣọ ìyàwó mi ṣẹ̀ṣẹ̀
0: rà. Kòkà English school.
1: Ó fẹ́ mọ̀ di abájọ ni.
0: Kòkà English school. Dílọ̀ Dayo Adébáyọ̀ sórí o kéré.
1: Òbí tí o wẹ́.
0: O wẹ́.
1: Lórí ọ̀rọ̀ òdílé.
0: O wẹ́. School of lawyer mẹ́rin lọkọ mi lọ.
1: Ọni mo bá rán lẹ́wọ̀n àrán gbé ni.
0: Àrán gbé ni school of lawyer.
1: Lọ́yà àtẹ̀mí yàtọ̀ mú kàá fẹ́nu sọ fún ọpọ́ yá.
0: Bẹ́ẹ̀ni.
1: Lọ sọ́gbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni lọ sọ
0: ọmọ tó
1: wá fẹ́ lo.
0: Wà á máa lọ ni.
1: Ọdẹ àṣígẹ́tì fún ọ ọ̀daràn láyé rẹ̀ ni. Ó dẹ̀ gbọ́dọ̀ mọ́ lọ.
0: Ṣé o ti gbá? Ṣé o ti gbá? Ìwọ àti tani àti tani àti tani àti tani níwájú tani ọkọ mi rèé oní jagunjagun ìgbà gbogbo ló ń ṣẹ́gun.
1: Ìyàwó mi rèé.
0: Alálùbáríkà rè.
1: Ìyàwó alálùbáríkà ọ̀nìyàn fún mi tọrọ.
0: Fútsọ̀ mi rè.
1: Ọjọ́ alẹ́ mi lomi wò lẹ́gbẹ́ mi ni.
0: Wíìlì mi ni.
1: O lè sọ bẹ́ẹ̀ fúnra rẹ̀
0: fọ́jú
1: alẹ́ rẹ̀ níyàwó rẹ̀.
0: Ìyàwó ilé ìgòdì sàn àfẹnu lásán ni wọ́n ní. Sọ́kọ̀ tèmi ni láyà bẹ́ẹ̀lá ṣáàjì. Sọ́kọ̀ tèmi ni láyà bẹ́ẹ̀lá
1: ṣáàjì. Ó fẹnu rẹ wa rọfù lónìí.
0: Ṣọbátẹ́kì a máa padà lé ẹ ládùúgbò yìí ni. Ẹ̀yin bá wo ọkọ mi.
1: Ìyàwó mi o.
0: Ẹni bí ọkọ mi.
1: Ìfẹ́ ayé mi.
0: Mo ní kí n dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn iṣẹ́ inú ilé ribiribi tẹ́ ẹ̀ ń ṣe. Ọkọ mi.
1: Mistress ìyàwó
0: mi. Ṣé ẹ rí ọwọ́ tẹ́ ẹ fi ń fọṣọ yìí.
1: Ọlọ́run ní jẹ́
0: ká tó mi. Lọ́wọ́ Ọlọ́run àkàdé òní mú yín lọ́wọ́.
1: Bọ́dẹ̀ àfọ́dọ́jọ́ alẹ́ fún ìyàwó mi.
0: Ọkọ mi ọwọ́ tẹ́ ẹ fi ń gba ilẹ̀ inú ilé àti gbogbo àdúgbò.
1: Ó yá ọkùnrin mélòó ló lè ṣe irú iṣẹ́ mo mi ṣe fún ìyàwó mi nínú ilé.
0: Wọ́n wọkọ mi wọ́n bọ̀ lójú òpó ayélujára wa.
1: Ọ̀yàwó mélòó òun ni fẹ́ ó lè ṣe bí ìyàwó mi ṣe ń ṣe. Máa jẹun àárọ̀ máa jẹun ọ̀sán máa jẹun alẹ́.
0: Ọkọ mi kò dé ní kò ní ẹnu rẹ ò ní kọ́.
1: Àmì.
0: Ọkọ mi wàá lè máa jẹ.
1: Àmì ìyàwó mi ó yá ìyàwó tún sọ.
0: Ọkọ mi màá lè máa bọ yín.
1: Àmì Jésù Kristì.
0: Ọkọ mi ṣe rí abọ́nú ilé yìí tẹ́ bá ti ń fò á máa mọ́.
1: Àmì Jésù Kristì.
0: Ọkọ mi ọgbọ́n tẹ́ fi ń fọ abọ́ ọgbọ́n tẹ́ fi ń gbálẹ̀ ọgbọ́n tẹ́ fi ń fọṣọ ọgbọ́n tẹ́ fi ń dúró ní ṣọ́ọ̀bù ọgbọ́n tẹ́ ti fi ń báwọn èèyàn lo ẹ̀rọ ata táwọn èèyàn bá ti fẹ́ lọ ta.
1: Mo bá dó sí ṣọ́ọ̀bù fún ìyàwó mi lúgbà mi bẹ́ẹ̀ èmi nìyẹn ni a máa lé ká.
0: Ọkọ mi Ọlọ́run túbọ̀ ń bá mi ṣàlékún
1: àwọn àti àwọn. Àmì Jésù Kristì.
0: Ṣé ẹ wá rí gbogbo àwọn ọ̀tá bàbá tẹ́ ẹ bá wá rí gbogbo àwọn abínú ẹni tá a bá wá rí gbogbo àwọn ọlọ́tẹ̀ èèyàn.
1: Bẹ́ẹ̀ni.
0: Bí Ọlọ́run tọba Yusufu
1: ọ̀tá
0: bí Peter Homer ọ̀tá ni.
1: Bẹ́ẹ̀ni an fe kokunrin
0: ki mo abin bola la mi di lamboro ki mi o like e kankan o tani
1: tori e fe kinu mi ma dun lodo iyawo
0: tunji abioye o tani
1: tani mo se
0: sobotek o tani godison o tani
1: o tani biribiri
0: se yi fun mi o tani akara mi di o tani baba oluwa ma wo mi niran ma wo mi niran ah oluwa ma wo mi niran ma je ka won ota o da ile mi ru ah oluwa o
1: ile o ti mi toro
0: ile to ti n toro ma je ki won lagbara lori ile yi
1: aminatu
0: se wa ri gbogbo enikeni gbogbo awon eyan bi kola amedi
1: ah
0: to sojo bi
1: kola lojo bi
0: ori ori kankan fun wa ba de
1: o ba je ko ni iyawo le ma toju re igba mo se
0: ni
1: iyawo mi ra aso fun mi
0: be ni
1: iyawo mi ra bata fun mi
0: be ni
1: iyawo mi dana
0: be ni a mo kuka
1: okunrin melo lo ni iyawo alalubarika o le ma bo le meta lojumo kede mo kan
0: nigba to je wi pe ko lo nje won wulo ni abiola ko ti yali ali ko mo le egba
1: abiola ko jo
0: e se ko mo le egba
1: ibo lo ti agba
0: omo kekere
1: ijo wona bi so le toju yawo ni
0: sabatek awon woni lori lo oko ti temi re iwo gangan ni ko bo ta to ba to be
1: oya
0: omo ko
1: oya lo fa yawo re wa
0: oya lo mu te wa
1: oya
0: fo mu yawo ilo ko mi o na ba je
1: kike gun lo wore e le mu yawo re
0: I'm sad de mola where is they
1: I can't find day
0: where is they
1: I can't find day nonsense
0: oko mi
1: iyawo alalubarika lo dede mi
0: igbawo le ma din atata fi je rice
1: iyawo mi je mi kokko lo wo e lori okuta
0: si oko mi
1: mo fe mu telegan kuro ba wo so pe iyawo mi ti lo se da mi
0: awon wo lo fe so be
1: o ba wo ma fenu wugeti kadugo ba lo sojo opo facebook 32 fm 94.9 feyin e ori oke dente mokola o la wa ni badan
0: ore temi oko temi apa temi
1: iyawo mi
0: DJ YK mule o so bataki un ra train fun iyawo
1: iyawo re se ra okada fun o
0: ise wo ni won se
1: ibo lo ti arowo
0: oko mi train melo lo ra fa awon eyan ladugo to ha
1: sere me ha sere
0: wa ti ta
1: lo mi jo loju o na se ma se bi ta
0: emi ni kan o loko bi ma n se ele fu je nso fun oko mi oko temi to
1: wo olusola kilode
0: tani olusola ewe me
1: jack olusola kilode
0: tani
1: saja mi
0: yes
1: ajale je jack
0: omo kekere ni e don't talk away ni awa phd
1: emi ati awo mi wa ninu le an soro
0: lowo
1: eko ladugo
0: e bo ta awa la ma so ye awon to ma duro ladugo so ta te bi o si ku nbe wa ku ladugo
1: o ti ku lo se o kojo tutu ku pada
0: yori max b ewe ni max b max boy max boy
1: mas boy oloruko baby
0: ah oko mi ka education ah
1: nonsense o je ma lo sojo opo facebook wa 32 fm 94.9 feyin e lo wo emi ati yawo mi pe ati mi jora
0: ah ati jora ni ke se pe ati mi jora
1: ife agape love le mi ati yawo mi ni sirare a
0: yato sawon agbako lo
1: yato si yin agbako love ni ta
0: ma gbogbo wa
1: iyawo mi ti ko su wole lale isu la atu je lose ateyin
0: oko temi elelube mi
1: oni mi iyawo re le jade eni kounje wale
0: eni bi okan mi
1: mo nje ngun mi lodele iyawo mi
0: oko mi ronu e oni ko sori oko mi wa ma je won fe sori senu le mo ti e wa wo nkan kan bayi oko mi mo wo pe se pasiko e pa la wa e
1: be ni iyawo mi
0: boya kin ba yin ra e pa
1: kimi joko ti siwaju ile
0: wow
1: oni ba wa wu ke fenu re wu gate boya ni en iyawo re lowo ohun ni mo mi ran iyawo mi lowo
0: awu ko gbe o oko mi
1: iyawo mi o
0: e lo ran ewedu ti ya
1: je mi sare lo e ti fo abo je kimi sare la fo abo leyin ku
0: kilo re te fa
1: iran ma fo ni waju ta gan
0: e bo kilo re te ti fa abo la ta
1: mo binu iyawo mi mo lo
0: ta so pe fa abo la le anana
1: ma fo po loni mo binu mo lo ta
0: yi ko gbadọ di ewe ni te ma han lowo o
1: la je o mo pe mi fast na shin ni mi
0: o ya e ti ti lo fo o toro ni mo so fun ke de he wedu o ko gbadọ pe ka ta fi jeun o te ba si dano fa ke pe mi o se ti gbo

0: American Cola. Explore your freedom.
1: Kovaje 24. 20 minute habitat tu. Sa ti feye. Pelu alori bubu e koni bani tore. Kante 32 FM 949. Feye.
2: Àfojúsùn rẹ ni kó ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń bèrè ilé kan tàbí ilé àlẹ́pamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Hot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bari ibẹ̀ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá ti mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ayé sọ díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ̀kọ́ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dá

0: le Laughter House, Oriokete Nti Premier, Mokola Ilu Ibadan, South Sand Property, Orule Futsal.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Moves must be made. My people just to work hard. Dreams and challenges motivate us. But

0: Ọkọ mi.
1: Ìyàwó mi o.
0: Mo ṣẹ̀ṣẹ̀ ń rò wípé owó ẹ̀pà kí n ṣẹ̀ṣẹ̀ bá yín rajọ kẹ́ máa jókòó tì í kẹ́ máa tà á. Òun náà ni. Ṣùgbọ́n láti bí ọjọ́ bíi mélòó kan báyìí mo rí pé bèrè owó ẹ̀kan náwó inú yín sì ń dùn ṣe gbogbo ẹ̀. Mo wá ní pé owó tẹ̀ náà yìí ìbolẹ̀ ti wúwo. Tó bá jẹ́ pé èèyàn bá máa béèrè tí ì sí ìdíjà níbolẹ̀ ti rówó ọkọ mi tẹ́.
1: Ó ti gbàgbé pé mo sọ̀rọ̀ kan fún ọ.
0: Èwo nù rẹ̀?
1: Aláàjì.
0: Aláàjì èwo?
1: Bàbá.
0: Ṣé chief?
1: Chief.
0: Kí ló ṣe wọ́n?
1: Ṣé bí mo sọ fún ọ, sórí Ọlọ́run ti bá wa ṣe. Ibi Ọlọ́run dẹ̀mí gbé a lọ. Irú yan so bá tẹ́ ìkìyàn bí yan dá kan ṣègbéraga sí àmọ́.
0: O mo kulẹ̀ ẹ mọ̀ pé o kéré. O kéré sí.
1: Ọlọ́run dẹ̀ ti kẹ́ mọ̀lẹ́ bíi ẹbí Ọlọ́run ti kẹ́ a. Láìpẹ́ láì jìnà Ọlọ́run á fáínálì mú a kúrò nínú oko ìyá.
0: Àmì Jésù Kristì.
1: Tọ́lọ́run dẹ̀ ti mú a kúrò bá a kọpírẹ́tì pẹ̀lú mi ìyàwó mi. Mo dẹ̀ mọ̀ pé o ti kọpírẹ́tì.
0: Kí ló dé tí mi ò ní kọpírẹ́tì pẹ̀? Ṣé ọkọ mi ṣé mo fẹ́ máa fi yín wé bí adé?
1: Wà á rí pé.
0: Bí adé àwọn adé. Bí ṣe yí fún mi bí Sobatec. Bí àwọn ọmọ kéékèèké tó ń ṣẹ̀ ń dé
1: yẹn. Yàdé yàdé mu. Ṣé yàdé mọ̀ ń pa lọ́ọ̀vù ni ọmọ pa?
0: Ibi Demo Landsat.
1: Ìjọ ìyànmọ́ ti tó.
0: Ìbàjẹ́ ènìyàn gbogbo àwọn yẹn rárá.
1: Ó ti tó púpátí púpátí ètì ni a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ yẹn mọ́nú ọ̀rọ̀.
0: Láyé
1: ó ti wà ní púpátí.
0: Bẹ́ẹ̀
1: ni. Irú yan Sobatec yẹn ti púpátí.
0: Bẹ́ẹ̀ ni wọ́n púpátí.
1: Ó lójú ọ̀rọ̀ ó yẹ ká sọ lójú Sobatec ó yẹ ká máa lè wọlé abati fẹ́ sọ̀rọ̀.
0: Ó ti ẹ̀m kò kéré ọmọdé ni ná.
1: Ó kéré jù.
0: Bẹ́ẹ̀ ni
1: ọmọdé. Àdíjá lorúkọ yèyé rẹ.
0: Kábíyèsí Ọlọ́run.
1: So ẹ ṣe pé bóyá Àdíjá. Lúgbù bàbá rẹ̀ àti yèyé rẹ̀ á fẹ́ ra.
0: Ṣé ẹ̀ṣẹ́ Àdíjá Alámàlà?
1: Mọ jẹ kí mi fi gbogbo ẹnu sọ̀rọ̀ kí mọ dìyà
0: máa wá. Ọkọ mi sọ̀rọ̀ Àdíjá Alámàlà ṣe mọ̀ pé àwọn náà ń bọ̀ níbi Àmàlà fẹ̀ sí.
1: Ìyá Àdíjá Alámàlà.
0: Màmá ń bọ̀.
1: Alámàlà.
0: Àmàlà.
1: Ẹ ti ṣoríire o. Ǹjẹ́ la tètè gba tíkẹ́ẹ̀tì ní 32 FM? Ẹgbẹ̀rún mẹ́ta ni.
0: Àbí o.
1: Sórí chiefu lẹ́nujọ́ mẹ́ta.
0: Ṣọ́ọ̀ṣọ́ gbọ́ Sobatec kò ká skul. Ó lóun ò lè bá ti Adámásin gbà lóhun. Ibo ló ti rọ́mọ iná?
1: Sobatec jọ̀ọ́jọ́ mo fẹ́ bá ìyàwó mi sọ̀rọ̀ ó síríọ́sì.
0: Kí ló ń dá sọ́ọ́
1: ọ̀rọ̀ ọ̀rọ̀ àti ayé mi àti ìyàwó mi ṣe. Ó jẹ́ pé òkè òkè ni wa máa wà ọ́ nílé ìdọ́dọ̀ rí a mọ́.
0: Àmì o Jésù Kristì. Ọkọ mi ìdí owó tẹ̀ ná lè mi fẹ́.
1: Chief wa bá mi sọ̀rọ̀.
0: Òkè.
1: Omi fún mi lówó lẹ́nujọ́ mẹ́ta.
0: Èmi náà wò bẹ́ẹ̀.
1: Chief wa yi ṣe mo rí oyin. Ọmọ rẹ̀ o ti parí o mọ̀ pé o ti parí secondary school.
0: Bẹ́ẹ̀ni
1: o ti jẹ́. Bọ́n mọ́ bá dẹ̀ ti parí ìwé mẹ́wàá àbùṣe ti bùṣe. Chief wa Chief sami sọ̀rọ̀. Mi ké mọ́ sọ̀rọ̀ mi èmi àti ìyàwó mi mi a kọpírẹ́tì. Mi ohun mo bá dẹ̀ ti bá ìyàwó mi sọ. Ìyàwó mi a gbọ́ torí Ọlọ́run fi ìfẹ́ agape lọ sí wa láàrin.
0: Yàtọ̀ sáwọn àgbákò lọ.
1: Yàtọ̀ sí àgbákò lọ.
0: Ọlọ́run tọ́ba Yusuf o nífẹ̀ẹ́.
1: Ọlọ́run tọ́ jọ̀ọ́ máa lọ tilẹ̀kùn. Báwa tilẹ̀kùn jọ̀ọ́.
0: O wà romantisi.
1: Ibo ló ti wà ìyànìyàn dúdú lè wà romantisi mu ni.
0: O wà romantisi mu.
1: Ọ ní dúdú ọ̀họ̀họ̀ ṣé bọ́kùnrin ṣe ké rí ló ṣe rí
0: nù. Ilé fẹ́.
1: O ti nú ọtún ní rúgbọ̀n.
0: Ìyìn láìkí.
1: Láìsí àlàájì. Ó bá tiẹ̀ jẹ́ àlàájì. À ń pọ́ pé ó já
0: àlàájì. Ta lọ mẹ́ka? O lọ mẹ́ka.
1: Ẹni lọ bẹ̀rẹ̀ yúkàlá lọ mẹ́ka.
0: Kò wà romantism.
1: Ibo ló ti wà romantism.
0: Láìkí. Yóò
1: máa ṣe yọ́. Mi láìkí ọkùnrin bẹ́ẹ̀. Nǹkan
0: kan mi gan láìkí. Ó yá jàre ọkọ mi ìgbésí ayé mi.
1: Ó yá lọ́wọ́ bí ìyàwó jọ torí Ọlọ́run ara ilé. Ìmọ̀ àná sójú òpó Facebook afẹ́ya photo shoot.
0: Ọ̀gá nìjà.
1: Ọ̀yá.
0: Ẹ kò gbọ́rí ṣé romanticism is not correction. Ṣé romanticism.
1: Ọ̀gá nìjà máa kàn ọ́ ní kò.
0: Ó máa ṣe kóhun lórí ẹ̀ bó ṣe máa dún nìyẹn. Ṣé o ti wá ó dún kóhun.
1: Ìmọ̀ àná sójú òpó Facebook 32FM 94.9. Tẹ̀yìn ẹ̀ tẹ̀ sí Facebook láwo mi àti ìyàwó mi.
0: John Erin rẹ̀ kí ló ń ṣe.
1: Ọlọ́run tó ba Yusuf jẹ́ òní ìwà àti ìyàwó rẹ ti dúró bí eléyìí mọ́.
0: Ọ̀yá
1: dámi lóhùn ojú ti ṣóyá Sobatec gbé ewédú rẹ̀ gbé sọ́hún.
0: Ọ̀gánìjà
1: ṣé ohun èso omi náà ka ọ̀nì náà ka ìbànújẹ́ sí ọ̀yá pé kàbúrúkú dànù fún mi jà ní orí ohun gidi jù bí mọ́nì gan omi náà ka òyà dànù. lọwọ ọlọrun tọ ba yusuf lọ wa lojo opo facebook de sibe 32 fm
2: mo ti ni fi oko mi ju mi o le da turo
1: sori sori ori elegan ti mi wu
2: to ba teki
1: e mo bo se agbegbe aye re o wa mi bribe ori a pelu
2: en ti oni en ti oni romanticism
1: o ya wo ti mo tun ti se style
2: o ya
1: ah ima lo sojo opo facebook njo tori ọlọrun iwo iwo mo tun fowo mu egbe apakan
2: olayinka bolani wa o ni romanticism gara
1: olayinka omodun melo olayinka oni o nkan ti mi wa won aje
2: eh
1: o ya tun lawo emi ati awo mi ba se se o ba je olorun to ba yusuf ni be ara iyawori ati ba yi ati ma yi lift your hand is heavily
2: is yeah
1: ati ba so yibo si yawo re o ya wo emi ati yawo mi be
2: awon voice lifter
1: awon eyan voice lifter o ya lo wo emi ati yawo mi ba se balance equation
2: be ni organija yiri kuri lo ri o le roko mi pele lo mi
1: gbadi wo de jare
2: ololufe mi jare mo ngba jare mo se na owo
1: aha lede kan yawo mi ati sorire
2: olu olorun
1: ni chief wa so pe
2: ijoba idli so raye e sori oko mi lele igbesi aye mi ni oko mi re ko si nkan ti mi o le fi se
1: ijoba ijoba a fi si apa oladugo
2: wa kuro ni
1: o ba yo wa ko kuro ladugo wa ko lo site
2: ki o sa lo kini eh italolowa
1: ah italolowa
2: orisimu gidi
1: abajo mi mi je lo si emi ati yawo mi olorun ti so ibadan da america emi ati yawo mi
2: oko mi bolo ti de lana ibolo ti de lana
1: uk me fe so soke kan mo wa kaido mo le ni
2: ke se bi ke o uk
1: uk kan mo wa ka mi mo le ri yan so ba tekile mi la ma toro owo lowo mi
2: umu ore ni
1: o godo ma so ko
2: ohun ja mi o mu eri mi o lo re mi o
1: umu jojo
2: jojo
1: ma lo mo se bi soro lo iyawo mi aladubarika
2: se jare oko mi
1: ni chief wa inu mi mi dun bi mo se wa tori eso ni me le se gberaga si olorun to ba ya send bi bi enire ki mi fun olowo die ki won na fi gbadun
2: ah ngbo joko mi help ministry
1: o ma ti peju me ni send re
2: egba fi bi fi enire ya se
1: owo chief ni mo mi na
2: ko de fi atm re ta fun ma se transfer si ati
1: be ni tori ya ye ti le mo gbadun mo boya wo gangan ni mo fe ti wo si
2: agbadun koko gbadun ko fun wa ni atm re ati pin ka to le mo ola square kilo n wa n bi ba
1: rashid jo
2: ibi ta won agbalagba ba tin soro omo kekere ma n
1: ya the four boy no rebe ni mo fe soro
2: organija what are you talking
1: organija se mi ni mo emi ni mo ran ni se ni
2: eh edun oko mi lati bi bayi oko mi ojuwe uk
1: oya so mo se ki mi da ka adugbo kan ni uk fun yawo mi
2: oya
1: ele mo be
2: egbo
1: so mo sango
2: ingo so mo sango ni uk
1: e le mo iru ye ade sango a somale ajojira gbodo de sango ni uk
2: ni bi gere gere bi odo yalagbado
1: yawo mi je ki mi pari oro
2: o so ri oko mi
1: ni chief wa yi se mo ri oyin kan
2: eh
1: chief yi
2: omo mi
1: e on like oyin kan
2: okay
1: e on fe fi se omo pe chief de ni yawo yawo re si ni ilu oba ni yawo re wa o de ti yawo re ti darugbo kege
2: chief gan na ti dagba
1: o ti mi re bi agbari
2: chief gan se odun ti nbo ni lawon oni won se
1: 71
2: mi samo
1: ni chief wa yan like omo ria o ti 22 omo ba de ti 22 o ti to ri ile oko omo gbodo titi a oye obe ni omo kuku ti pari uwe mewa ni chief wa yan like oyin o mi e si wala mi ke sa fi ifeyan mi ki mi mo bo se atoju oyin lo wa di lenu jo meta gbogbo wo mo mi na ni wa ri pe okan re gan bale lenu jo meta ninu ile chief lo nfun mi lowo iki mi bo soro chief gan so yi december I eran aba pa ni december chief yi on lo wa fun idile
2: oko mi
1: chief wa promise ri a pe se ari ile un o wa ni elebu chief yi on a fun iyan odo apsi ko de ni on kuku serious iyan ni sokoto tembele bi
2: boki eh eni suru te ran gbogbo epo se oyin kan to bi sita
1: oyin omo ria iyawo mi tutu boro je oyin omo ria
2: kini njo omo ria
1: ma fun chief
2: kini njo omo ria
1: chief a fe omo ria
2: gbagbagba ni o fo danu
1: benu
2: gbagbagba ni o si danu oko ya oko rodan dagni doro bodo de won fi are ni nbo lo ti dojo pa mu oga to gbe si ti fi la re benu edogba oko mi eni la ka ni ko
1: se ko iyawo mi se ran se pe li o pe ka mo gba du aye
2: ni ani se pe le ni emi ati e daddy wa to mi wa je pe won ti fo bo si ko fun si yin lenu eh e ponu o
1: iyawo mi ni la ka ye o ara dupo ima abo iwa gba mi lowo obirin buruku
2: e jo tori olodun gogo eyin abiamo te ni la
1: ona abayo ti de si dile
2: oko mi ni jo ti won pin la ka ye si nbe omo 22 all of my bar 71 aye nse yin ni
1: sori aimoye igbeyawo odo o je pe dale o je pe se la da
2: mu ba ni odo iwo lo nda igbeyawo awon odo
1: o ba je o je yawo ni la kaye omo ria 22 o ma fe baba shifu 71 ti baba shifu ba re ibi agba mi re
2: se ngboro
1: se yako la jogun un baba shifu ba ni o ni la kaye o ni la kaye re ti fodanu
2: o tun roku lenu
1: eleni e ma ba obirin buruku o ba ti di ikodi ta mo fe serere esu di agbe kini buruku esu di agbe jide si mi pe me bodo serere
2: se ri gogo e tanu o si danu tanu yin run butabuto si nibo mo ti roko loju na
1: gaga tan ni ba ro gaga bi ma bo gude se obirin de fe sori re be
2: se na ki boye so se baba leleyi ti oyin ba gbo se ko le pa o bo se wa
1: owo a ri so ba te ke e sa mo re ko gba la ba re danu ma fun o lese oju so ba te ki mo bi se o
2: ah
1: ife ke da fun mi iro ni de pa
2: iwo na lo ko ba iwo na lo ko ba iwo na lo ko be education omo yi
1: abi ma boro
2: oyin ti koko wa university tele o ni se lo lo mu ni suku os ana mu ni suku o so wi pe obi e lo suku
1: be ni

pẹ̀rẹ̀ ńlá lórí tó ń tọ́jú tó ro koko àti arẹ́sẹ̀ tó ń sunkún ó ti mọ̀ pé àjálù ńlá kan ti ṣẹlẹ̀ ó sáré jáde pé kí òun gba ẹrù orí bàbá òun bóyá ọ̀dọ̀ òun náà ni wọ́n tilẹ̀ ń bọ̀ tẹ́lẹ̀ bàbá mi èé ti rí kí ló dé ó fa arẹ́sẹ̀ mọ́ra àyàn galú ni má wulẹ̀ gba ẹrù orí mi a ní dúró àyàn níyì ogun ti dé o mo mà ti rógo o mo ti pa adédigba ẹ̀gbọ́n rẹ̀ àtadébòmí ọkọ rẹ̀ ọmọ wọn ni mo mú sá lọ yìí o àyàn níyì pariwo ó fara ya ó bú sẹ́kún ha ẹ̀gbọ́n mi yé àyàn galú ni wọ́n ní wọ́n ń bọ̀ wá bá èmi náà nílé bí wọ́n bá sì délé tí wọn ò bá mi ọ̀dọ̀ rẹ ló kàn tí wọ́n ń bọ̀ o nítorí pé ọ̀rọ̀ sanwóró dẹ́ ó ni wọ́n fẹ́ dàrú o dákun àtiwọ́ àtìyàwó rẹ̀ ẹ̀ yára jáde nílùú báyìí ẹ dákun ẹ má jẹ́ kí wọ́n rún ìran mi tán lálẹ́ ọjọ́ kan ṣoṣo àyàn níyì káwọ́ lérí ó ní níbo la wà mórílé lóru yìí àyàn galú ní àìrí oko òkè ẹ gan ó ní ká sápamọ́ sí lóru òní bí ó bá di àfẹ̀mọ́jú kí a forílé ibi tá a bá rí àwa ń lọ náà ẹ má ṣàfira ẹ bá wa lọ́nà dákun bá mi gbé ìbọn kan lọ́wọ́ kí o sì mú aṣọ bíi méjì lọ́wọ́ fún arẹ́sẹ̀ o bá mi gbé àtùpà kan ká máa fi ríran lọ àyàn níyì ó sáré gbé àtùpà kan fún bàbá rẹ̀ bàbá fa arẹ́sẹ̀ lọ́wọ́ wọ́n mórí lọ́nà oko àyàn galú àti ìyàwó rẹ̀ sáré sa ẹrù jọ àyàn níyì gbé ìlú méjì àti gúdúgúdú kan ó gbé ìbọn méjì àti àdá méjì ìyàwó rẹ̀ di aṣọ díẹ̀ àtóúnjẹ díẹ̀ sínú apẹ̀rẹ̀ ó fa garawa kan lọ́wọ́ wọ́n jáde àwọn náà mórílé ọ̀nà oko kí aṣá sọ pé lápẹtà ò sùn mọ́jú ni ó ń yí kiri lórí ibùsùn ẹ̀yìn gan-an ló fi lélẹ̀ tó ń ka gí ajá ṣùgbọ́n tó bá yá a fẹ́ gbé ọ̀tún lélẹ̀ a tún fi tòsí lélẹ̀ a tún yára tàka kà padà tinú ọlá mọ̀ pé kinní kan ń dààmú ọkọ òun lọ́kàn ṣùgbọ́n kò mọ bí ìbá ṣe béèrè lẹ́ẹ̀kọ̀ọ̀kan lápẹtà mi kanlẹ̀ nígbà tó yá tinú ọlá pa ọkàn pọ̀ ó fi ògbójú béèrè ó ní kábíyèsí ṣé ò sí nǹkan ẹ sun lápẹtà ni ṣé bẹ́yìn ò bá ti sùn nǹkan ń bẹnu bóorun ò bá sì kun yàn ń kọ́ ṣé wọn ò sùn ni mo ṣáà rí pé látìgbà tí bàbá balógun tí wọ́n ti wáá bá yín sọ ọ̀rọ̀ kan lọ́sàn-án iye lọ́sàn-án àná òun lẹ̀ ti bá mi ṣeré mọ́ èyí ti ń dùn ọ́ nù rárá o tèmi gan kọ́ ni mò ń wí àní ẹ̀ túraká ẹ̀ ṣàwádà ó dà mo fẹ́ kó o yára mọ̀ pé ìwọ̀nba ó ń la ayé à ń túraká à ń ṣàwádà wa láàfin mọ́ o ọ̀rọ̀ ńláńlá ńlọ́pọ̀ láàfin o ilé ọlá kì í rọ̀ o lápẹtà ò sọ jù bẹ́ẹ̀ lọ ó lójú ọ̀rọ̀ tí ọba lè bá obìnrin sọ ó rò pé bí òun ò bá tilẹ̀ wàá bá obìnrin sọ̀rọ̀ ṣe bíi ti ọmọ ge kékeré yìí ni kí ló mọ̀ tinú ọlá náà ń rò ó pé ọ̀rọ̀ ilé ọkọ yìí kò kúkú tí ì mọ òun lára pàápàá tí àkọ́fẹ́ ọkọ òun tó tún wáá jẹ́ ọba kílẹ̀ tó mọ tán lápẹtà ti dìde ó ti wẹ̀ ó wọ dànsí kíkan ó sì bọ́ sọ́dẹ̀dẹ̀ ó sì bọ́ sọ́ọ̀dẹ̀ tiwọn nínú ààfin ó ń garùn ún wò ta ara rẹ̀ ò balẹ̀ olórí ń sùn lọ ní yàrá ní tiẹ̀ ilẹ̀ ti wá mọ́ tán báyìí ìránṣẹ́ kan wọlé wá sọ fún kábíyèsí pé balógun ti dé ó sì fẹ́ rí wọn sọ fún kó máa wọlé bọ̀ ọ̀rọ̀ náà ká lápẹtà lára púpọ̀ àwọn ẹ̀dí kan ló fi jókòó létí àga òmìnú ń kọ́ inú sì ń bi alẹ́ àná torútorú òun ló yẹ kí balógun ó ti wá jíṣẹ́ bí balógun ti ń sáré wọlé ló ń dọ̀bálẹ̀ tí ó sì ń tọrọ àforíjì kábíyèsí mo mọ̀ pé mo ti pẹ́ ó ti pẹ́ ju ó yẹ kí o ti wá fún mi lábọ̀ gbogbo ọ̀rọ̀ wọn yìí ó mọ̀ kọ́kàn mi ò balẹ̀ ọ̀rọ̀ tó bá gbẹlẹgẹ́ báyìí ẹ má máa dé mọ́ra mọ́ bó bá ti ń lọ sí ó yẹ kájọ máa mọ́ ni ẹforíjì mi kábíyèsí lóru àná òun ń lọ̀gọ́ ọlọ́pàá ti wá sọ fún mi pé àwọn ti rí sanwóró òde gbé ó nàka sí ìlú tí wọ́n gbélé orí àga kan balógun wò ó lọ́ọ̀kan òmìnirí lápẹtà ń sọ̀rọ̀ lọ ó ní wọn ò bá àyàn galú ńlé o
o ti sa lo awon kan ti lo ta lo lobo kon afaparo sabe ah an gbe ka balogun gbon ri titi oni ibe won oye mi sugbon bi ayan galu ba ti sa lo ko se wu mo bi ko ba ti lu saworo de nitosi itawa abuse buse la ku te gbon rajiki oye orun ko yi o mo balogun loju oni abuse wo lo buse ti a o mo bi ti ayan galu wa mo a le de ade ide sori keru o si ma ba mi laimo boye enikan yo lu saworo de eje ka won olopa si ma wa ayan galu o lo je duro nitosi la ku te ni owo ote ti e won mo nira iroyin ayo temi mo wa fun yin o ni pe eto ta se nipa Tadebomi ti ri be koda won pa yawo re mo la ku te fi farabale yo fere oni si e mo pe eyin o si tun fi eyan lokan bale oro pe enikan ba mi pin ade ko ba mi pin ade iyun o le sele mo be ni ka biesi oru ana gan oni ba ti wa so fun yin amo won si asise kan ti mo ni ki won o pada lo tun se won o pa omo re kekere to wa nbe mo ni ki won o lo pa kia kia won pada de be won o ba omo mo gbogbo oru ni won fi wa omo na kiri adugbo won ori nigba ti ile wa mo ti won ori oni mo ni ki won wa fun yin labo inu bi la pete oni ki lu ti le ma nse ti awon ti eran ni se won yi won mo pe agekun ejo iniru omo be da leyin wa ola ni ko ti bo kabiyesi mo ni ki won o ma so asi ma mu la pete fe yi ti o mi kanle o na pa na se oni ati le dupe eleyi na to ka wa fe do lori oronro ka ma jo ba lo eni to ba wa ni ka ma se ti wa o a je pe oluwa re o fe ki se wo soju ohun nu bu ti ri le we ohun ka bi esi egbo dekun la wa fun gbogbo awon abinu eni gbogbo ari teni mo wi gbogbo awon onimo daru bayi nitori ba o ba jeun gbangban ilekun gbangban lati o eni ti o ba si ni je ayo kabiyesi kaya tete dana ti e mo ni o amo kabiyesi o ko wa je pe aye jije lori oba o gbogbon eyan kokko gbodo omo ibi ti ajemonu owo gidi wa ona owo riripo o sugbon ajemonu owo on ologbon eniyan tabi ka so pe ologbon asiwaju ologbon oba gbodo ma wa on tan pe ni ajemonu on lowo to je pe ti eni tabi on ti an pe ni ajemonu on lowo ti eni tabi awon to wa nipo ase ti won ri nipa kitiyan lati mojuto eto oro aje ilu po o fe awon agbase se tabi awon oni nkan o ni joba nlo lati gba owo ti o ba kan ijoba sinu apo ijoba ibi ti oro wa gan ni yi elo ni owo ti o ye ki o kan ijoba ninu owo ti o gba orisirisi ona wole iye ti yo kan ijoba o da lori iru ofe ti o de iru ere ti agbase se tabi oni nkan le ri ni bi akitiyan re ti o se bi ofin ti o di akitiyan agbase se to ba leju iwon ba ere oni agbase se le ri nitori na iwon oba owo ni o le kan ijoba na bi ofin ti o di agbase se ko ba leju ere tabua oni won yo ma ri ninu ere tabua yi oni asiwaju tabi oba ilu on lo ti le ma dogbon tari owo die sinu apo ara ti e funra re ofin ilu jogbo atijo ko ti le fa aye sile fun iru ogbon ta ngwi yi sugbon bayi ti a ti dogbon pa ofin atijo un ta ti pati segbe kan oba le dogbon dari owo die sapo ara re inu lapite do pupo lati gbo ijile alaye ti balogun se yi o dide
ore rin o si dimo balogun oni agba oni tan lori le e ti pari oro e ti lana la sile fun mi ha eyin e ma wo itu ti won pa lori oro yi laipe yi si ni oro ti lapite so ko mi inu balogun do to be balogun ro pe oro ara oba nikan o lo ba ma so yi ko ma toka si oro ajose kankan ha owo ajori ola ajo je nko amo o o fokan ro pe iru ibere be ko ti to bere je ki ohun ma ba oro ohun lona

0: oye kani won ba won so ki won ma se wuwa baje mo sugbon tani yo ba won so ti o fi ni usi wa baje mo awon baba moni moni baba moyo moyo won bo won ni binu ba lawo ko le ego ki o do Yoruba Yoruba dun Yoruba rewa Yoruba wo mi jojo Awa na la pele ko wa ja Awa na la poloko pe ko tun wa mu Loju opo aye lo jara Jesu Oluwa oba ogo un lo ko won ta won fi soju opo yi omo lara iya ko awon le ni akoko ti mo kokore loju opo aye lu chara yi be ba le gbianju lati pe wole lori eto yi bi e ke gba ebun gege bi awon ti won dara po mo wa mu so fun wa wipe ni tara ni tooto be ba ni fe eto yoruba do te sin gbadun e o ye ke darapo mo mi loju opo aye lu jara itakun titi wa facebook wa e ko awile yin e ba mi salabapin a 32 fm 949 feyin nejejo adupe lowo eni olohun mo ti won ni ka fun awon eyan ni tiketi amala awon omo mi wa marun Mrs. Akimbola Dokas, Mama wa Elizabeth, Mrs. Owolabi, Mrs. Adesanya, lati gba ticket amala lofe, won si ni kin fun won ni egberu meji meji lati fi se owo moto won. Ajinde ara o ma je gbogbo bi ti owo na ti bot agba na o ni wo se yin. E ku fe te ni si koni 32 FM 94.9. Beno la bela koton yali yali ya wano funwa ni kadi. Lale yi. Famo tu yi abamo wikbe lo uto amo. Uku funwa. Sheshekara wanti yotu je kadi. Ki mo je kadi besi na ni mo tu ba ticket late waji amala. Bakwa julo funwa amo. Ti mo tu funmi ni ticket kwe. Ki funwa wanyo lofe. Loju lori eto atawon ta mo card yo ticket ohun siku owo mi ti won tun ha fawon eyan sugbon fawon ololufe wa ni awon to fe wa ni tooto ti won gbadun eto yi eni so loju opo aye lu jara a 32 fm 949 facebook wa e ba inshallah ba pin e to soju opo le oscar Eshe o Malam Rofi Mudupe Balarabe Alagba Demola Amzat Uju o ni iti yin La she o lotu mari Ejini Ababalola Eshe o Sobatek Eshe o Hello Eka Aleo
1: Eka Aleo Eko
0: Oruko yin ati bito etikpe wa
1: O Malara De Solana ni Yakom
0: Oh Eyi ni Yakom Eshe o ba ti bere eto yi o na ni mo ti rin loju opo aye lu jara nibole n gbe bo la dugbo yin
1: ayegun ni ayegun olomi
0: ayegun olomi ojo keta din logbon ojo keta din logbon oni ase amala first
1: she
0: e le raye wa
1: be ni ma
0: oda loruko prince adekunle won ni ki ma fun yin ni ticket amala kan
1: Okay.
0: Ticket amala. Eyin
1: ni omo ni tawo won o.
0: Ami Oluwa.
1: Okay, ni won mo lo lagbara Olorun.
0: Ami Oluwa. Omo lara iya ko. Ami. Charge mo. Se kini nkan ti e le so lori eto ilale yi, ogbon wo leyin ri ko nbe fun wa. Kini ti.
1: O se dara po leni na ni.
0: Wow.
1: Leni.
0: Buda. Eshon.
1: Yes, ma.
0: Hello.
2: Hello,
0: Ekale. Ekale, oruko yin o. An gbọ yin.
2: E fun eto mo pa le ni baba.
0: Mi ma.
2: O pa ye ko le.
0: E Oluwa.
2: Agbadun yin, eyin o gbadun ara yin.
0: Ami o kini eko ta ri kon bi ta le yi.
2: Ah, eko ta ni ko o po. Ti amọ ti ma yo ba mo mo ta mo san se ko o pa o mo ye mo be ti ba ye ko mo yin o ti kan lati ko bi ta le nu le yin.
0: Hmm.
2: Ele ti bi to so ti a ri ko gbọn ni wi pe nígbà báyìí tó bá jẹ́ ni tó máa ń sun àṣọ fánánná tí kò láti èsì kò sí nǹkan tó ní kẹ́ má kà fún ilé ṣùgbọ́n torí pé àwọn àgbàlagbà jọ wọ́n ní ọgbọ́n àtòyé tó pọ̀.
0: Hello ma.
2: Mo wà pẹ̀lú ma.
0: Yes ma. Bẹ́ẹ̀ náà ni ta lẹ́yìn wá lérò pé ó lè wá ṣe alamí fún àyangalu.
2: Ọ̀rẹ́ bàbá ló ṣe alámí fún àyangalu.
0: Ta lo rẹ bàbá.
2: Ṣé mo pé bàbá ti kọ́kọ́ gbọ́ ìlú òlẹ̀kùn àìdá ni bàbá mú lọ́wọ́ bí ta ló lè jẹ́.
0: Ó dà ẹ ṣeun. Hello ẹ̀ka alẹ́ o. Hello. Ojú òpó ń ṣàlọ̀ ó ṣàlọ̀ fúnra rẹ̀ ni. Hello ẹ̀ka alẹ́ o. Tẹ́ bá ti pè wọlé dandan ni láti yín rédíò yín tẹ fi ń gbọ́ wá sílẹ̀ ká lè gbọ́ wá dáadáa. Ẹ bá ní ṣolójú òpó ayélujára Facebook wa as 32FM949 fẹ̀yìn ẹ̀ bá mi nìṣó níbẹ̀. Ẹ tẹ́ bá ti lọ síbẹ̀ ẹ lọ ṣé ààrẹ ẹ lọ bá mi ṣe ètò Yorùbá dùn. Tẹ́ bá ti ṣé ààrẹ màá rí níbí náà ni pé nítòótọ́ ẹ ṣe bẹ́ẹ̀. Hello ẹ kalẹ̀ o.
3: Ẹ kalẹ̀ àlejò
0: ìpínlẹ̀. Yes ma, orúkọ yín àti ibi tẹ́ ti pè wá ma.
3: Ìjáde fẹ̀yà ni lẹ́tà pátá.
0: Yes ma.
3: Ẹ tí ètò.
0: Yes ma.
3: Ọlọ́run ọba yín tó.
0: Àmì ma.
3: A dúpẹ́ lọ́wọ́ bàbá wa tí wọ́n fi káàdì ránṣẹ́. Ìná ò ní kọ́ wọ wọn o.
0: Àmì o.
3: Àbùdí ń tokó, àbùdí ń tọ̀sà, Ọlọ́run ó bùdí wọ́n ṣe.
0: Àmì Olúwa. Dásètò alẹ́ yìí. Ojú òpó yin yín rédíò yín sílẹ̀ kò jẹ́ ká lè gbọ́ yín dáadáa kò jẹ́ ká lè gbọ́ yín dáadáa. Hello ẹ̀ka alẹ́ o.
4: Ẹ̀ka alẹ́ ma.
0: Ẹ̀ka alẹ́ ma. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè.
4: Stella láti Ọlọ́ọ̀dá ni o.
0: Láti Ọlọ́ọ̀dá à ń gbọ́ yín ma.
4: Yes ma, ó ń gbádùn yín o.
0: Yes ma.
4: Orúkọ gbádùn ara yín.
0: Àmì Jésù.
4: Kò wá máa ń dùn bẹ̀ ṣe ń ka ni.
0: Yes ma.
4: A máa Hello.
0: À ń gbọ́ yín ma, gbogbo àgbáyé ń gbọ́ yín, à ń gbọ́ yín dáadáa, à ń gbọ́ yín dáadáa.
4: Ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ọ̀rọ̀ yẹn infact ó kọ́ àwọn ẹ̀kọ́ gidi kọ́ ẹ̀kọ́ tó pọ̀ la kọ́ nínú ẹ̀kọ́ yẹn.
0: Ẹ sọ bíi méjì fún wa ń bí àbí bíi mẹ́ta.
4: Tí mo rí kọ́ nínú ẹ̀. Mo rí kọ́ pé ó yẹ kí ènìyàn kó mọ̀ jẹ́ onímọ̀tara ẹni nìkan. Torí pé lápitẹ́ jẹ́ èèyàn búburú kò yẹ kó tún lè lọ gbèrò àti pa ọba Adébùnmi.
0: Ìyẹn
4: tó wà lójú ọdún fún yẹn kò yẹ kó tún gbèrò àti lọ pa débi kó tún pa ó pàyàwó ẹ̀. Ó tún lè pọ̀ bàbá ìyàwó. So kò rí bẹ́ẹ̀ rárá. Ó jẹ́ nǹkan tó dáa. Lẹ́yìn yẹn dẹ̀ lélẹ́yìí balógun èèyàn bí ni. Èèyàn bí ni. Ẹ wò ó ngbà tó tún fi ọ̀nà bí owó ṣe máa gbà rẹ́gún sínú àpò àsùnwọ̀n lápitẹ́. Ó tún ń rò ó pé kò ro títò mọ́ bówó ṣe máa wọlé. Ṣé rí pé èèyàn bí ti wà lọ́jọ́ ọjọ́ ti pẹ́.
0: Bẹ́ẹ̀ ni ẹ rí wí lóòótọ́ ni. Ó ń sọ̀rọ̀ wípé ọ̀nà kan ṣoṣo tí ọba tó ti lè rí owó rí kó jẹ tá a bá ní ká wò ó pẹ̀lú bó ti ń lọ láyé òde òní irú ibo ló ń tọ́ka sí hun bí irú ibo nu bí irú ibo ló ń tọ́ka sí hun.
4: Ó ń tọ́ka sí bí gbogbo ẹ ṣe ń lọ pẹ̀lú ìmọ̀tara ẹni nìkan àwọn adarí ta ní.
0: Ẹ má ṣe mí gbọ́ o. Irú abala wo òun ló ń gbìyànjú láti sọ pé bí ọba bá tara bọ̀ yóò ti rówó ńbẹ bí irú ibi iṣẹ́ wo ni irú iṣẹ́ wo nìyẹn.
4: Wọn ohun dúkìá àlùmọ́nì tó lè máa wọlé ni fún ìlú yẹn. Òun ló ń tọ́ka sí níbẹ̀.
0: Ẹ ṣe máa.
4: Ebi wọn
0: Eshema, Eshema. Hello.
5: Eka
0: le uruko yin ati bi te ti pe.
5: E pe pe mo te ti wa ju.
0: Ami uruko. Ami ate yin na.
5: Abi le ko wo lati ni last Saturday. Aka wa to fa ni ticket ni te jo. O mo te ti wa ju.
0: Ami
5: o le ju.
0: Ami je se.
5: O le sala ile. Ola la la wa na ko ata.
0: Ila bi la ni la zin. Hello, an gbo yin gbogbo agbaye n gbo yin. Eju e ba yin radio yin sile awalala balabi ta wa yi o se pataki fun wa lati lo eyin na ni lati da wa leko awa omo kekeke kan be ti won ati sun won ni lo lati gbo wa ariwo ye yin se pataki erongba yin o se koko fun wa lati mo nipa re pupo ju oda e je n lo soju oja e je n lo oju oja na nbo

0: It's radio me. 32 FM ti wa okay.
1: Jẹun wọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ̀. Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí app rẹ̀. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode. Mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́. Àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò. Data rẹ pe awọn igbese wọnyi loni ki o le lo data rẹ lalope ikede iwa lati odo egbe awọn aladani ti o gba iwe eri leka ibara eni soro ati ajo to nri ti eto ibara eni soro ncc
2: honorable ni ife eye agbaye trophy kan wa fun awọn honorable right

0: tí o ti yan o tun ni anfani lati fi awon ohun elo inu ile se fage ninu yiyikoto ososẹ trophy premium lager onigbọwọ ise eye agbaye ti fifa ma se mu amupara ko si fun eni ti ojo ori re wa labẹ ọdun méjìdínlógún.
1: Aṣáájú ni ká gbé sí rédíò mi 32 FM ti wà òkè.
2: Ẹ jẹ́ ń kí wa káàbọ̀ padà láti ojú dé ọjà. Bó tiẹ̀ jẹ́ pé n ó ka sàmì tí màá lọ lórí ètò lálẹ́ yìí torí pé àkókò tí kò wà ní pàápàá mọ́ra. Gbogbo ẹ̀yin tẹ darapọ̀ lójú òpó ayélujára ẹ ṣeun. Ọmọlára Balógun Adémọ́lá wọ́n ní the story is getting interesting. Golden boy. Ẹ bá ń lọ ṣalábàápin ẹ bá ń pin dáadáa máa rí lójú òpó ayélujára. Comfort Ọlájídé ẹ ṣeun. Balógun Adémọ́lá Olúwa ṣeun Samuel Golden Boy Rapma Fọláṣadé Giwa Olúwakẹ́mi Okay Ayọ̀dẹ́lẹ́ Joseph. Ẹ jẹ́ mú ìpẹ̀yẹ ọkọ̀ kí n dìde báwo kò bá gbà mí láyè. Hello.
3: Hello ẹ kàlẹ́ àǹtí mi.
2: Àyà bí n pè ẹ kàlẹ́ mọ́ ẹ bá ṣe pápá pamọ́ mi.
3: Oúnjẹ ẹ kú ètò.
2: Yes ma.
3: Ṣé mo tẹ̀síwájú o?
2: Mi.
3: Ṣé Elizabeth ni látọjọ́ a kí àwọn tán fún wa ní tíkẹ́ẹ̀tì àmọ̀là ọwọ́ wọn mọ̀ tẹ̀síwájú lágbára Ọlọ́run ó bá wa bù fún wọn.
2: Àmì àmì Jésù.
3: Ẹ̀yin náà mọ̀ tẹ̀síwájú ọwọ́ yìí lẹ ti gbẹ̀tọ́ yín rú ẹ̀ ní ṣàṣetìlẹ́nu
2: iṣẹ́ yín lórúkọ Jésù.
3: A wà pẹ̀lú yín nígbà gbogbo.
2: Kí lẹ bá wa sọ lálẹ́ yìí? Àwọn abalábí.
3: Ọ̀pálábà ló kúkú dá gbogbo ilé ilẹ̀.
2: Kí lẹ bí bàbá ọ̀pálábà?
3: Ṣé báwo ló fi àṣírí ran Balógun?
2: Ṣẹ̀ṣẹ̀ ń bẹ níbẹ̀ tọmọdé bá bèrè tán lọ́wọ́ àgbàlagbà láti sọ fún.
3: Kò yẹ pé àṣírí ìdánwò ló fi hàn yẹn.
2: Àmọ́ Balógun Balógun ní èsọmọdé ìlú ara àwọn olóyè ìlú ni.
3: Kò yẹ kó gbé báńgbà ó ti fi gbogbo àṣírí ìlú yẹn ó ti fi hàn.
2: Ó yẹ kí Balógun òlú ó gbà bọ̀dé. Ṣó yẹ kí Balógun òlú ó gbà bọ̀dé.
3: Ẹyin á sẹ́nu kù. Ọbẹ̀ kì í mì ní fún àgbà ni
2: wọ́n. Ó dà. Lọ́kì tó mọ̀ sí ni pé kí n dìde kí n má mú ìpè mí mọ́ nítorí ìjọba àsìkò ni. Ẹ lè jẹ́ aṣọ onígbọ̀wọ́ ètò Yorùbá dùn. Ẹnìkan ti sọ ń bí wọ́n ní apá ibi tí Balógun ń tọ́ka sí fún kábíyèsí pé tó ti lè rí owó. Wọ́n fi sọ pé àwọn náà sọ bẹ́ẹ̀ o. Wọ́n ní bí orí ọ̀rọ̀ bí owó epo àbí nkankan àbí àwọn kan ní pé bí iṣẹ́ àkànṣe ìlú ó ní. Ẹ má gbàgbé àmàlà first àyájọ́ ọjọ́ àmàlà ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù tó ń bọ̀ ni. Ẹ̀yin náà lè wá ra tíkẹ́ẹ̀tì àmàlà ₦1,000 tàbí fẹ́ ṣonígbọ̀wọ́ ètò yìí. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ pé ká fún àwọn èèyàn ní tíkẹ́ẹ̀tì. Tíkẹ́ẹ̀tì àmàlà sì kù lọ́wọ́ mi tó ní kí n fún àwọn èèyàn kan lọ́fẹ̀ẹ́. Alàgbà Prince Adékúnlé ẹ ṣeun mo dúpẹ́. Àwọn tó ní ká má dárúkọ àwọn ẹ ṣeun púpọ̀. Ìdààmú ò ní báyìí àti jẹ àti mu yín ò ní nira láṣẹ Olódùmarè. Ẹ já sọ̀rọ̀ lójú òpó ìbára ẹni sọ̀rọ̀ yìí bẹ́ ẹ bá fẹ́ ra tíkẹ́ẹ̀tì tàbí ẹ fẹ́ ṣonígbọ̀wọ́ ètò Yorùbá dùn 0806-218-5194 0806-218-5194. Olúwa gbẹ̀mí ga ìdòwú mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Lucky Thomas òun ló pè mí wọlé títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé ibi ò ní ṣẹlẹ̀ sí wa. Olúbi ń pé Fatoyè ló kọ́ mi. Ó dára.
4: Kò méjì rù kalẹ̀ ewúrẹ́ túra ṣe àtàrí àjànàkú táyọ wọn ọmọdé lè dàyàkà lọ́rọ̀ bá di ti ká gbọ́ òsáfẹ́fẹ́ ká má tanra ẹni bàbá ju bàbá lọ.
5: Thirty two FM.

mi náà fi gbogbo ilé ayé mi lé ẹ lọ́wọ́ olúwo lódùmarè. Ìwọ ló ti ń ṣe bọ̀, ìwọ ló ṣe é débi tó dé. Ibi tó ń lọ náà, ìwọ náà wà sì máa wà ńbẹ́. Ire ní gbogbo ògbà ń lè mí fẹ́ o. Ìwọ náà sọ ti yẹ kọ́ má ní bolo wà ńgbà tó ń sọ sí wọn. Èyí tún ga pẹ̀lú Downy Oníro Òdùnà, ó ní kànní 32FM 94.9. Ó dáná ẹ̀ máa bò lójú òpó Facebook 32FM 949 fẹ́yìn ẹ̀ lójú òpó Facebook 32FM 949 fẹ́yìn ẹ̀ lójú òpó Facebook. Ibẹ̀ lẹ́ti máa láǹfààní àti máa wù mí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi náà lálẹ́ ètò ni. Ẹ já ṣe kínní bá ṣe máa ń ṣe kó lè bá rí bó ṣe máa ń rí o. Àní àwọn ọmọ tó jẹ́ pé èèyàn ni wọ́n o, àmọ́ sólà òun ni wọ́n ń lò. Àwọn aláfẹ́ sọ̀rọ̀ ń pa wọn lálẹ́ ètò ni. Ẹni sólà ló ń lò bí báwo ẹ̀ nà án. Sólà ló ń lò náà fi ń ṣiṣẹ́.

láwọn ọmọ yìí ẹ kó wọn wá ó ní torí pé nídìí iṣẹ́ táwọn ń ṣe iṣẹ́ ìṣègùn yìí wà á máa kẹ́kọ̀ọ́ sí ní gbogbo ògbà ni tó o bá lóò ti rí gbogbo nǹkan tán wá tún gbé nǹkan kan míì wá tó jẹ́ tuntun tó jẹ́ pé òtún sí ìrírí ó ní torí ìdí èyí òun ní kán máa káwọn ọmọ yìí bọ̀ ìyẹn dr akram wọ́n wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí wọn ibi tán ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni wípé kí wọ́n lọ sí abúlé tí àwọn ọmọ yìí ń gbé kọ́ lọ bu yẹ̀pẹ̀ ibẹ̀ wá kí wọ́n bu omi ibẹ̀ wá kódà afẹ́fẹ́ ibẹ̀ àti gbogbo àwọn nǹkan kéékèèké tán lè rí lágbègbè yẹn káwọn kọ́kọ́ ṣe àyẹ̀wò gbogbo ẹ̀ bóyá rí kòkòrò kan tó ń bẹ́ńbẹ̀ tó jẹ́ wípé òun ló ń da àwọn ọmọ yìí láàmú bóyá omi tí wọ́n mu ni ò bá wọn lára mu bóyá afẹ́fẹ́ tó ń bẹ lágbègbè wọn bóyá rí nǹkan kan tó ti dàpọ̀ mọ́ afẹ́fẹ́ yẹn ni ò jẹ́ kó bá wọn lára mu ẹ bu yẹ̀pẹ̀ ibẹ̀ náà wá bóyá yẹ̀pẹ̀ ibẹ̀ ò bá àwọn ọmọ yìí bóyá kò bá wọn lára mu ni wọ́n kọ́kọ́ ṣe àyẹ̀wò àwọn nǹkan yẹn wọ́n rí wípé kò sí nǹkan kan tó ṣe yẹ̀pẹ̀ kò sí nǹkan kan tó ṣe afẹ́fẹ́ kò dẹ̀ sí nǹkan kan tó ṣe omi tí àwọn ọmọ yìí mu àyẹ̀wò yìí ló wá débi pé ẹ lọ kó àwọn mọ̀lẹ́bí àwọn ọmọ yìí wá bàbá àwọn ẹ jẹ́ kó wá ìyá àwọn ẹ jẹ́ kó wá ẹ̀gbọ́n bàbá wọn ṣé bàbá wọn sì ní bàbá ẹ ní kìyẹn náà máa bọ̀ ṣé bàbá wọn níyà ẹ ní kìyẹn náà máa bọ̀ ìyá wọn ń kọ́ bàbá àti ìyá tó bí ìyá wọn ẹni káwọn yẹn náà máa bọ̀ àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò àwọn ìyá àti bàbá tó bí wọn lọ́mọ ẹni káwọn yẹn náà máa bọ̀ ẹ gba ẹ̀jẹ̀ gbogbo wọn ẹ ṣe àyẹ̀wò ẹ̀ kó má lọ jẹ́ wípé bóyá àwọn ọmọ yìí jogún àìsàn kan láti ara àwọn èèyàn yìí bóyá òun ló ń dà wọ́n láàmú wọ́n ṣàyẹ̀wò yẹn fún gbogbo wọn wọ́n rí wípé kò sí ní tó ń ṣe àwọn èèyàn yìí ibo wá làwọn ọmọ yìí ti rírú àìsàn yìí tó ń ṣe wọ́n ẹ wá tí ń jẹ́ kí n fìdí ẹ̀ múlẹ̀ wípé ní gbogbo àgbáyé àwọn ọmọ méjèèjì nìkan ṣo ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé irú àìsàn yìí ń ṣe wọ́n tí ilẹ̀ bá ti ṣú bó òòrùn bá wọ̀ làwọn ọmọ yìí ò ní lè gbà pa ni wọn ò ní lè gbẹ́sẹ̀ mọ́ ẹ̀gbọ́n àtàbúrò dé ni wọ́n ìyá kan náà bàbá kan náà ń ló bí wọn ẹ tún wá fẹ́ gbọ́ nǹkan míì tá a yà yín lẹ́nu bàbá yìí bí àwọn ọmọ méjì míì yàtọ̀ sí àwọn méjì yìí táwọn yẹn náà jẹ́ ọkùnrin àmọ́ wọ́n ti gbẹ́mìí mì ọ̀kan nu wọ́n ṣaláìsí lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí wọ́n bí ìkejì òun ṣaláìsí lẹ́yìn oṣù méjì ṣe wá rí àwọn ọmọ méjèèjì tán ti ṣaláìsí irúfẹ́ àìsàn tó ń bá wọn méjèèjì jà ó ń bá wọn yẹn náà jà àmọ́ bàbá yìí bímọ obìnrin ọmọ obìnrin yìí dẹ̀ wà nǹkan kan ò dẹ̀ ṣọmọ obìnrin yẹn àìsàn yìí kò tiẹ̀ kọlù rárá bílẹ̀ bá ṣú òun náà ṣì máa ta pọ́npọ́n ó sì lè gbapá ó lè gbẹ́sẹ̀ kí ló wá dé tó jáwọn ọmọkùnrin tí arákùnrin yìí bí pẹ̀lú ìyàwó ẹ̀ òun ló jẹ́ wípé wọn ò lè gbapá wọn ò lè gbẹ́sẹ̀ bóran bá wọ̀ tó tún tó àsìkò ìgbà kan wọ́n rò wípé bóyá àwọn ọmọ yìí bóyá wọ́n ń parọ́ bóyá bàbá wọn náà bóyá òun náà ń kín irọ́ wọn bóyá ń kín lẹ́yìn wọ́n ní ó dáa ẹ pé àwọn tí wọ́n máa ń ṣe àyẹ̀wò ọpọlọ wá ẹ pé àwọn èèyàn tẹ́ bọ́n máa wọ́n nímọ̀ nípa ìhùwàsí èèyàn ẹ jẹ́ kí wọ́n wá ṣe àyẹ̀wò fún àwọn ọmọ yìí kódà kán ṣe ti bàbá wọn mọ́ lẹ́yìn tí wọ́n tún ṣe wọ́n tún fìdí ẹ̀ múlẹ̀ pé kì í ṣe pé wọ́n ń parọ́ o èyí ló fà á tí wọ́n fi kó àwọn ọmọ méjèèjì kúrò ní abúlé wọn tí wọ́n rìnrìn àjò lọ sílùú míì ìyẹn ní islamabad ní pakistan yìí kan náà ni nígbà tí wọ́n débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ àyẹ̀wò lóríṣiríṣi fún àwọn ọmọ yìí wọ́n gba ẹ̀jẹ̀ wọn kódà

orí wọn wọn ṣe àyẹ̀wò fún wọn ní kan ṣẹ̀yọ́ wọn ṣe àyẹ̀wò láti bẹ̀ wọn ní kan ṣe gá wọn ṣàyẹ̀wò fún omi ara wọn ẹ̀jẹ̀ ara wọn kò sí nǹkan tí wọ́n lè gbà láti fi ṣàyẹ̀wò fáwọn ọmọ yìí tí wọ́n ṣe àyẹ̀wò lórí ẹ̀ wọ́n dẹ̀ ṣe àyẹ̀wò ọ̀tọ̀ọ̀tọ̀ tàbádẹ́ẹ̀ká ní ení èjì ẹ̀ta àyẹ̀wò tí wọ́n ṣe fáwọn ọmọ yìí ó lé ní 300 lóríṣiríṣi láti fi mọ ohun tó ń ṣe wọ́n ní gbogbo àsìkò yìí tí wọ́n ṣe àwọn àyẹ̀wò yìí fáwọn ọmọ méjèèjì yìí wọ́n ń rí dájú wípé àwọn èèyàn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n ti ń ṣiṣẹ́ bọ̀ láti ó kéré jù bí 20 ọdún àwọn ni wọ́n ń ṣe àwọn àyẹ̀wò yìí fáwọn ọmọ yìí kódà gbogbo àwọn èèyàn tí wọ́n ń gbé ìsì àyẹ̀wò dọ́dọ̀ wọn tí wọ́n ṣàlàyé ohun tó ń ṣe àwọn ọmọ yìí fún gbogbo wọn ni wọ́n sọ wípé àwọn ò rírú eléyìí rí

0: bójú bá ń rọ̀ sọ̀sọ̀sọ̀.
1: Alúbàtà ń rẹ́sẹ̀ jábàtà, onílùú dùdú ń fìdùnnú pòwé àpọ́dunnú. Bẹ́ẹ̀, alúṣẹ̀gẹ̀rẹ̀ ò nàgẹ̀rẹ̀. Torí ìbá méjì.
0: Atoto a rere.

ẹni tó jókòó ẹkú àfìdíbalẹ̀ níbẹ̀ ń kóró máa sa ìgbà ó kóró máa sa ìgbà kóró máa sa ìgbà ó kóró máa sa ìgbà àti bí mo dáàse ó dáàse ó dáàse ó kóró máa sa ìgbà akọ́dá ayé mojúbà ó àṣẹ̀dá ayé mojúbà ó mojúbà gbogbo orí adé kádé ó pẹ́ lórí ó kí bá tó pẹ́ lẹ́sẹ̀ kí ẹ̀sìn ọba kọjẹ ọkọ bá pẹ́ kánrin ké sí aboyún ilé wọn mọ bí wẹ́rẹ́ ẹni tó ti bí òníyàn kú àgán tó wà làbó sùn àjíǹde arọ máa jẹ fún gbogbo wa o mojúbà gbogbo ìṣẹ̀nsẹ̀ lápapọ̀ ìṣẹ̀nsẹ̀ ò ní bàjẹ́ o ọyọ state ò ní bàjẹ́ gbogbo nàìjíríà ò ní bàjẹ́ lápapọ̀ adégoróyè igi àdùbí agbéfágórí ìtẹ́ lorúkọ tèmi olóyè ọ̀tún olúwawo general fún gbogbo tìbútòrò ilẹ̀ ìbàdàn lápapọ̀ mọ́gàjì ilé olúòjé ọ̀fọ̀jẹ́ ìbàdàn land gbogbo ibi tẹ́ bá báwọ̀ ìlú ìbàdàn ẹ wọkọ̀ tí ń bọ̀ wá sí géètì òjé ẹ sọ lóje èdè ayùn rẹ ẹ rìn sáàrin ọjà òjé ẹ béèrè bí wọ́n ti ń tẹní ẹ gbé ọ̀kadà òkè ọ̀fà bàbá àṣálẹ̀ ojú sọ́ọ̀sì tó wà ń bàbá àṣálẹ̀ lọ́wọ́ ọ̀tún yín ibẹ̀ lẹ ti sọ̀kalẹ̀ tẹ bá ti gbójú sọ ọ̀kan ẹ rí àkọmọ̀nà wa ń bẹ̀ ẹ lẹ́ lọ sílé bàbá ìwé ń jẹ́ àdùbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ lè pè mí sí 08032601 tàbí 08053459223 odufa tẹ lànfààní láti máa gbọ́ lásàálẹ̀ òun náà ni odufa ìrẹ̀tẹ̀gúndá ìrẹ̀tẹ̀ lọ́wọ́ ọ̀tún ògùn dá lọ́wọ́ òsì tó ẹ wa tún wà nǹkan fìdílé kẹ ẹ mọ bá mi ká lọ ìfa ni ìrẹ̀tẹ̀gúndá awọ ẹ mọ lódífá fún ẹ mọ wọn ní kẹmọ orúbọ nítorí ikú ọgbẹ bọ orúbọ ogbèrú ó tẹrù ẹ wá wo rúrú ẹ bọ bí ṣe ń gbé ni àrúdá rẹ á sì máa gbé nìyẹn kọpẹ kò jinná ẹ wá bánilá ikú kan giri bẹẹ ni ẹ mọ àti òkété àwọn méjèèjì ni wọn jọ ń ti ìkọlé ọrùn bọ wá sí òde ayé àwọn méjèèjì mú ọkàn kún ejì wọn gba ọdọ babaláwo lọ òde ayé táwọn ń lọ yìí àwọn gbó àwọn tọ ni àwọn méjèèjì ń dáfá sí wàjà táwọn méjèèjì ọ dáfá tọpọn sún tọyẹ là ìrẹtẹgúndá tọ jáde fún ẹmọ yìí ìrẹtẹgúndá yìí náà lọ jáde fún òkété o wọn ní káwọn méjèèjì orúbọ ẹmọ kọ jálẹ o ẹmọ lòún gbọn bíi ifá lòún mọràn bíi ọpẹlẹ ẹmọ kọ jálẹ o ẹmọ lòún ọlẹ bọọrú ẹmọ orúbọ òkété nìkan ní nbẹ lẹyìn tó ń ṣẹbọ òkété gbọ rírú ẹbọ rú àṣẹwá àṣẹbọ àwọn méjèèjì ti ìkọlé ọrùn dé òde ayé wọn bẹrẹ sí ní jíṣẹ tó lódùmarè ràn wọn nígbà tó dijọ kan èrùn ìjà lọ òun sí ejò níbùbá níbi tí ejò ọká wà wíwọ tí ejò ọká ń wọ bọ rẹrẹrẹrẹrẹrẹrẹrẹrẹ ihò òkété ni ejò ọká kọkọ torí bọ o tòrótòró táwọn èrùn ìjà lọ ti sùrù bo ejò ọká lára gbọn tí ejò ọká forí sọ ẹsẹ òkété òkété ti sẹ́lẹ̀ tiẹ̀ torí ń gbégbà tí babaláwo rẹ̀ ti rúbọ fún ni a ti kìlọ̀ fún wípé tọ́ba ti wà náà lé rẹ̀ kọ́ máa fi ẹsẹ̀ kọ́ máa fi ṣe ilé rẹ̀ mọ́ta torí ewu gbogbo tí bá ń bọ̀ pé kọ́ sọ́ra nítorí ewu gbogbo lọ́ka bá rọ́ rí bóde padà nínú ọ̀sà òkété ńgbà tí ọ̀rọ̀ náà lọ òkété ti sẹ́ ilé tiẹ̀ wíwọ́ tí ọká ń padà wọ́ lọ rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ ihò míì tí ọká rí tọ́ka ó torí bọ̀ báyìí ọ lọ sòwòsí ni jíjá tí ọká ó lọ já sínú ẹkù ojù níbi tí ẹ mọ́ wà lílanu tí ọká la ẹnu ó gbé ẹ mọ́ mìnú ihò tí ọká torí bọ̀ ni pẹ̀lú ìnira tí ìrùn ń já ọká ní gbogbo ara jẹ gbogbo etí tí ń gbọ́ mi lásàálẹ̀ yìí àlejò tí ọ̀pá wà ní gbà á àlejò ọ̀rùn ni káìmọ́lé tọmọtọmọ gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ẹ rí báyìí ìbámọ́ jẹ́ pò kété náà rúbọ ni bí èrùn ìjà lọ ṣe lọ rí sí ọká ní bùba tí ọká fi ń wọ́rù tórótóró tọ́ kọ́kọ́ torí bọ ìsà òkété tọ́ bá jẹ́ pò kété náà lọ bá nínú ẹkù ojù òkété yìí náà lọ ká ògbé mi òkété wa ń jó òkété wa ń yọ̀ òkété wa ń yẹn babaláwo awo ń yẹn fáifá wa ń yẹn olódùmarè ọba lọ́run ńgbà tí sẹ̀dá rẹ̀ yọ lọ́wọ́ ọkú tá a bá dá ifá rẹ̀ tẹ̀ gọ́ndá ìfúnyàn a sọ pé kó ń tì ń rúbọ nítorí ewu gbogbo kó ń tì ọmọ sì gba àlejò lásìkò tó bá dá fáì kó sì rúbọ àìkú
yala o to ba wa lori isoro kan ta bo ba wa lori ipenija kan to ti mo bi ti o ja si ta bo n ba yan fa nkan po ta wa da ifa re tegun dai fun o itumo ti nbe na fa re tegun dai na ni pe ko ntin urubo ntori iku gbogbo nto ba le demi eyan legbodo pe ki ru eni be urubo 256 ni page ifa o odu fa ko kan lo ti duro fun isoro ko kan ti n sele seda lori ile alaye to si ti ni ibi to ti bere ibi to ba de ati kuku ona abayo ninu oju odu fa ko kan ta le ni to kokko da odu fa yi eni to da odu fa yi nigba wa se kini nkan ti eni to da odu fa yi se bi tema ati okete yi toro re fituba toro re fituse to fi rile aye gbe to fi rile aye lo to fi rile aye se be lo ti wa lati gba wa ti se loju odu fa ko kan be lo si wa titi da aye ode oni ogun ogbon egbe egberun la kare eyen ni gbogbo won to kadara o ba baba wa ba ririn aju kan tona ba poruru mo won lowo won mu kan kun eji won gba le alawo lo ni odu to ba hu loju opon won o rubo re leyin opolopo wadi ni kadara to ko leyin etutu to fo so lo nje to fa je lo nje tan in lo ogun to mo sise lara eda alaye tori pe kaluku lo ni ipe orun re bi tan fa ko kan se lo na lo se ni etutu ti odu fa ko kan gba ko to kan eyike yajo ta ba ti esisi gbogbo en tin da fun lo ni e ni pada da toro je o adegoroye ige adubi agbefagori ite loruko temi oloye otun oluawo general fun gbogbo ti butoro ile ibadan lapapo magaji ile oluoje ofoje ibadan land gbogbo bi te ba bawo ilu ibadan lati bi kibi e wo ko ti nbo wa si gate oje e so loja oje idi ayun re erin saarin oja oje nibi ti an tin teni gangan egbe okada oke ofa baba asale e so loju source to wa loke ofa baba asale te ba ti gboju so kan yin lowo otun e ri akomona wa ndi ero bon olu eni le baba ewe nje adubi le nlo ero ba ni soro te le pimisi 080-332-601-41 tabi 080-53-45-9223 is 080-53-45-9223 iretegunda odufa ti mo mu wa si etigbo yin lasale yi elaboru o elabo yi elabo sise ogbo ato asuri iworiwo fun

ilẹ̀ wọn yin olúwa ani ìrà tó ń bẹ nílẹ̀ wọn yin ọba àwọn balógo ẹja nú mi bákan náà ni wọn fi orí balẹ̀ fún ọba àwọn ọba gbogbo ẹranko tó ń bẹ nínú omi ni wọn sọ pé kábíyèsí ìwọ ọlọ́run o òkúta táwọn arí tí ò kí ń sọ̀rọ̀ yìí ẹjẹ́ mọ̀ pé ń júbà elédùmarè ilẹ̀ tó wà nísàlẹ̀ omi pátápátá yin ọlọ́run omi tó wà nísàlẹ̀ ilẹ̀ ó yin olódùmarè àwọn òkú tó ti kú gan ẹni ò tán bá ní òkú ò lè yan ọlọ́run lógo ẹ má dá wọn lóhùn ó ní bí èmi bá kú mo kú fún olúwa bí mo bọ́ sí wà láàyè mo wà láàyè á jẹ́ pé àwọn tí wọ́n kú ẹni ò tán wà níbi mímọ́ wọ́n yin elédùmarè àti gí àti ọ̀pẹ ẹni o àti gbogbo nǹkan tó ń bẹ nínú ayé àti ẹ̀kún ẹ̀ gbogbo wọn ló ń foríbalẹ̀ fún kábíyèsí alágbára gíga bẹ́ẹ̀nìkan bá wá gbé igi kalẹ̀ tó gbé òkúta kalẹ̀ tó bá wá ń bọ́ tàwa ń torí ẹ̀ ń bá ẹni yẹn jà ẹjẹ́ mọ̀ pé à ń bínú elédùmarè ni torí pé gbogbo ohun tí olúwa dá ni olúwa wà nínú ẹ̀ tí elédùmarè dá ló wà nínú ẹ̀hún ó wà nínú omi báwọn kan bá lọ bọ ọ̀ṣun òṣogbo tí wọ́n láwọn ń bọ omi elédùmarè wà nù ẹ̀ káwọn ẹnìkan bá gbọ́ òkúta kalẹ̀ àwọn ni ẹni o àwa ń bá wọn jà ẹyin kẹ ẹ ń bọ òkúta lásánlásán elédùmarè wà ńbẹ̀ torí kò sí ẹnikẹ́ni tó tó gba ògo ọlọ́run níbi tí ọlọ́run gbé ilé ayé yìí tó gbé kalẹ̀ lé lórí ẹ̀dá kankan ò lè gba ògo elédùmarè ní ènìyàn tí ọlọ́run bá dá láwòrán rẹ̀ tí ò bá lè gba ògo ọlọ́run mélòó mélòó ni gbogbo ohun tí olúwa ò dá láwòrán ẹ ni ò tí àwa máa sọ pé ó máa gba ògo elédùmarè bàbá ńláàárọ̀ ọlọ́run tó sọ òjúbà onírẹ̀lẹ̀ ṣùgbọ́n tó jìnnà sí agbéraga ẹni ó ní agbéraga lèmi ó mọ owó lọ́ọ̀kan ó ní ṣùgbọ́n mo júbà àwọn onírẹ̀lẹ̀ kábíyèsí ọlọ́run. èmi yìí lógo mo gbé ga nítorí pé òun ló ń jẹ́ ọlọ́run.

Lọ́run Abrahamu, Isaki, Jakobu. Lọ́run Israeli. Lọ́run ẹ̀mí inú àwọn wòlíì, Ọlọ́run ẹ̀mí inú àwọn àfà. Ọlọ́run ẹ̀mí inú àwọn baba ńlá kú baba wa. Tí Ọlọ́run gbélé ẹni ò tán kọ́kọ́ ṣẹ̀ sínú ayé yìí. Ọlọ́run Ádámù àti Éfà, gbogbo ìgbà ń tèmi o.

ṣìràwọ̀ ẹni ọ̀rẹ́ wa lọ ṣe ẹni ò lọ ṣe tẹ́ẹ̀sì ayé ẹ o lọ ṣe tẹ́ẹ̀sì ayé ẹ tó bá wá ṣe tẹ́ẹ̀sì ayé ẹ inú tẹ́ẹ̀sì yẹn wọ́n ti máa mọ̀ bóyá wọ́n ló ń ṣe rẹ o bóyá ìyá ẹ ló ń ṣe ẹ bóyá bàbá ẹ ni o bóyá àwọn àbúrò ẹ ni o bóyá ọ̀rẹ́ ló ń ṣe ẹ o wọ́n á sọ fún ẹ pé yẹra fún wọn torí jẹ́ tí wọ́n bí Jésù sínú ayé ìràwọ̀ ẹ búyọ gbó àwọn amòye mẹ́ta ni wọ́n ìràwọ̀ yìí ìràwọ̀ yìí máa pọ̀ báwọn amòye ṣe ríràwọ̀ yìí tòótọ́ bẹ́ẹ̀ ni àwọn alágbára náà ríràwọ̀ yẹn ìràwọ̀ Jésù Kristì ìràwọ̀ ńlá ni ṣùgbọ́n tí ò yá àwọn èèyàn ni pé kì í ṣe pé ẹni wọn ò ní owó láti san lọ́họ́spítàl láti bí Jésù sí hospital ẹni ò bóyá kan lọ bí sí uch àbí kan bí sáwọn hospital àwọn olówó ńláńlá ní orí Lẹ́kí yẹn ó tó bẹ́ẹ̀ o ẹni ò jù bẹ́ẹ̀ lọ ọmọ ọlọ́run ni ṣùgbọ́n ọlọ́run wò pé irọ́ ẹ lọ bí síbùjẹ ẹran ibi tíràwọ̀ tí ẹ ti gbé bẹ̀rẹ̀ ọmọ tá a bí síbùjẹ ẹran tíràwọ̀ ẹ wá tàn yìí ẹni ò lọ́ṣẹ́ kí ara ẹ wò wọ́n rẹ ni àwọn ìràwọ̀ jésù ń tòótọ́ ṣùgbọ́n nígbà tí wọ́n máa yẹ ìràwọ̀ yìí wò wọ́n fún ní ẹ̀bùn tòótọ́ àwọn tó ń wá ràwọ̀ jésù kristi wọ́n dọ́dọ̀ ọ̀ta jésù wọ́n dẹ́dọ̀ ẹ̀rọ̀dù bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n ṣe gbéwọ̀ náà yálé ọ̀ta ṣé o máa wọ́n tó gbẹ̀bí ẹ̀ ń gbà yẹn ṣá ṣó mà àwọn èèyàn tí wọ́n gbẹ̀bí ẹ tán gbẹ̀bí wa ẹni tí wọ́n ń dí ìràwọ̀ wa lọ́wọ́ ìràwọ̀ ẹlòmíì gan ẹlòmíì ò tí ì gbà padà ọkàn wa nú ayé ni original ayé ẹlòmíì sì wà lọ́wọ́ àwọn tó jẹ́ pé ẹni ò tí ya ẹbí wọn lé lọ́wọ́ ẹ gbọ́ mi bí ẹni òun dẹ̀dọ̀ ọba ọba yẹn náà ni èmi náà ríràwọ̀ yẹn ṣùgbọ́n mi mọ ibi tó wà ṣùgbọ́n tẹ́ ẹ bá ti rí ẹ padà wá kẹ wá sọ fún èmi kémi náà lọ forí balẹ̀ fún torí mo rí pé ìràwọ̀ tó lágbára ni àwọn awòràwọ̀ ẹni o àwọn tó máa ń wòràwọ̀ ẹ̀dá ẹni wọ́n fún jésù lẹ́bùn wọ́n fún ní gbogbo nǹkan torí pé wọ́n rí i pé ìràwọ̀ yìí ẹni o wọ́n lè pa lójijì wọn padà sọ́dọ̀ ẹrọ́dù mọ́ o wọ́n mọ̀ pé irọ́ ni ọba yẹn ń pa ó fẹ́ gbẹ̀mí ẹ̀ torí ìràwọ̀ ẹnìkan ṣoṣo àwọn tí wọn wá wòrà wọn ti tí wọn wò tí wọn ṣe kí ìràwọ̀ wọn ọba ẹrọ́dù pa gbogbo wọn dànù ọlọ́run má gbà kí ogun ilé bàbá mi tó máa ń pa àwọn ọmọ ológo orí mi pa o

0: ẹ máa gbọ́ yàlù. Àwọn ọmọ sí ń sí kàn sí ni wọ́n fi ń kọrin. Wọ́n bá ti rẹ̀yàn bíi méjì sí mẹ́ta wọn lọ́jọ́ agbo nìyẹn. Wọ́n dẹ eré patí ilẹ̀ nìyẹn. Ẹlòmí gan kì ń rí patí akàn wá ń patí ó lè máa kọ àwọn orin tí àwọn àgbàlagbà yẹn ò mọ̀.
1: Orí mi má jẹ́ ń ṣì wí.
0: Olórin tó bá máa kọrin tó bá ti wà ń patí wà kọ́kọ́ rí ìdí àwọn tó wà.

ẹnọmọ ọgọrọ ọmọ ọgọrọ ní àdéhùn bá ṣe gbọrọ ìkẹ ẹni ògbó lóúnjẹ tí wọn wá. ẹsùn rè ijó yẹn dà. orin tẹ bá ti rí tó bá ti mú orin tẹ bá rí tó bá ti mú jù ẹ wà ó máa ń popular bí ẹni.

0: ẹ̀tẹ̀ máa wá gbádùn ètò wa látàárọ̀ fàájì express lápètò yìí ẹni o àti parí abala àkọ́kọ́ tó jápara fàájì express abala kejì ni ayẹyẹ abala ìyìn àti ọpẹ́ àtàdúrà ẹ àbá tí ń gbọ̀n yẹn tán báyìí ẹlòmíín ẹni yóò sì tún ṣiṣẹ́ òru ẹlòmíín wàá tún lọ sùn yẹn jàjẹ́ kájọ gbàdúrà papọ̀ ṣá kádẹ ìyẹn ọlọ́run ọba tó mú wa jáde látàárọ̀ títí di wákàtí ọ̀wọ̀ yìí alhamdulilah yẹ o. Hello, ẹni o. Ẹ kalẹ̀.
1: Ẹ kalẹ̀.
0: Àgbọ̀ yín.
1: Adúfọ́ fọ́lọ́ wo ìgbọ̀ dáta ẹ̀kalẹ̀ mi.
0: Ẹ ṣe o. Ẹ jẹ́ kí n dágbére báyìí kí n wọnú abala ẹ̀yìn àti ọpẹ́ àti àdúrà lọ́sẹ̀ tó ń bọ̀ a tún pàdé lórí fàájì express yìí lọ́sẹ̀ tó ń bọ̀ a máa pàdé ṣùgbọ́n ẹ jẹ́ kí n wọnú abala ẹ̀yìn àti ọpẹ́ àti àdúrà ẹ ṣe o tẹ́ ń gbọ́ wa látàárọ̀ ẹ ṣe o.

0: ẹjí ẹ̀ tó bá ti ń sùn lẹ́gbẹ̀ẹ́ yín abala ibi ọpẹ́ àti ìyàn àtàdúrà yìí Jésù ni ẹnikẹ́ni tí ò bá ṣàgbèrè nínú yín ní kọ́nà mú òkò wọ yín yẹn kẹ lẹ́ fún mi níbà bẹ̀. Àṣẹ gbogbo àwọn tí wọ́n mú kò dání àtàwọn pásítọ̀ àtàwọn òjíṣẹ́ ọlọ́run àtàwọn àáfà àtàwọn bàbá wa ẹlẹ́sìn àbáláyé tí wọ́n ṣe òfin láti máa pa èèyàn nítorí pé ó ṣàgbèrè àbí ó dẹ́ṣẹ̀ kan. Kí bàbá mi tó wòkè mi ń dámú kò fi àdìbí àṣàrúfà sándálì rù káta fádàbá gbogbo wọn lọ.
1: Àwọn ẹlẹ́rìn ẹ̀kẹ́ dìbò sí mi.
0: Wọ́n dìde sí i, wọ́n sọ ohun tójú wọn ò tó. Arábìnrin yẹn wòkè ẹni ò Jésù ní wo ẹ̀yìn ó wo ẹ̀yìn.
1: Àmọ́ ìwọ lọ lọ́run
0: o. Kò rí ẹnì kankan mọ́ nínú wọn. Jésù ni máa lọ mọ́ ṣe dẹ́ṣẹ̀ mọ́. Kábíyèsí.
2: Wá pè mí níjà o, ọ̀tá ló yí mi ká o.
0: Ẹ jọ àdúrà yìí sáré wá sí mi lọ́kàn bóyá yín lẹ ní bóyá mi mu ní mi ò mọ̀. Gbà mí lọ́wọ́ ẹ̀mí ara tó ń fogún jà mí ẹ̀mí ara.

0: fi àánú yí ìbínú rẹ dànù ẹni o lórí àwọn ìran mi olúwa má bínú sí mi fi àánú mú ìbínú rẹ kú wọn ọwọ́ ìbínú rẹ kú lára mi ọwọ́ ìbínú ìwọ ọlọ́run elédùmarè tó ẹni o tó ń wà nínú ìran mi tí mo fi ń pín nínú ìyá wọn fọwọ́ agbára àánú mú ọwọ́ náà kú lára mi ẹ tó làdúrà ikú gbà dáadáa àjíkálu bí rù fílì kárùbílì rúmi kásàrúbílì àgàdárú àbàsà ẹ purúkọ jésù kristi
1: ẹlẹ́dà mi bọ̀rọ̀ mi rò kojú má tì mí o
0: ọlọ́run o ọwọ́ ọlọ́run ọwọ́ ìbínú ẹ̀ tó bá wà ní ara èèyàn kí wọ́n ní rí ọwọ́ yẹn ṣùgbọ́n
1: ẹlẹ́dà mi bọ̀rọ̀
0: ó ń tàn wá máa gbàdúrà ẹ gbọ́n tó lù wá sọ ni ó ní wọn á gbàdúrà ó ní mi ní gbọ́
2: àṣẹṣẹ yọ ìmọ́lẹ̀ mi
0: ẹ purúkọ jésù kristi ẹ wá pe ọlọ́run aláàánú o ṣàánú fún mi nítorí jésù mú ọwọ́ ìbínú rẹ kú lára mi ọwọ́ ìbínú tó ń bá àwọn ìran mi jà tèmi náà ń pín nínú ẹ olùwà mú ọwọ́ ìbínú náà kú lára mi ẹ sọ dàdùà purúkọ jésù ọlọ́run aláàánú o mú ọwọ́ ìbínú rẹ kú ní ara mi tọmọtọmọ tátáyà ìbínú rẹ tó wà lórí àwọn ìran mi mú ọwọ́ náà kú lára mi.

0: àdánù gbà mí lọ́wọ́ wọn. Jésù Olúwa wa, amen. Ẹyin wo lajọ ń gbàdúrà, ṣé ń gbàdúrà, jẹ́ kí n wò bóyá àwọn tó àjọ ń gbàdúrà 07055000949 08072200949
1: Ajo ngba ni o.
0: Kabiyesi. E munun pe adura yi wa.

0: fi ọ̀rọ̀ ayé mi hàn mí. Fi ọ̀rọ̀ ayé mi hàn mí. Ọlọ́run mo bẹ̀ ọ́, ẹ gbàdúrà yẹn dáadáa, ẹ jókòó sílẹ̀ lẹ̀, ẹ ká mọ́rọ̀ àdàbà. Ohun ti Ọlọ́run sọ ni pe awọn ti a n porukọ mi mọ ton ba re ra won wale ti won fi ohun irele pe mi o le mi a de gbọ latorun wa gbogbo eniyan e joko sile eni iwo to ba le joko sile gba pori aga yen na ri po joko teri ba kani daru aba diju e pada sinu iran to ti la pada sonu ala to ti la pada oluwa fi oro aye mi han mi fun mi ni solution lori ogun to n ja mi no ti gbadu o ti sun mi saanu fun mi.
1: There's a God that can pick a poor man from the
0: dunghill.
1: And Ziba said unto the king, Jonathan hath yet a son, which is lame.
0: Fi ọ̀rọ̀ ayé mi hàn mí.
2: Master, mama, mama, mami, oh, mami.
0: Fi ọ̀rọ̀ ayé mi hàn mí. Ara gadamu agederu afali kuri balu agede mafu apata lu agederu apada ya. Fọ̀rọ̀ ayé mi hàn mí. Àwọn bàbá wa ní ọrùn iwájú fa ọgbọ́ ọ̀run fa ọgbọ́ àwọn wòlí a ní agátàrú fàdábò àdìká sàdáyàbá ẹni o àwọn náà pèdè títí wọn àwọn àfà náà pèdè títí wọn ẹni olúwa kò séde tí mo lè pè ju ípé fi ọ̀rọ̀ wá solution sí ohun tó ń ṣe mí.
2: Wọ́n gbé wá sáàfin ọba ó jẹni tó ń bá ọba.
0: Jésù olúwa wa ẹ gbàdúrà yìí. Olúwa gbé mi sínú ẹni òmò gbé mi sínú àyẹ̀wò rẹ wọ́n á tẹ́ẹ̀sì mi tẹ́ẹ̀sì fún mi ní tẹ́ẹ̀sì ogun tó ń jà mí fún mi ní tẹ́ẹ̀sì àìsàn tó ń ṣe mí èké márùn wá bàdí kàsádà ẹni òmò gbọ́ mo gbọ́ testimony kan wọ́n ní typhoid ẹni o nínú program kan ní orí rédíò kan mo ti gbé gbọ́ ó ní typhoid mú ó ní wọ́n ní gbogbo ìfun òun ti jẹra. O ni pe awon yawo ohun bere si sunkun olohun de wa so fun lohun pe we ohun mo pe o le se oni doctor yen de o lo gbowo lohun lori o de gode o le won ri baba yen o ni lati gba yen gbogbo ifun to jera o pada si normal ya lindaru amukasuwali wuri anaka suda ya oluwa fi oro aye mi han mi.

àwọn tí mo pàdé lójú lójú àlá tí wọ́n jẹ́ ìṣẹ̀dá mi níre wọ́n ti jẹ́ ìṣẹ̀dá mi níre ọwọ́ àánú elédùmarè pápá padà rẹkẹkẹkẹ rúà máa tó àdàbà èjè ní kùrí máa tó àdìrí bá kàtà yàgbàdá jésù olúwa wa àmì méje àmì àmì àmì àmì àmì àmì àmì lórúkọ jésù ẹ má gbàgbé àwẹ yẹn o. Ẹṣẹ́ o ẹyin náà gbàdúrà fún mi náà láti ilé ẹjẹ wo àwọn tó fẹ́ gbàdúrà gbàdúrà láti ilé gbàdúrà láti ilé gbàdúrà fún mi láti ilé gbogbo ẹyin tẹ ẹnu gbàdúrà láti ilé gbàdúrà láti ilé fún mi náà gbàdúrà fún mi náà láti ilé àdúrà orúkọ àmì àwọn tó ń gbàdúrà fún mi pọ̀ àmì àmì ẹyin tẹ ẹ ń gbàdúrà o ẹṣẹ́ o àmì àmì àmì àdúrà ni mo ní kí ẹgbẹ́ mọ́ ṣe pé àníyáwó àmì àmì àmì bí ẹ ṣe gbà fún mi kó gbà bẹ́ẹ̀ fáwọn ọmọ yín kó gbà bẹ́ẹ̀ fún fámìlì yín kó gbà bẹ́ẹ̀ fáwọn ọmọ ológo ilé yín ẹni o èmi náà ti gbàdúrà fún yín kájọ ra àánú gbà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ á pàdé ní ayọ̀ àtàláfíà nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan kan wo ti sùn táìwò tèmi lólú ọkọ olúwa ṣeun tèmi tọpẹ pẹ wòlíì pásítọ̀ evangeli àáfà kò sí ní tẹ́ pè mí tí mi ò ní dáhùn ó dà